0: Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ́rẹ́ Ìbàdàn. Ọ̀nì 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ ta bí bàbá àdúrà yẹn kì í 47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé oníkojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjì òkú, pátéjì òkú, ẹ wọ mọ́tò àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kùnrin rí àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0806648-1455.
1: Matthew, ó rí wípé ọmọkùnrin kan ẹnu òwe 4 Samuel 31 fúnra Dáfídì lórí àdúrà ẹ̀kọ́ ọmọkùnrin yẹn ti fẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ títì bí a ṣe ń kọjá lọ àwọn aránsẹ́ Dáfídì wá rí
2: wọ́n
1: wá wọ́n rí ara Egypti kan ní oko wọ́n sì kí ni o ni a rí àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ bá jẹ́ pé wọ̀ lọ́ra láàánú kò lè ṣàánú o ṣùgbọ́n tó bá jẹ́ pé òun lórí ọ gbogbo agbára ni ó fi ràn ọ́ lọ mo gbàdúrà aláàánú máa rí ọ oh my god aláàánú máa rí ọ orí nǹkan Dáfídì olórí Gòláyàtì ọdẹ lọ ṣàánú Sọ́ọ̀lù àbá ọmọ pé Sọ́ọ̀lù ló lọ́ràn lọ́wọ́ Dáfídì lórí ó nígbà tí gbogbo èèyàn dẹ̀ sá Dáfídì sẹ́ẹ̀rí Gòláyàtì ló wí pé ara àbòlé léyìn tẹ́ ẹ̀ sá fún àwọn ní kọ̀mọ̀sẹ̀ ń tó lè kújà ọlẹ́mi lè bá ń pa o tẹ́ bá lè fún mi ní nǹkan mo lè bá ń pa ó dẹ̀ jáde ó dẹ̀ pa bá láàánú ṣe rí nìyẹn mama gbogbo ohun tó ń wá kiri ẹ mo béèrè àwọn aláàánú máa pàdé rẹ sàmì àwọn aláàánú máa rí ọ wọn máa rí ọ ọ̀sẹ̀ yìí ó ní ọ̀sẹ̀ 72 hours gbogbo èèyàn máa gbé sí ìlú àpàtẹ́rẹ́ ẹnìkan béèrè pé bó o láṣẹ débẹ̀ láti ìwó road ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sóye dèjì ẹ sọ̀kalẹ̀ ní àpàtẹ́rẹ́ ẹ ti débi tẹ̀ lọ́nà láti ìwó road ẹwọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ sọ̀kalẹ̀ ní àpàtẹ́rẹ́ orí òkè náà mọ̀ wọ̀ tẹ́ ẹ bá ti dápàtẹ́rẹ́ ẹ ti lórí òkè bẹ́ẹ̀ bá ti gbé ẹnu wọnú ìlú àpàtẹ́rẹ́ báyìí orí òkè lẹ́ti dẹ́yẹ ẹ kàn béèrè pé ń bo lórí òkè gbogbo ọ̀tẹ̀ ní ti bíbéèrè ibẹ̀ ti dìlú ó ti dìlú ó ti dọ́dà ìgbáyé mo gbàdúrà lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí rẹ ẹ̀yin tẹ́ ẹ wà nílùú ọba nílùú òyìnbó máa bọ̀ sílùú àpàtẹ́rẹ́ jíjẹ mímu gbogbo nǹkan tó nílò ó wà ńbẹ̀ ìgbọ́bọ́ wá di ọjọ́ tá a bá parí program lágbára ọlọ́run àwọn opó 1,000 ó ní máa fún ní spaghetti méjì lágbára ọlọ́run mo fẹ́ fìyẹn ṣèdúpẹ́ ni o mo fẹ́ ṣe thank god ni o ta ló sàmí ìrànlọ́wọ́ dìde fún ọ sàmí ìrànlọ́wọ́ dìde fún ọ ìrànlọ́wọ́ dìde fún ọ ojú òre ò ní rí bi bẹ́ẹ̀ ló máa rí ẹgbọ́ eléyìí o mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí a jọ bí wa àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ diwọ́ di ṣẹ̀dínú lórúkọ Jésù ọmọ rẹ ò ní mọ ikú rẹ ọmọ ò ní kú mọ́ lọ́wọ́ àìsàn ò ní dì ọ́ mami ìwọ náà wàá lo opportunity njó tí ẹ ti débi àpáta mẹ́ta rí tó ń bẹ lórí òkè náà mọ̀ wọ̀ tó o bá là ń ṣeré ni wá wo àwọn àpáta mẹ́tẹ̀ẹ̀ta kó o wá gbàdúrà lórí ẹ̀ wá wo báwọn èèyàn ṣe ń gbèvò testimony mami ìwọ náà wàá wo njó ti wọ yàrá àwọn áńgẹ́lì rí ibì kan bẹ́ẹ̀ a pè ní yàrá ẹ̀ rí oh my god yàrá ẹ̀ rí àrírú ẹ̀ rí láyé tó o bá wọbẹ̀ o lè wo ibẹ̀ dẹ̀ ń tutù bí èsì ní abẹ́ ilẹ̀ ló wà o oh my god tó o bá dẹ̀ wọ bẹ̀ báyìí wàá dẹ̀ lọ́mọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ níbẹ̀ àwọn wòlíì náà máa ń wọbẹ̀ mo gbàdúrà ìlérí ó ṣẹ fún ọ ọ̀rọ̀ rí ó dayọ o ọ̀rọ̀ rí ó dayọ o ọ̀rọ̀ rí ó dayọ o lórúkọ olúwa ọ̀rọ̀ rí ó di testimony bẹ́ẹ̀ ló máa rí gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè dádì àwa náà fẹ́ fún yín ní ẹ̀bùn bẹ́ẹ̀dì ẹ ṣe bí olúwa ti ń bẹ ayé máa celebrate tiẹ̀ náà orí ọ̀fẹ́ ni lórúkọ Jésù yóò dára fún ọ ìwọ náà fẹ́ fún wòlíì lẹ́bùn bàdì ọlọ́run wọn celebrate ẹ ìyẹn ni pé o máa rírì wàhálà tèmi náà ń ṣe folúwa mo gbàdúrà gbogbo orin àjò rẹ kò ní dàrú mọ́ lọ́wọ́ ẹ máa gbọ́ àkán nàmbà ẹ fi sínú àkán nàmbà yìí ẹ̀ẹ̀mẹta péré náà la máa ń béèrè lóṣù kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn ó tọ́ lóṣù tí ń bọ̀ gbogbo tó bá wù orí o fún mi ìyìn rere náà ni ó bá lọ mo gbàdúrà ò ní makú ọmọ ò ní rí wàhálà pastor Matthew àkáǹtì church ni ẹ fún wọn o lórúkọ Jésù yóò dára fún wa.
3: UBA
4: Holiness Anointed Church.
3: Holiness Anointed Church.
4: 10 10 24 24 64 64 03 03 80 80 Lẹ́ẹ̀kan sí 10
3: 10
4: 24
3: 24
4: 64
3: 64
2: Flash FM 105.5.
5: Call unto me and I'll answer you.

0: 3-in-1 omínikọ́lókù kofikun.
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
2: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
3: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
2: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
1: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
2: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Èrè aládùn àti fọ̀rọ̀ wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
1: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
4: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DSTV.
5: Wòdì tó lè bára lórí yẹ́.
6: Ó lọ mú agbára kún agbára ni.
5: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
7: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
5: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mọ̀wọ́ ẹ mọ̀ pé kò lè dọ̀ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
8: Wow, mommy, today's golden morning is milky.
9: Mine too.
10: Mother of the year, well done. But please, let's be managing the milk small now.
8: It's so meal. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
11: Milk already inside?
8: Since when?
12: Get golden morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make every day golden.
13: That is my

0: Ah, auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
1: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey comot for house, so.
2: Correct. Jesse fees na the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am. Na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not tranga after 3 days, make you see a doctor. Now Rambaxi Nigeria Limited will be some pharma company. They make and market Jesse fees.
3: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
7: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
3: Flash FM Media Academy, ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Ríjìnà ná owó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Wake up.

0: Splash FM 105.5.
1: Ìlọrun máa fẹ́, ìdíàlú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sọ́n bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, City of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pẹ́. Pele ogun apostle oya
2: ẹjẹ kọkọ yin ayọ kan.
3: Let's fall in a joyful
2: song. Ka fi dupe lọwọ baba.
3: To appreciate our father.
2: Ibe lati bere.
3: That's where we'll start from.
2: Mo ki

0: gbogbo àwọn òṣìṣẹ́ ìrì FM.
1: All workers of ìrì FM. Mo kí yín, ẹ ṣe, ẹ ṣe,
0: ẹ ṣe, mo dúpẹ́.
1: Thank you so much.
0: Mo kí jí ẹ wa náà.
1: I greet our general manager. Lórúkọ
0: Jésù Kínátà, ẹ ó máa tẹ̀síwájú ni.
1: Mo kọ́ wọ ìdáná
0: mọ́ bí ọ̀sán náà kí Alájì yìí. Abiodun Ọláníyì.
1: Alájì Abiodun Ọláníyì.
0: Lórúkọ Jésù, ọ̀rọ̀ àbùkù fún lórúkọ Jésù. Mo lọ́rùn àbùkù fún lórúkọ Jésù. Mo lọ́rùn àbùkù fún lórúkọ Jésù. Ẹ wo mi sà. Bí mo ṣe ń dúpẹ́ láti ọkàn àyà mi
1: ni.
0: Gbogbo àwọn pastors, Seed of Christ, Golden Church, all the evangelists, all the ministers, and Seed of Christ, Golden Church.
1: Mi
0: lè mọ dárúkọ lọ́kọ̀
1: kan.
0: Ènìyàn boni lára já sọ́lọ́. Ènìyàn boni lára já sọ́lọ́. Ènìyàn boni lára já sọ́lọ́. Ó mà já sọ́lọ́. Mo gbàdúrà láíláí àṣírí yóò ní tú lórúkọ Jésù.
1: Gbogbo mẹ́mbà
0: Seed of Christ Golden Church, àwọn alàgbà, all the deacon and deaconess, gbogbo àwọn workers, ẹ̀yin màmá bàbá youth
1: department,
0: ẹ̀wọ̀ bí ẹ má jẹ́ kí n dárúkọ
1: bí ajẹ́ sọ,
0: ẹ jẹ́ kí n sá máa dúpẹ́,
1: ẹ̀yọ̀
0: gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run,
1: wọ́n
0: ṣe bí ọba fọlọ́,
1: tí
0: ẹ̀ náwọ́ báyìí,
1: tẹ́ ẹ̀ dẹ̀ ń
0: gbàdúrà, mo dúpẹ́, lórúkọ Jésù mo gbàdúrà, ẹ kàn tẹ́wọ́ sí mi, àánú máa wá yín kan, lórúkọ Jésù ti Nọ́sárì, àánú máa wá yín kan, àánú wá yín kan, àánú wá yín kan, kì í sá máa dúpẹ́ lórí.

bá pàṣẹ́bí ọba pé ọdún mẹ́sàn-án tó ti ń bẹ̀rẹ̀ lórí rédíò lówùúrọ̀ kùtùkùtù lójoojúmọ́. Alleluia, alleluia, alleluia. Apọ́sù Dr. Solomon Moses Oni Mustapha Jebi. Bá pàṣẹ́bí ọba ni Ọlọ́run fi ìran yìí hàn tí gbogbo ènìyàn wá ń tọ̀. A dúpẹ́ tó pé ọdún mẹ́sàn-án báyìí tó ti bẹ̀rẹ̀. Bá pàṣẹ́bí ọba ń dúpẹ́. Gbogbo oṣù kẹfà lọ́dọọdún báyìí la máa ń ṣèdúpẹ́ gbàdúrà ìyá ayọ̀dọ̀ lọ́kàn òjọ̀kan. A dúpẹ́ pé láàrin ọdún mẹ́sàn-án yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àṣeyọrí ìgbédìde ayọ̀ ìdùnnú ló wà níbẹ̀. A dá gbogbo ògo padà sọ́dọ̀ Olúwa tó ń lo His Eminence Apostle Dr. S.M. Ògúnṣàfà jí fi bàbá ṣòbí ọba nínú ayé onípòjìpò káàkiri àgbáyé. Ọlọ́run àwọn àgbà wòlíì tó mú wa tẹ̀síwájú yóò máa gbàgbọ́.

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: ọdún ilé yàti dé ayẹyẹ àti ìgbàládùn tí wọn bẹrẹ wà yìí.
1: ìyàgbádùn ẹdínwó tí ó lẹgbẹ lórí gbogbo ọjà itel lásìkò pọpọ ṣiṣẹ ọdún ilé yà yìí.
0: ra fóònù itel city 200 ní 139,900 naira péré.
1: tàbí kó yára wá ra itel A200 plus fún 129,900 naira péré. kó o sì tọ́jú ẹdínwó 5,000 naira sápò.
0: pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ itel ní tààrà.
1: yára wá ra tirẹ̀ báyìí. ìpolongo
0: yìí yóò bẹ̀rẹ̀ láti
2: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdú kan àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Ilé iṣẹ́ Nigerite ló ṣe wọ́n jáde o.
1: Nigerite Castisil tó táwọn yọjú.
2: Castisil sílẹ̀ tilé iṣẹ́ Nigerite fi mọ ẹ̀rọ ayé òde òní gbé jáde. Ó rẹwà, ó le koko, ó lálòpẹ́. Bàbá ń bari ẹ̀ ni pé kì í mooru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀ ó tún ṣe gé sí ìpele ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nigeria. Nigerite Castisil, ojú sílẹ̀ lásán lọ.
3: Wake up.

0: jẹ́ good mama. Mímọ́ tún ní lẹ́sẹ̀kẹsẹ̀, ìsọdọ̀ tún sí i.
1: Ṣade, kí ló dé sí lánàá nídó mi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò nídó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù nídó mi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò nídó mi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: méjìlá lójú mọ́.
1: Pẹ̀lú lílo dédé, ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
2: Dettol be 100% sure.
3: Sade, kí ló dé sí lálẹ́ onídómi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
4: Mo ń kó àwọn àkókò onídómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
3: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
4: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù onídómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
3: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò onídómi tèmi náà jọ.
5: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
6: Auntie, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
7: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
8: Correct. Jesse fees na the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees na from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Na Rambaxi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.
9: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
10: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
11: Tomato sachets. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tàn yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: you seen the new Dano Choco 3-in-1? It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Nítìbúrò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta gbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó

0: Gay,
1: gbogbo yin te lo jeran odun lana
0: mo
1: te trust agbawo won
0: yo lo ni yo lo association of Nigeria
1: igba ta wo fi kuro mi se lana ojo ti lo
0: o ti lo ajo ajo gbo bi na ni
1: a si ri nkan kan enu gbe
0: ah emi
1: ya royin gbo dun jade
0: mi gbo dun jade lo
1: ile le mi lo straight
0: gbo dun jade lo odun si
1: mi na si lo mo lo ro efo je
0: yo da fun
1: o fi je eba mu se je lana
0: ko ra fe
1: ah o te leja kan awe jo ndun o ni mo ra fi yi
0: odun ti dun
1: abi
0: odun ti se
1: eni duro ba laye ko so pe ni
0: ko so pe ni o
1: en to ba bi to ba si ka mo wa lowo òun náà ni ká fi ṣe
0: gbogbo
1: pẹ̀lú gbogbo tètè wà ń ta yìí kódà kò tẹ̀ dàbẹ́ ni wípé kínní torí àwọn ọmọdé gangan ló mọ ń mú ọdún dùn jù ó ní mò ń sọ lórí ètò mi lánàá mo ní pé kọ́njẹ́ kí a jẹ́ kí àwọn ọmọ yìí náà kí àwọn náà kí wọ́n ní ìrántí ìgbà ìwé torí àwa bá ṣe wà yìí tá a bá rántí ìgbà ìwé wa bá ṣe máa ń gbá bọ́ọ̀lù sílẹ̀ ìyá alágbájá bá ṣe gbóúnjẹ lọ torí wípé ààbò tó dájú wà ní.
0: A máa ṣe rí alẹ́ ńkọ́.
1: Bẹ́ẹ̀ ni.
0: Alẹ́ yẹn nínú okùn báyìí ni.
1: A kúrò lé látàárọ̀.
0: Bàárà kò sẹ́nì kan tí
1: yóò bẹ̀rẹ̀ kan. Kò sí nǹkan kan yóò gbà sí ibi bá pa yóò wálé.
0: Bẹ́ẹ̀ ni.
1: Bébí ò sì pa wọ́n sì mọ̀ pé ibi tá a lọ wọ́n fún wa lóúnjẹ ń bẹ̀.
0: Kódà nǹkan kan tó wọ́pọ̀ nígbà náà téèyàn bá ń bọ̀ láti ilé ẹ̀kọ́ báyìí abúlé tó kọ́kọ́
1: báwo ni wọn ṣe fẹ́ ní ìrántí ìgbà ìwé wọn
0: ó lágbára pọ̀jù ìyá
1: ìròyìn
0: ìkókó
1: wà lára nǹkan tí mò ń rò pé báwo làwọn ọmọ yìí ṣe fẹ́ ní
0: ìrántí
1: ìgbà ìwé láìsí ìpayà láìsí ìbẹ̀rùbojo.
0: Nígbà yẹn lọ́n tá a bá ń bọ̀ báyìí láti olódó kéèyàn tó máa lọ sọ́nà àṣàkà lọ sọ́nà kẹ́kẹ́ ẹ lè rí láago mẹ́jọ alẹ́ àgọ́ mẹ́wàá alẹ́ ẹ ní gbọ́ pàyà ń bẹ̀ yẹn ẹ lọ bẹ́ẹ̀ ẹ sì wà máa lọ
1: alọ́jọ́ kan à ń ṣe transport ní school wa lọ́ọ̀lọ́ primary school tó wà lọ́ọ̀lọ́ mọ́tò wa gbé mi èmi sì rè mo fẹ́ràn gbogbo àwọn kan báwọn ìyá ròyìn mo sì rìn láti ọ̀lọ́ mo wọ inú lọ ìjọba ìbílẹ̀ oríire yìí náà ni mo sọ mo wọ ọmọ yà á wọ́ lọ àwọn abúlé tó wà lẹ́mí nìkan lọ́sàn-án gan tọ́run mú báyìí mọ́mí ni ìwọ ọmọ yìí
0: mo pa mi
1: ọmọ ó yẹ kẹ́ mọ̀ pé máa lọ máa débẹ̀ ó ṣàgbóyà ó gbójú ó ṣe kinní kan sọmọ kan lè gbìyànjú ẹ mọ ní ìsìn.
0: Àfi sùúrù ni kọ́lọ́run kó jọ kó ṣàánú wa lọ́wọ́ alálẹ̀ wọn ni ó yá sáyé lọ pagun.
1: Bẹ́ẹ̀ni
0: ọyẹ ẹlọ rira kíní wa.
1: Bẹ́ẹ̀ni
0: a mọ̀ sí gbàgbé kíní ọyẹ ẹlọ rira kíní wa.
1: Àsìkò àwẹ̀ báyìí tá a bá ti ṣínú tán à ń lọ sókonu.
0: Bẹ́ẹ̀ni
1: a lọ ká mọ́ngòrò.
0: Bẹ́ẹ̀ni
1: nídàájí tá a bá ti ṣínú tán.
0: Àsìkò àgbàlùmọ̀
1: ẹjọ ẹjọ ẹ dákun ẹ ṣàánú ẹ jẹ káwọn ọmọ yìí náà ní ìrántí ìgbà ìwé rere ẹ jẹ kí wọn ní ìrántí ìgbà ìwé tó dà ẹ ṣàánú wa ẹjọ ẹjọ
0: gbogbo abiyamọ ẹgbàwá à ń bẹbẹ ni lórúkọ gbogbo ọjà pátápátá lórúkọ gbogbo àwọn ìwé orílẹ̀-èdè nàìjíríà ẹ dákun gbogbo ẹyin tẹ wà lágbọn ìṣàkóso ètò ààbò wa ẹ ṣiṣẹ ọhún ká gbúrò gbọ pé
1: iṣẹ
0: kọ́lọ̀n kó jọ kí ó dẹ̀ wá lọ́rùn kó tù wá lára ni ṣùgbọ́n síbẹ̀ náà ẹ jẹ́ ká ní sùúrù àwọn aráàlú ìjọba yóò wá nǹkan kan tí wọ́n ó ṣe sí ọlọ́run sì bá ní ràn wọ́n lọ́wọ́ lágbára lọ́wọ́ elédùà ìkànnì ọmọlúàbí òun náà ni àwa ń pè bí a fi yẹ kí ni pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ a kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ọ̀pọ̀ ẹ̀ òun náà láò ṣe lókè ìpẹ̀ láṣẹ lọ́wọ́ elédùà ọyá oúnjẹ òwúrọ̀ yín dé tẹ̀fó tẹ̀dọ̀rọ̀ yẹn lápè yìí láti ìkànnì ọmọlúàbí ẹ̀yin náà mọ̀ wípé ó dúró tán òkè téńté tábìlì ló wà ẹ já pàdé ní àti ayélujára ní àgbáyé ojúpọ̀ facebook ẹ lọ sí ìtọ̀nà /fm105.5 ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ ṣẹ́ comment yín ẹ jẹ́ kí o máa gbéra ẹ bá wa pín o mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni tọ́lá ni aládélájà lorúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ̀tán sọ̀tán sọ̀tán gbùráyé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: Èmi náà kí wa àmúni àkójúmọ́ àkójúmọ́ àkójúmọ́ mọ́ tèmi ládé àlòkò ohun lèmi ń jẹ́ o e tun kaabo si akotun iroyin ti fun tedo ni kan ni omoluabi splash 105.5 fm awa lagba awa la koko awa na ni baba won
0: ben bo se jenu oko fun mi bayi
1: abi
0: ah olorun oba gba wa o da lori oro ti a fi wole un ti a pe kelo e daun re re pelu akosile oju wi akoko iwe iroyin the nation ari orilede nigeria abola amer tinubu won ti salaye agba wo won ni ori awon akeko ti awon ko ajinigbe ti an gbe lo yi are lawon ogbagbe won won lawon ogbagbe won bi se nwo ki o kere omo akole yen o na ni mo ka fun yin gege bi we royin bo sese akosile re na nbo wa ni gbolo ndedro kini akitiyan are o to je ki are ki o pe kelu gbolo nbe lowuro yi a gbon ye be si eti gboyin
1: to ni afikun pelu iroyin eleyi ti ya iroyin fi bereun gege ba se mo wipe ana na ni ayaju awon iwe won ni latara isele jinigbe eleyi to waye ni ipele oyo ati ni ipele borno won ni koda ko si ayeye kankan o a le toka si bayi wipe awon o iwe wanko won se ayajo ojo won gege bi are tinubu ati gomina makide bi won tun se muda awon molebi awon ti awon omo won wa ni akata awon ajinigbe yi loju wipe ki won fi okan bale tori wipe awon o ri daju wipe awon dola awon omo na bakan na ni egbe kanu egbe awon oluko awon obi na ni won se nso o wipe egbe igbese kia kia lori awon akeko ti won jigbe yi o won ni koda awon oluko na nko o awon na tin dumo huru ti won si tin so wipe awon o se nkan o awon o dasele ipinle ogun won ni awon ti bere si ni samulo amotekun ati awon ode ibile eleyi ti won ni ki won duro waro waro si awon ile eko gbogbo gege bi iberu bojo bo se ntan kale ni ipinle ohun iwe iroyin the punch ohun na lo gbe iroyin na oju iwe keji lekunrere re se wa
0: oda egboro yi na nko na lo bode lati ilu abuja egba keji are orilede nigeria baba na soro won ni egbo eje ka wa ni isokan ni o eje ka fi owo so opo won ni yato fun eleyi nko eje ka jina rere so nta npe ni je eleya meya tabi elesin jesini awon oro to le ba nko je mo orilede nigeria lara won ni ka yago fun be ni ka wa pa kitimole ka ma se igbelaruge isokan idagbasoke orilede nigeria ṣugbọn abala ikeji oro ohun naa ni ma nje ka ri gbọ wipe egbe oselo ti ndc lo ti bota bombo baye leeto si nsalaye wipe e wo eyin omo igbimo o e te mo ri si awon atoto moyan lori eto edibo abenu egbe bawo la oseto won mu ilana akosile ohun won fi ile awon wo lo wa wa ninu omo igbimo gan iwe iroyin daily post lo gbe yen a gbo yen be o seti gboyin laaro oni o
1: gege bi iroyin se ntesiwaju nipa ti eto abo iroyin eleyi ohun na lo nso di mimo o to se njade lati akata ile america nibi to tin so wipe igbese trump ohun na lo tun je ki ikolu awon isis ko tun lagbara si ni orilede nigeria gege bi are tinubu na ti se nso wipe ko si esin kankan eleyi ti o nse atileyin fun igbebon eyin oni ta mo npe ni bandit awon agbebon ati awon oniwa odaran mi oni ko si esin kankan o eleyi to nse atileyin fun iwe iroyin the punch na lo gbe ekunrere iroyin ohun
0: o da je ka pada se abala odo ti mi ile to nje ka rigbo pe ile ise are ti orilede nigeria lo ti nsalaye bi pe very dark man wo agbe olo sakata ile ejo ni o je latari kini won ni ta nso re ai otun osi ai na ni o se be o mu foran won ni le gbe foran are bola amer tinubu bota won ni gba tan gbo foran na ta re nsalaye pe ah won odibo fun mi e wa fe ke mi omo gba won nigbati ajalu awon ko agbebo de baye pe lapa abonu awon o ti e ni dasi won ni e je mo pe gbogbo foran npata AI ni o are ko lo so oro na ewe royin the nation lo ji are gbo ṣugbọn awon eyan awon alaji tuntun alaja tuntun nene o e ti won wa nile Saudi Arabia lati se ise asepe olore ti aji eyun fun ti odun egbewo odun ko le mefa ta wa yi o won ni eto million kan ati 1000000 million eyun ti an lo jake jado lapa aboni an ti lo kini akosile won wi awon kan sibu to je wi pe o te won die sugbon abalo ati ababo won dagbere faye gbogbo awon nkan patapata ni we royin se akosile re agbadura fa won alaje ati alaja tutun nene alafia ti an lo ona ni won pada bo lase lowo eledua
1: to won ni gege bi gogo egbe oselu se ngbaradi fun eto edibo todun 2027 Wani atiko na ni o ti so fun Tinubu wi pe o ya ko eru re ko mo pada lo si ipinle Eko e ba si ipinle Eko lo ti wa o ya ko bagi Ghana must go asi gbogbo e park re ko si se kini ko pada si ipinle Eko atiko o na lo so be o fun are Tinubu iwe royin Daily Post lo si gbe
0: Oda ile ka fijo lori ni gbolohun yen bota lati akata olubadan te ile ibadan oba rashid ladoja arusa gege woni egbo e o bi e ma fiyan lokan bale pe a fi olokan bale agbawo ori e wa nbe agbawo mo jo nso a wa leyin e woni e wo bi eto idibo todun egbe wo odun oko le meje ni pele oyo wa o oko ja pe won satileyin abi oja mi lo nte o ki wa ni nti kabiyesi ri ti an fi soro yen bota iwero yen the punch ndo se akale re agbo yebe se ti gbo David Mark na soro lati egbe osele ti ADC orile ede Nigeria na wa ni be awon itesiwaju eto nde ba wa gbogbo e gbogbo e pata a ka fun ipale agba o ti fe so mi da laseju e ja lo bi a fe polowo oja
1: gbogba
0: ni fun bi do baba ko
2: Distinguished ladies and gentlemen, it is a moment of honor, prestige, and celebration. The Institute of Chartered Accountants of Nigeria, Oluyole and District Society, cordially invite you to the investiture of the second chairman, Olawale Dokpemu, LLB, PhD, FCA, and the swearing-in of elected executive members. Join us on Saturday, 6th June 2026, at 11 a.m. at the Sunlight Royal Event Center, Ibadan, gracing the occasion as Chairman of the Day, Ajia Queensley Segosime, MNI, FCA, with the special guest of honor, the Executive Chairman, Nigeria Revenue Service, Dr. Zach Adedeji, FCA. Come witness excellence, leadership, and a new chapter of progress. Be there. Be part of history. Announcer, Investiture Committee, Oluyole and District Society.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Europa League Final, May 16. Conference League Final for May 27. Champions League Final for May 30. Hey! All the finals live only for Supersport on Top Go TV.
8: From as low as 5,800 Naira per month.
7: Reconnect today. Go TV. Love it.
9: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
10: You too can do the same with Golden Penny Soy Oil and vegetable oil refined palm olein that's a size for every pocket and enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
11: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
12: S E L E R R I E salary
11: ah boda mi espresso espelli na di salary oya lopin gbianju espelli turmeric
13: T U R M E R I C turmeric
11: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
14: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada Ayo.

0: for you. I am a Darovitz woman.
1: Oh yeah. Ẹgbọ́n ọ̀ṣẹ̀ àbò fún Good Mama tuntun ló mú ìmọ́tóni ẹsẹ̀kẹsẹ̀ wá pẹ̀lú ìgbélárugẹ òórùn dídùn fún ìsọdọ̀tun sí i. Gbogbo èyí ló wà nínú ìdí tuntun tí a ṣe fún ìgbélékè rẹ̀ tó wò lónìí.

0: Láti àkàtà rẹ ti orílẹ̀-èdè Nàìjíríà, Bọ́lá Ahmed Tinubu, GCFR. Nígbàtí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe àlàyé ọ̀rọ̀, ẹ̀yin ò ní ànáòde yìí lè tí ọ fi ń ṣe lálàyé wípé ọgọ́rọ̀ àwọn ògówẹ̀rẹ̀ ọ̀ àti àwọn olùkọ́ wọn ilé tí wọ́n há sí páńpẹ́ àwọn ọkọ̀ ajínigbé, wọ́n ní ìjọba ò máa gbàgbé wọn. Bẹ́ẹ̀ ni ọkàn ìjọba kò kúrò lára wọn o, wọn ò yìn wọ́n nù sí àkàtà ikọ̀ ajínigbé náà. Nígbàtí ààrẹ tẹ̀síwájú wípé gbogbo àwọn ẹ̀ka tọ́rọ̀ ọ̀hún kan tó ní iṣẹ́ ṣe nípa ṣíṣe àwárí àwọn ògówẹ̀rẹ̀ náà, wọ́n ní kódà kálukú wọn òní a ti wà báyìí ní kíkẹ́ gẹ́gẹ́ bí ìbọn, kódà wọ́n ti wọ̀n lo iṣẹ́ alágbára náà. Wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ wípé wọ́n palẹ̀ wọn mọ́ lẹ́nu ìlànà ìkẹ́kọ̀ọ́ wọn nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàbí ilé ẹ̀kọ́ ti girama, wọ́n ní ṣùgbọ́n ṣá látàrí bẹ́ẹ̀ ètò ààbò ti gbẹnu sókè ròròrò ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama ò ní jákèjádò orílẹ̀-èdè yìí. Nígbàtí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n sọ pàtàkì àwọn ipa eléyìí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé láti rí dájú pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ pátá bó ti ń wo kéré ọmọ o lágbègbè yòówù kó lè wa o, agbègbè kéréje ni àbí ìlú tó gbòòrò ni, wọ́n ní gbogbo ẹ̀ pátá. Ètò ààbò fún ti kéré tí kéré àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ó ti jẹ́ iṣẹ́ àkọ́kọ́ báyìí. Ààrẹ tẹpẹlẹ máa wí ìyọnu wọn o wípé ẹ̀rí kò ní pẹ́ bẹ́ẹ̀ ni kò ní jìnà o. Ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó há sí ságò àwọn ikọ̀ ajínigbé náà, wọ́n ní wọn ó gba òmìnira wọn, wọ́n ní wọn ó gba òmìnira wọn, wọ́n ní ẹ fi ọkàn balẹ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé níjọba ìbílẹ̀ ti oríire nípínlẹ̀ Ọ̀yọ́ wa tá a wà yìí, wọ́n ní ó ṣe ni láàánú púpọ̀ púpọ̀ jù. Ààrẹ ní ta ni wọn ò bi léèrè, ta ní kì í ṣabiamọ, ta rárá mo ò ní ta nígbà téèyàn ṣe ọ̀tá jẹ́. Ààrẹ níṣẹ́ wa rí o bí gbogbo ẹ̀ ṣe ń rú gbùrùgbùrù báyìí, ẹ fọkàn balẹ̀ nítorí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà abiamọ tòótọ́ ni o, kò ní fọwọ́ lẹ́rán kó wá gbẹ̀gbé àwọn ọmọ náà sẹ́kàtà ikọ̀ ajínigbé ń bẹ̀. Nígbàtí ààrẹ tó tẹ̀síwájú wọn ní àkọ́kọ́ ná tí a bá ní ká sọ ọ́ ṣe rí ètò ààbò báyìí ọjọ́ ohun àmúṣà lóògùn ní gbogbo ilé ẹ̀kọ́ pátá ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà láti lè rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ wa, àwọn ògówẹ̀rẹ̀ wa, àwọn ọmọ wa, wọ́n ń lọ ilé ẹ̀kọ́, wọ́n ń kẹ́kọ̀ọ́ wọn jágerege lábẹ́ ètò ààbò eléyìí tó gbórin dáradára. Nígbàtí ààrẹ tẹnubọ ọ̀rọ̀ tó ń kọ́ wọn ní bí abánikà tún wá wò wá o, ẹ jẹ́ mọ̀ pé àyájọ́ àwọn ògówẹ̀rẹ̀ jákèjádò eyín àgbáńlá ayé ti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú èyí tó wáyé lánàá, wọ́n ní ẹ̀rí wípé bí ìbá ṣe dùn tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́, àwọn ọmọ rere, àwọn ògówẹ̀rẹ̀ àti àwọn olùkọ́ wọn níjọba ìbílẹ̀ oríire ní Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní ẹ̀rí wípé kò jẹ́ kó dùn púpọ̀ púpọ̀ jù torí wípé ètò ọlọ́gárágá kódà ara àwọn èèyàn ò tiẹ̀ sí kọ́lọ̀ wọn ba kó gbà wá ni o. Wọ́n ní èèyàn tiẹ̀ tó wá tún kéré ẹ̀rí gbajúgbajà ọdún iléyà gan tó jẹ́ pé àtúnwà ń ṣe kálukú kan ń ṣe lọ́rú ni o, kódà ìsìn tí ọ̀ pariwo ni sàríyù wọ́rọ́wọ́, wọ́n ní náà ni kinní ọ̀hún òun ló bá dé. Wọ́n ní ẹ̀rí pọ́kàn wá púpọ̀ jù ni nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Borno. Wọ́n ní ṣẹ́ẹ̀rí méjèèjì tí à ń sọ nípa rẹ̀ yìí hùn àwọn ìwà ìjínigbé eléyìí tó wáyé ń bẹ̀ hùn ó dùn ní púpọ̀ ṣùgbọ́n ìjọba náà ṣe tán ohun tó bá gbà láti lè fún un. Ẹ fọkàn balẹ̀ o, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò gbàgbé àwọn akẹ́kọ̀ọ́ sákàtà ikọ̀ ajínigbé wọn, ẹ̀yin náà lè ná gan kó mọ́ dàbí àsọdùn. Ojú ìwé ìkejì ló wà, ìwé ìròyìn The Nation.
1: tọ ni afikun pẹlu eleyi ti iya royin ka tan won ni pe ni ojuna ati tun se idasile ipolongo eleyi to gbajugbaja lasiko ti won ji awon akeko ni ilu Chibok eleyi ta mo se bring back our girls won ni eleyi to gbajugbaja ni odun 2014 lasiko ti won ji awon akeko to fe to bi odurun niye ti won ja akeko birin ni ile eko ta mo se government girls secondary school ni ipinle Borno won ni opolopo awon mo orilede Nigeria papa julo awon ti won je ilu moka lana na ni won si ni wipe to awon ofe awon atejade eleyi to man jade lati odo ijoba apapo ile yi wipe a gba awon omo a wa pelu yin esokan la wa ati onirunru won lawon ofe mo awon tako bi ko se wipe ke ijoba ko gbe igbese kankan ko si ri daju wipe o do la awon akeko ti won jiko ni ipinle Oyo ati awon eleyi ti won jiko ni ipinle Borno won ni awon kan na ni won si bere si ni lo kini aga ile ta mo si hashtag bring back our student gege bi awon ti won je gbajugbaja lawujo bi won se nko kerora ti won se nkominu nipa eto abo wa lorilede yi eleyi to si to tin me si bakan na ni won si nbi ijoba lere wipe ejo edakun bo ni abo lori awon omo wa ati awon araalu gege bi orilede Nigeria se se ajoyo ati ayaju awon omode lagbaye todun 2026 ni ojo ru ana won ni opolopo awon eyan na ni won si fi erongba awon sita fun awon omode awon omo kekeke awon akeko ati awon oluko won eleyi ti won jiko ni ijoba ibile orire ti ipinle Oyo ati eleyi ti eyin oni ti won jiko ni ojo kedogun osu karun odun ta wa yi to si je wipe ose keji re ti won lo lo ni akata won ajinigbe won eleyi na ni won si fi nbere wipe igba wo gangan ni iru isele bayi yo dopin o won ni nigbati are Tinubu to si nsoro lati fi se ayaju awon ewe ni orilede agbaye ibe na lo ti mu da awon mo orilede Nigeria loju wipe awon omo yi nko o isejobo ohun na ni ko su be ni ko wo lati ri daju wipe o do la awon omode na be si ni awon ile eko nko awon igbese tin waye lati fi daabobo won bakan na ni are tu soro siwaju wipe se ri awon omo yi awon o gbagbe won o awon o gbagbe won si akata awon ajinigbe o nitori wipe awon ti pase fun awon ajo eleto abo gbogbo wipe ki won ri daju wipe won do la awon omo na lai farapa lai je wipe nkan kan se won oni gege bi baba ati are ni orilede yi oni ohun o gbagbe won gege bi are Tinubu bo se wi oni atawon obi atawon oluko ti won si wa ni akata awon ajinigbe yi ati ni awon gbogbo ipinle eleyi ti isele yi ti waye yala ipinle Oyo ni ati ipinle Borno ni oni ohun mo irora eleyi ti won la koja oni sugbon o awon ori daju wipe awon dola awon akeko na iwe iroyin The Guardian oju iwe kefa lo gbe ekunrere iroyin ohun
0: oda eje ka wale sipinle Oyo ti wa o olulu ipinle Oyo e to gbajugbaja ilu Ibadan odiwo laafin olubadan ti ile Ibadan oba Rashidi Adewolu ladoja arusa kini o ana ode yi ti se ojoro na ni olubadan ile Ibadan won se alaye lori awon oro kan ile to je pe o foka sibe ejembu oro de duro won ni opolopo awon loselu nipele Oyo ne kaluku won won bo tani lengbelengbe o ti an sin salaye bi pe olubadan ile Ibadan temi na leyin o olubadan ile Ibadan won ti mi leyin o olubadan ile Ibadan won ti mi leyin o kabiyesi ni baba ni kawo lo baba ni kawo bo ojulowo omo ogbomoso oro gbogbo oro gbogbo lori odun egbewo odun oko o le meje ina ni eto edibo gbogbo ina ni eto edibo sipo gomina ina ni o won ni kaluku won na ni an salaye te a olubadan ti ile Ibadan oba Rashidi Adewolu ladoja baba o kabiyesi o won ta won na leyin won ni e wa je ka ja yin tan o e ri bayi bi gege bi oba leri ohun gbogbo won ni toto atokunrin o atobinrin o omode ni agba ni gbogbo olugbe ilu Ibadan pata be ni omo kabiyesi ni wa o omo olubadan ti ile Ibadan ni wa won ni tori na nkan baba je pe kaluku ba nbo ta le npele npe ti si nsalaye wipe olubadan lo ti mi leyin won ni ko buru bẹ́ẹ̀ ni kò bàjẹ́ ẹ̀ ṣùgbọ́n ṣá kinní kan ni kẹ́ ẹ jẹ́ kọ́ ọmọ yé kálukú yín o ẹ ò wà wọ́n sàtìlẹyìn fẹ́mi náà wọ́n lẹ́yìn ọkọ ni ó dìbò fún yín o ẹyin ọlọ́dún ẹgbẹ̀wọ́ ọdún okò ó lé méje rẹ̀ kábíyèsí ti ní kémi náà mọ́ nìṣó kábíyèsí ti wúre fún mi mo lọ wájú wọn pẹ̀lú gan wọ́n wúre fún mi o torí pé ẹnu àgbà lóbi gbó sí kábíyèsí ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣá obì nǹkan ni ó wà á dúró tí ó dìbò ní ọdún ẹgbẹ̀wọ́ ọdún okò ó lé méje bẹ́ẹ̀ ni àmọ́ wá mo tẹríba fún kábíyèsí kódà mo tiẹ̀ tún lọ rè bèrè èròǹgbà mi o ńgbà mo ṣàlàyé èròǹgbà mi tán mo bèrè àtìlẹyìn wọn bẹẹ wọn tì mí lẹyìn wọn ni kí n tẹsíwájú àbátọdá ni mo kó wá wọn ni ẹ wò ó bẹẹ ni bá a bá sọ bẹẹ fúnrúfẹ ẹni bẹẹ a jẹ pé kó mọ rókì lódò òkun kó wá yín o wípé èyí kọ ni ó gbé yín wọlé ṣọlú sípò ìṣàkóso ní ọdún ẹgbẹ̀wọ́ ọdún okò ó lé méje rẹ̀ nígbàtí olùbàdàn wá tẹ̀sí ọwọ́ iwájú nínú àtúntò wọn wọn ni ẹjẹ́ mọ̀ pé gbogbo àwọn eléyìí tán náà jẹ́ olùdíje sípò kan àbí omi lọ́tọ̀ọ̀tọ̀ ni kálukú wọn ní ẹyọ ọ̀tà bọ̀m̀bọ̀m̀bọ̀ wọn ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ kò béwu dé ṣùgbọ́n ẹjẹ́ ọmọ ayé yín àní àtìlẹyìn olùbàdàn àwọn ni mọ̀ nìsóhun ohun kan ni ó gbé yín wọlé sípò ìṣèjọba o jọba di ọdún ẹgbẹ̀wọ́ ọdún okò ó lé méje nígbàtí ọba ládọjà ẹni tó ṣípayá ọ̀rọ̀ náà tí wọ́n sì ń ṣe lálàyé wípé níbi ọ̀rọ̀ dé dúró òun a gbọ́dọ̀ sọ dáadáa kó yẹra wa láti bí oṣù díẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yẹn ń bọ́ta àwọn alátìlẹyìn àwọn olùdíje sípò gómìnà kálukú wọn náà ń bọ́ta kálukú wọn ní ń sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ni a lọ sọ́dọ̀ kábíyèsí wọ́n súre fún wa àti ẹ̀fín tó kábíyèsí létí wọ́n wúre fún wa wọ́n níṣẹ́ rí ju gbogbo rẹ̀ lọ olùbàdàn kan ni ó fààyàn kalẹ̀ tí ó wà ayẹyẹ pé ó yá ẹ dákun ẹ bá ń wúra fún un ó ti wọlé sọ́lú náà nù ni wọ́n ní rárá o èṣù ọwọ́ kálukú yín òun náà ni ó gbé wọlé ẹ wò ó ẹ tì mí lẹ́yìn o wọ́n wúre fún mi ìyẹn kọ́ ni ó gbé yín wọlé lọ́dún ẹgbẹ̀wọ́ ọdún okò ó lé méje ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ṣiṣẹ́ gidi níjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni olùbàdàn ti ilẹ̀ ìbàdàn àwọn ní ẹjẹ́ kó yé ọ̀gọ̀rọ̀ àwọn olóṣèlú tí wọ́n sọ pé ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ ààfin olùbàdàn mo ti dé báyìí báyìí báyìí báyìí wọ́n sì wúre fún mi o wọ́n ní mọ tẹ̀wájú wọn ni ẹ̀yún gẹ́gẹ́ bíi bàbá sọ́mọ gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yẹ́ pátátá wà nílùú ìbàdàn yìí ọmọlájẹ́ mọ kábíyèsí o ṣùgbọ́n lẹ́yìn ẹ̀yún mo lọ jókòó tì yún nǹkan ọmọ ṣiṣẹ́ gidi.
1: Àbí àbí kó mọ sọ pé torí pọ́ bá ti ní pé kinní kan kò jọ o.
0: Kọ̀jọ́ lásán kọ̀jọ́ lóko.
1: Tá a jẹ́ ká tẹ̀síwájú o. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti sọ síta gbangba yàyà wípé kò sí ìwàásù tàbí wàásí ẹ̀sìn kankan eléyìí tó ṣe àtìlẹyìn fún ìtàjẹ̀sílẹ̀ tàbí kí èèyàn máa hu ìwà jàgídíjàgan gẹ́gẹ́ bí ààrẹ tinubu ṣe sọ̀rọ̀ yìí ní ọjọ́rùú lẹ́yìn tí wọ́n ké èrùn iléyà tán tí wọ́n lọ sí yídì eléyìí tán ló wà ní dandan barracks ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹyọ látọ̀dọ̀ olùdámọ̀ràn pàtàkì fún lórí ètò ìròyìn àti ààtò gbogbo báyọ̀ ọ̀nànúgà ààrẹ tinubu sọ wípé ọdún iléyà eléyìí tá à ń ṣe yìí náà ni ó ń jẹ́ ẹ̀kọ́ fún àwọn mùsùlùmí nípa ìfiraẹnijìn ìgbọ́ràn ìfẹ́ àti ìwà rere bẹ́ẹ̀ sì ni kí èèyàn ó jẹ́ ẹni tó jẹ́ wípé yóò gba ọlọ́run láàyè ọlọ́run àlà láti wà ní abẹ́ àkóso rẹ̀ o eléyìí tí èèyàn sì gbọ́dọ̀ mọ wo àwòkọ́ṣe láti ọ̀dọ̀ prophet ibrahim gẹ́gẹ́ bí ààrẹ ṣe wí o ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ jẹ́ ká yàgò sí ìwà ìgbébọn ẹ jẹ́ ká yàgò fún ìkórira ẹni àti ìyanra ẹni lódì tó fi mọ́ ìtàpórò gan síra ẹni o gẹ́gẹ́ bí ààrẹ tinubu tún ṣe rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé àsìkò yìí ló yẹ ká máa fi ìfẹ́ hàn sí ara wa ká sì rí wípé ohun tá a bá ní òun náà là ń pín láàrin ara wa o pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún bákan náà ló tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè ńkọ́ kí wọ́n rí wípé wọ́n ń tẹ̀lé àwọn òfin àti ìlànà eléyìí tí ó wà ní orílẹ̀-èdè yìí o kí wọ́n sì rí wípé wọ́n ní ìfẹ́ ara wọn wọ́n ń farajìn fún ara wọn ààrẹ tún sọ̀rọ̀ síwájú wípé ohun kan eléyìí tó yẹ kó máa jẹ́ ká wà ní ìṣọ̀kan jùlọ lórílẹ̀‐èdè yìí òun náà ni àwọn ohun tí a ní tí ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ó ní kì í ṣe wípé kó máa pín wa yẹ́lẹyẹ̀lẹ̀ bí kò ṣe wípé kó máa jẹ́ ká wà ní ìṣọ̀kan sí o ni ta ba nsoro nipa alaafia ati idagbasoke ohun na lo se pataki julo fun onirunru eya ati esin to fi mo onirunru egbe oselu oni alaafia ati idagbasoke ohun na ni opakutele gbogbe leyo ninu waasi titi eni ti se imam agba fun ipinle eko Sheikh Sulaiman Abonola ona lo wa ro gbogbo awon lesson Islam wipe ki won ni iberu Olorun Allah o ki won si ri daju wipe won fon rere isokan ki won ma fon rere ifira eniji ati ififuni oni lara awon lekan lekan ni isejoba eleyi to koworin pelu are lo si yidi ohun na ni asiri awon olori olori nipa ti esin bile ti won darapo mo are Tinubu fun adura na ibe lati ri gomina ipinle Eko Babajide Sanwo-Olu gomina tele ri ni ipinle Eko Babatunde Fashola oba ti ilu Eko oba Rilwan Akeolu o eni ti se olori osise fun are Femi Gbajabi Amila ati eni ti se oludamoran pataki fun are lori eto abo orilede yi Nuhu Ribadu iwe iroyin Daily Post lo gbe iroyin naa.

Bẹ́ẹ̀ni akínyìn òwípẹ́ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ti fún tẹ̀dọ̀rọ̀ yìí ń ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú o. Ẹ̀yin èèyàn wa ọya ẹ̀gbẹ́rapá ẹ jẹ́ ká pàdé ní àti ayélujára. Ojú òpó ti Facebook ni ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Lẹ́yìn èyí ń kọ́ kẹ́ máa fẹ́ràn ẹ̀ like gbogbo ojú òpó wa ní àti ayélujára. Òun náà ni kẹ́ máa fi ìfẹ́ àti ọlá ẹnu kan ẹ máa fi tẹ̀lé wa o. Ẹ dákun nítorí Ọlọ́run. Bẹ́ ẹ ṣe ń tẹ̀lé ohun èyí ò fún yín ní àǹfààní bẹ́ẹ̀ bá ti fọ́lọ́ àwọn ojú òpó wa láti ayélujára. Ìgbàkigbà lóòrèkóòrè táwọn ètò wa bá ti ń gun àti ayélujára ẹ lè ní àǹfààní láti máa mọ̀ torí pé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tó jẹ tí ń gbèsè tó sì bójú rí dáadáa tí ọmọ gun àti ayélujára láti kàn ní ti ọmọlúàbí. Ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa tẹ̀lé wa. Ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ ká lọ tààràtàrà sórí ọ̀rọ̀ kan eléyìí tó dúró gẹ́gẹ́ bí ìkíni ọdún iléyá ni. Wọ́n ní eléyìí kó máa dúró gẹ́gẹ́ bí ìkíni ọdún iléyá tí kéré mùsùlùmí àti mùsùlùmọ́ ò tọmọdé tàgbà olùgbé ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí ò nínú gbólóhùn tí a fi léde ò láti orí tábìlì abilékọ Adékẹ́mi Ọ̀pátúndé PhD ẹni tó jẹ́ àdarí ẹ̀yìn fún ìkọ́rajọpọ̀ àwọn obìnrin lágbo ti ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tẹ̀síwájú inú ọ̀rọ̀ wọn ò wọ́n ní àkọ́kọ́ náà ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlá. Wọ́n ní òtútọ́ sí yùn tá a bá du ọpẹ́ ń ọpẹ́ tá a dù yìí ń àkọ́kọ́ rẹ̀ ni wípé ó dá wa sí a wà láyé a wà láàyè. Wọ́n ní nítorí wípé wíwà tá a wà láyé wà láàyè títí di òní Ọlọ́run ọba àánú rẹ̀ ni o. Nítorí náà ńkọ wọ́n níṣẹ́ wa rí o bí ènìyàn bá ń bẹ láyé ẹni tí ọba ti kú báyìí ẹgbẹ́ òkè òun ló ní o ẹgbẹ́ ìsàlẹ̀ pẹ̀lú ẹgbọ́ta ní ọ̀wà tún ní. Wọ́n ní ọ̀wà tọ́ síbẹ̀ ń bí a ti wà láyé tá a wá wà láàyè. Ohun pàtàkì náà ni fún wa láti máa rí dájú wípé à ń gbé ìgbé ayé ìsọdọ̀tun lẹ́yìn tó sì jẹ́ pé ní àsìkò tá a wà yé ìpèníjà ọ̀hún pọ̀ ṣùgbọ́n nínú pa ẹnu ọ̀la ó lọmọ pọ́ńdọ̀rọ̀ wa ó ṣe bẹ́ẹ̀ ó kúkú ńlà. Nínú iṣẹ́ ìkíni a kú oríire àtúnkú ọdún iléyá èyí tí abilékọ Adékẹ́mi Ọ̀pátúndé PhD ẹni tó jẹ́ adarí ìkórajọpọ̀ àwọn obìnrin ò fún ti ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tẹ̀ wájú inú ọ̀rọ̀ wọn wọ́n ní bẹ́ẹ̀ ni bá a bá ní ká a sọ ṣe rí ọdún iléyá ó ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ tó sì kọ́ gbogbo wa pátápátá. Wọ́n ní àkọ́kọ́ ní kọ́ wa wípé ká àkọ́kọ́ ní ìfọ̀kànbalẹ̀ nípa bí a ti ń gbọ́lọ́hún gbọ́ ẹ̀ẹ̀kejì bí rẹ̀ jíjẹ́ olódodo ẹ̀ẹ̀kẹta bí rẹ̀ ká bẹ̀rù Ọlọ́run ọba ẹ̀ẹ̀kẹrin bí rẹ̀. Wọ́n níṣẹ́ rí ká máa gbàgbọ́ pé Ọlọ́run ọba máa mú ìrètí wá báni ní ìkóríta ìnírètí. Wọ́n nípa bá ń bá rí rẹ̀ o ṣe wá rí lásìkò tó bá tán tó dàbí pé gbogbo ẹ ti ta láúláú ọṣà málámálá. Wọ́n ní Ọlọ́run ọba ó sì mú ìrètí wá yóò sì mú àwọn àǹfààní ọ̀hún dé yóò wá sọ ìgbà di ọ̀tun téèyàn wá rí pé mo rò pé ó ti tán ayé rò pé ó ti tán ọ̀nà tó lúwa gbé gbà ó wá jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ tún wò ọlá ò tán ọlá jaburata. Wọ́n níbi ṣe é rí nù nítorí pé Ọlọ́run ọba tí dẹ́rẹ̀ pẹni tá a ti ń pa lẹ́kún ti pẹ́ ni. Wọ́n níbi àbáwá lọ a rí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ó ń la kọ́ ẹnu ayé òjíṣẹ́ Ọlọ́run Ibrahim. Wọ́n ní ẹ rí wípé wọ́n gba ìgbàgbọ́ yìí ọmọ bíbí kan oṣo èyí tí wọ́n bí ní ọjọ́ ògbó wọn ní ọjọ́ alẹ́ wọn. Wọ́n ní ṣùgbọ́n ṣá o àwọn àtọ́lọ̀ ní ẹjọ́ ṣe àdéhùn pé ọba ti fún mi lọ́mọ ọba mi o òun sì fún fún ọ padà

wọn ṣùgbọ́n gbà tí a gólù tí wọn kàlẹ̀ kún kógókógó pé ọyá ọmọ tó ti ń sọ láti ẹjọ́ yìí ọ lè gbàgbé mi ẹ gbàgbé tí n bá ṣe o wá fi ọmọ ọ̀hún fún mi wọn ní ṣe bẹ́ẹ̀ gbàgbé ìtàn náà nígbà tí ọmọ ọmọdé bẹ́ẹ̀ igi ti wà níbẹ̀ ìṣáná ti wà níbẹ̀ ògùnsọ ti wà níbẹ̀ ǹjẹ́ wọn ó sì sá iná báyìí ọ̀bẹ ti wà níbẹ̀ wọn dùn bú ọmọ o ní wọn gbọ́ ohun ọba tó fún ọ lọ́mọ pé Ibrahim wẹ̀yìn rẹ ó rọ́mọ tí wo ẹran nu lọ́ọ̀kan agbo ní ìwo rẹ ti kọ́ pàǹtí rí ń bẹ̀ lọ síbẹ̀ kọ́ lọ rèé tu mo fi ọmọ mo fi lẹ̀ lálàáfíà mo wá fi ẹran àgbò yìí mo fi rọ́pò ọmọ rẹ ọyá mọ̀ mú lọ sílé wọ́n nínú bàbá dùn bàbá lọ rèé mú ẹran àgbo ó sì dá pé ọmọ mi ilé ya wọ́n ló bá di ọdún tá à ń ṣe eyín ní ọ̀dọ̀ọ̀dún o nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú wọ́n ní lóòótọ́ ìkórìtà ta wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ o àwọn ìpèníjà lọ́tún àti lọ́sì wọ́n ní ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ́nà ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba àlá wípé ó ṣe ti wòlí ibrahim òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n ṣe wọ́n ló ṣe é nígbà náà wọ́n nítorí náà ẹ rí gbogbo àwọn bí àwọn ẹlẹ́mìí oṣù oníṣẹ́ ẹbú àwọn oníṣẹ́ ẹbí àwọn ìwà ìkà àti ìwà ìbàjẹ́ wọ́n náà wá gbàdúrà pé kọ́lọ́run ọba kó jọ̀wọ́ kó tan ìmọ́lẹ̀ o tí gbogbo bíi òkùnkùn tí wọ́n sá sí tí wọ́n sì ń ba nǹkan jẹ́ mọ ìpínlẹ̀ ọ̀yọ́ lára wọ́n ní àwọn gbàdúrà kọ́lọ́run ọba kó jọ̀wọ́ kó gbé àwọn olùrànlọ́wọ́ dìde kó sì pètè ìmọ́lẹ̀ o ìmọ́lẹ̀ gidi èyí tí ọmọ gbòòrò gbò tí wọ́n jẹ́ ká máa gbé ìgbé ayé àlàáfíà wọ́n ní lẹ́yìn eléyìí tó ń kàn ṣe rí gbogbo àwọn ọmọ wa pátá ọlọ́run ọmọ ní jẹ́ ká gbúrò kú wọn o ọlọ́run ò ní jẹ́ ká gbúrò pé wọ́n tún ń gérí àwọn ọmọ ọlọ́mọ wọ́n nítorí eléyìí o àwọn gbóhùn àdúrà sókè bẹ́ẹ̀ ni àwọn sì gba àdúrà wípé àwọn ọmọ wa wọn ò ní bọ́ sí ọwọ́ ikú mọ́ wọn ò ní bọ́ sẹ́nu oró mọ́ wọn ò ní bọ́ sọ́wọ́ ajínigbé mọ́ ètò ààbò yóò mọ wà lórí wọn ni bí wọ́n ṣeré wọn wà lálàáfíà bí wọ́n lọ ilé ẹ̀kọ́ wọn lọ láyọ̀ wọn bọ̀ láyọ̀ bí wọ́n sùn wọn ó sùn wọn ó jí láyọ̀ àti àlàáfíà wọn ni ẹ̀gbọ́n àdúrà èyí nkọmọ jẹ́ àdúrà ọdún iléyá fọ́tẹ̀ àwọn ògo wẹrẹ nígbà tí wọ́n mú ọ̀rọ̀ ọ̀hún lọ síbi dòrèmí ọ̀hún parí lọ wọ́n ní ṣe ìwárè ọlọ́run ọba nìkan òun ló tó fóun gbogbo o ṣe é rí ìfọkàntàn ènìyàn a mọ jánikulẹ̀ nígbà míì o wọ́n ní ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká mọ gbé ìgbé ayé wà mímọ́ ìgbé ayé ò lóòótọ́ ká sì gba ọlọ́run ọba mọ́ra wọ́n ní bá a bá ti sin ọlọ́run nínú ààyè ìwà mímọ́ ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn awùwà ibi pátá tó wà láwùjọ wa yìí ẹlẹ́dùn ó tún ọ̀fọ́ àṣírí ó tù ú wọ́n ní ẹ jẹ́ ká sowọ́pọ̀ ni o fún ìsọdọ̀tun ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìdàgbàsókè àlàáfíà rẹ̀ ẹ jẹ́ á sowọ́pọ̀ wọ́n ní ṣe rí àwọn ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí hùn èyí tí ẹ ń wà láàbù ẹ mọ̀ jẹ́ á kún ọ lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ á tún wọn fó wọ́n ní lẹ́yìn eléyìí ẹ jẹ́ á kígbe o sọ́lọ́run ọba kódà láti inú ọkàn wa láti inú ilé wa ká mọ gbàdúrà lóòrèkóòrè sí ọlọ́run ọba àlá wọ́n náà gbàgbọ́ wípé ọlọ́run ọba o yóò fi àánú rẹ̀ mọ̀ wá yóò fi àánú rẹ̀ han o bẹ́ẹ̀ ni ọlọ́run yóò sì wo ilẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ sàn wọ́n ní ẹ̀wà rẹ̀ báyìí bẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ o yóò lè wà gẹ́gẹ́ bí ilẹ̀ òmìnira tó kún fún àlàáfíà ètò ààbò tó rúgọ́gọ́ gẹ́gẹ́ bí ó ti wà tẹ́lẹ̀ wọ́n náà kí gbogbo mùsùlùmí àti mùsùlùmí pátápátá o wípé eré mubarak fún gbogbo mùsùlùmí ẹbí ará àti ọ̀rẹ́ ọ̀rọ̀ yìí náà ló bọ̀ tàbọ̀nbọ̀ láti àkàtà abilékọ adékẹ́mi ọ̀pátúndé phd ẹni tó jẹ́ aṣíwájú fún igun àwọn obìnrin o lágbègbè òṣèlú ti apc ìpínlẹ̀ ọ̀yọ́ a kú ọdún iléyà o ọ̀rọ̀ tí wọ́n fi kí ti kéré ti kéré àwọn ènìyàn àti olùgbé ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ rèé.

0: TV. Go TV. Love it.
1: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
3: Ní tìbúdò oró orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni àlejò ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásópin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá. Ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Studies. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọ sílẹ̀, ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.
6: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: Bẹ́ẹ̀ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá pé ẹ ṣe gan ni. Àmọ́ lóore iná ò ní tanwo yín láṣẹ lọ́wọ́ Elédùà orúkọ gónà lóore ti fún tẹdọrin fún ti òwúrọ̀ ní aago mẹ́sàn-án lówúrọ̀ la akọ̀tàn ẹ̀ á gbé wá fún yín aago méjì lọ́sùn ní gbàǹkọ gbè láàgbé wá fún yín adìǹtú òná lẹ̀tọ̀ láago mẹ́wàá bọ̀ pẹ̀lú olúwa ṣeun àrèbè kọ́là àtòun àtàwọn ọkọ rẹ̀ wọ́n ṣiṣẹ́ rí berebe ẹ gbádùn ẹ pọ̀ gbàgede òṣèlú aago méjì alẹ́ ni pẹ̀lú kúnlé ànífowóṣe títí aago méjì tá a padà sí ẹ tí gbọ́ yín tọ́lá ni aládélájà lórúkọ tèmi yẹ̀rọ yín ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbòráyè àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ńbẹ.
1: Temilade Aloko òun náà lórúkọ ti tèmi ó tún dìgbà kan náà eré o.
2: Alaba ni baba ori lori o ma je aji se bi oyo laari
3: aji se bi oyo laari
4: o fun omo jere

Máfowó rẹ̀ sòfò. Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn kòkòrò ti ń fa àìsàn.

0: Mommy, today go dey mangami kwewelo.
1: My own self.
2: Mommy, you try. But I beg, suffering with this milk,
1: No be me, Na the Golden Mon 3-in-1. It don't get milk inside.
2: Milk inside? Get Golden Mon 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, Just pour water, mix, and enjoy. Golden Mon, make every day golden.
3: Agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayò àti fèrè ní pápá eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: And tapped in by Bukayo Saka, history makers.
3: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
3: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀. Pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners. Splash 105.5 FM. Àti Lágbélú 96.7 FM.
5: Ọdún Iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
6: Ṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún Iléyà yìí.
5: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
6: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sábò.
5: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
6: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
5: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
7: Follow all the action as all the whole football league they end. Who go win the title for Premier League, La Liga and Serie A? Live only for Super Sport on Top Go TV. Reconnect today. Go TV. Love it.
8: Ṣade, kí ló dé sí lánàá ní domi ṣe wákùnrin bíi tábìlì rẹ báyìí?
9: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
8: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
9: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
10: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
11: Aunty, you dey enjoy o? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
12: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
13: Correct. Jesse fees na the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am. Na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees na from the house of Jesteed. If body not changa after 3 days, make you see a doctor. Na Rambaxi Nigeria Limited, will be some pharma company they make and market Jesse fees.

àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Gbíngbín nìkan ọ̀rọ̀ akọ́dá ayé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀bà onígbàdìgbàkúgbà onígbàtọ̀rọ̀ gbanigbàngbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sápátá málágbádá lọ́rùn málágbádá ṣubú yakata nídìí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ìta gbìn tó takàn gbàǹgbà sí gbangba wálíà yíká àgbáńlá ayé tẹ ti ń gbọ́ wa láàárọ̀ yìí ẹ jẹ́ ń kọ́kọ́ kí yín kú ọdún o a sì kí yín kú ìyẹ̀dún ẹ̀mí ọ̀yà bò ẹ̀mí ọ̀yà àbẹ̀bẹ̀ náà kọ́ lẹ́sí ọdún ọ̀yà bò ni àkíyèsí ẹ̀mí ọ̀yà ọlágbà pọ̀ o mo rò pé àwọn ẹran tí Sulaimon tó kó sínú báàgì ní ta sánsán tí apá bí àti àáfàá Ridwanu ń fọwọ́ra rí nígbà tó dé láàárọ̀ yìí gan ajẹ́kù ẹran tó jẹ́kù ní àná ó tún fi kan hábi rungbọ̀n mo ní wọ́n mọ̀ yìí ọdún ọ̀yà bo fún gbogbo wa ò ta kọ tabo nílẹ̀ yìí Túnde Ọláwọ́ lóòótọ́ ètò yìí Desmond Adégbòyègà Aláàjì Desmond ìlàmù aláàjì ṣe náà mọ̀ aláàjì ṣe mẹ́ka ọdún tí ń bọ̀ àràfà aláàlọ́bọ̀ Desmond Adégbòyègà ẹ bá ń fún mẹ́ka ọdún tí ń bọ̀ orí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ túwẹ́ àṣẹmú mẹ́ta lọ kan náà ni Fọlákẹ́mi Adébọ̀wálé Akíndé Sulaimon Ridwan Aláṣọ Àpọ́nlé gbogbo wọn wà ní agbára láàárọ̀ yìí kí n tiẹ̀ tó fọná ètò sójú gangan láàárọ̀ yìí ẹjẹ́ ń kọ́kọ́ kí yín kú ọdún náà kí n tó dákun ara mi gan ẹjẹ́ ń kí yín kú ọdún sàlámàlẹ́kùn wàrámọ́tòlá àbárakáàtó.

tó bí n bá ní wọnú àwọn àyà tí ìrìnàsàlátò ti ń pọ̀ kalẹ̀. kí yín lẹ́ẹ̀kan wípé bisimilahi rahmani rahim tí mo tún sọ pé salamu alaykum tẹ́ ẹ sì dá mi lóhùn pé alaykum salam àbí bẹ́ẹ̀ má alaykum salam rahmatulahi wa barakatu bá ń sọ àyà kan kalẹ̀ lápá abẹ̀hùn àyà tí ọ̀lágbà pọ̀ tọ́ jẹ́ pé àwọn èèyàn tí bá ń jin ní lẹ́sẹ̀ tàbí tí sà ń sọ pé kówó kówó kí ló ń kà lẹ́nu kí ló ń kà lẹ́nu ọ̀fọ̀ kí ló pé jáà má fún tàbá tí àdìyàn lágbà pọ̀ o má fi ataródo sí o má fi ataródo sí i mo gbà fún ọlọ́run tán pátápátá torí pé ọlọ́run ọba ló lẹ̀mí mi mo gbà fún ọlọ́run ọba lákòókò tá à ń ṣe pọ̀pọ̀ ṣinṣin tí ọdún iléyà yìí bẹ́ẹ̀ ṣe ń jẹran ọdún iléyà ẹ̀dákun ẹran tí àwọn ọmọ ti ń bẹ̀ lákàtà àwọn ajínigbé à ń bọ̀ wá sápá bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹran ọdún iléyà tí ẹ̀ ń ṣe yàtà yòtò ẹ̀dákun ẹran tí àwọn aláìní bẹ́ẹ̀ ṣe ń jẹran ọdún iléyà tó jẹ́ pé inú yín ń dùn àtàwọn ọmọ yín ọlọ́run ní jẹ́ kí bàdújẹ́ kọ́ dàpọ̀ máyọ̀ yín ẹ ṣàmíkẹ́ gbé tó àdúrà mẹ́ akínyín káàbọ̀ sórí ètò àdìtú fún ti àárọ̀ tòní ṣéun àríbikọ́lá ló kọ́ mẹ́ the special one èmi lò tó rí ijó kónú agbádá lámìlẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tantan iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tòótò àtún ké sámọ̀nà kó síwájú wa láàárọ̀ yìí torí n ta kódé agbára wa ò ká n ta ń kóbọ̀ yìí ipa wa ò sì gbé ṣùgbọ́n àmọ̀nà báyìí tá a bá ti ké sí tó sì síwájú wa nú ètò yìí a jẹ́ pé kò ní séwu bẹ́ẹ̀ sì ni kò ní béwu dé ká máa gbára kà sí dà kí gbogbo ẹ̀ máa ṣe ntùnmí ntùnmí lókù àmọ̀nà ò ọyá síwájú wa.

0: tó ẹ̀mí rẹ̀ ńlá béèrè fún láàárọ̀ yìí agbára rẹ̀ náà la sì ń béèrè wípé kó tì wá lẹ́yìn inú gbogbo tá à ń ṣe lẹ́ẹ̀kan sí akẹ́yìn kú ọdún. Ẹ já wọnú okùn kùn du ètò lọ́lá fún tàárọ̀ tòní. Ẹ̀yin tẹ́ ẹ bá wálé ọdún tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbé tò yìí fún ìgbà àkọ́kọ́ àdètúná ń porúkọ ètò yìí ẹni tó sì jẹ́ atọ́kùn rẹ̀ náà ní ṣeun àmọ̀ ẹyìn bẹ́ẹ̀ bá fẹ́ pè é tán tí oríire ó sì wú dáadáa ẹni the special one ẹ rí pé ṣúgà ọjà. Òtórí ìjókòó náà agbádá ńlá mìlẹ̀ ngbẹ̀núwájú olódùmarè ọmọ ajípo lówó ọpẹ́ tàntàntàn iná ń jò kiri ọ̀sá. Bí n bá wá sọ pádì tú gbogbo àgbáńlá ayé pátá àdètú global wọ́n ní mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn. Torílé ayé tá a wà yí ọ̀rọ̀ ọ̀hún dàbí ìgbà tó jẹ́ páyé òun kọlà tí ń gbé bọ̀. Ẹ jẹ́ mú un látapá bí bàbá kan lówó sùnsùnsùn ẹ̀yin náà ọkọ̀ hà ẹ kọ̀ hà. Kéèyàn ó sọ pé èyàn máa torí gbígbó ká pàjá bí ẹnìkan máa torí kíkàn kọ́ pàgbò ta ní torí wérewère tí pò búkọ̀. Bàbá yìí sì wò sùnsùnsùn sábi agbanikápẹ́ ní àbábíàmọ̀ ó sì ní ọmọ tóun bínú fúnra ara rẹ̀ ó ló ti ń jẹun jù ẹ̀kọ́ ẹ̀ tí ń wò pé àǹsó ń gbà tó ń jẹun jù ń kọ́ tẹ̀yìn ò ní wò pé kó dí oúnjẹ rẹ̀ kù. Ẹ má jẹ́ ń tẹ̀yìn ọmọ nàìjíríà ti ń gbọ́ mi lákòókò yìí. Kéèyàn tó bímọ sì sọ pé ọmọ tí ń jẹun jù kó sì gba ẹ̀mí lẹ́nu ọmọ ẹ ṣe hà bàbá náà ṣe ṣe hà hínú. Ọmọ tá à ń sọ yìí kìí ju bí ọmọ ọdún méjì nǹkan kan lọ o wọ bílíkì wọ bíà ló kọ tiẹ ni ọ sàranjú jẹ ni ọba kópa tiẹ bọmọ ọmọ kẹ wẹ́ ará àdúgbò ni ó tó nígbà tí ó bù ṣe gàdà tí ó bù ṣe gèdè ó ní dàbí ẹni pé bóun ọba wulẹ̀ yanjú nǹkan tí ń rùn lẹ̀ yìí gan kinní ọ̀hún ò ní ṣe dáadáa ọ́ pàpà gbẹ̀mí lẹ́nu ọmọ yìí o torí pé ọmọ ń jẹun jù ṣé bẹ́ẹ̀ náà nílù ti wá le tó ni ṣé bẹ́ẹ̀ náà nílù wá le tó àwọn ará àdúgbò bá kó wọn ìyá bàbá alágbájá ọmọdà ìyá kébọ́ ta pé ará àdúgbò ẹgbà mi ẹkún mọ̀ pé 499 ní nàìjíríà ará àdúgbò ẹgbà mi ni bọ́ọ̀bá mọ̀ pé dáadáa tọba lọ ń fọ́ọ̀mù bóyá pé o tú ìsìn kan excuse me please help me gbogbo ayé ò ní tètè gbọ́ mi tọ́ ń sọ ará àdúgbò ẹgbà mi ó ẹ ó di pé gbogbo ará àdúgbò pátá ni ọ̀sáré bọ́ta nígbà tí wọ́n débẹ̀ ó ti lu ọmọ yìí pa kí lọmọ wá ṣe ó ní ìnàdè tú dé top. In the top, top, top. The food win in the top. Myself, in the papa, and not the bin, not the top arm. Love you all, Luoma, pa. Ru, that job will let you look quick, let you pick what you say from Baba Bernam. And the cock up be me way, I bought you say DNA, ni. Mobati, I say DNA, na. Se in between Martin, down lawyer court, you was up with only playing down Julawa. Also, you come out to everybody. Ilé tá a gbé lọ́sẹ̀ tó kọjá ẹyìn bàbá tọ́lọ̀ rèé ṣe dna tí ń bọ̀ náà ẹja gbàlàyé lẹ́nu àwọn ará agbègbè tí ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń bi wọ́n lérè pé èéṣe tí bàbá alágbájá tẹ́ pa ọmọ wọn ní ìtọ́ọ̀kì sí èdè chọ́ọ̀pù túmọ̀ọ̀ṣì ìdè chọ́ọ̀pù túmọ̀ọ̀ṣì náà yìí make you on life your pikin desi já lọ sípínlẹ̀ benue lọ́hùn-ún ẹ̀ kú kalẹ̀.
1: I'm going to go to the house.
0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ̀yin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí, ẹ bẹ́ ẹ gbàlàyé táwọn èèyàn ń ṣe pé wetin wen na dey do am is say e dey talk too much. E dey talk, e dey chop, as e dey talk, e dey chop chop in the food wey im chop. You no know say economy no good, na im make you kill your pikin. O ye ma bori kan ni Facebook o. Splash FM 105.5 Ibadan baba ohun re o, omo ti o ni jeun ju. Ẹ̀yin abiyamọ ayé ẹ̀ wa gba ni ẹlàjà ni ẹ dákun ẹ sàánù. Àbírú bàbá ìwọlé lẹ́yìn ọyá lìsì gbéra tán pátápátá já balẹ̀ sórí ìkànnì ti Facebook orí ìkànnì ti Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan ibẹ̀ lábalẹ̀ sí báyìí bá ń gbé fọ́nrán ọ̀hún sí pápápá ńgbà táwọn ará àdúgbò náà tí wọ́n dìsẹ́ǹdì lórí ẹ̀ wọ́n kọ́kọ́ náà débi wípé gbogbo ètí ẹ̀ ló kọ́kọ́ wú bọ̀lì bọ́lì. Bẹ́ẹ̀ bá rójú ẹ̀ ẹ̀rù pàgbọ́n lọ ta ni ńgbà táwọn ará àdúgbò náà sọ pé ó sì ṣe yìí tán. Ìwọ náà wàá dáa mọ̀ pé nǹkan tó o ṣe yìí bá ń gbé sórí láìfù gangan ni kò gbé sí. Ọyá ó ti gbé fọ́nrán ọ̀hún sí bàbá òun rèé o, bàbá òun rèé o, ọmọ Nàìjíríà ti ń gbọ́ wa. Ọmọ tó ló ń jẹun jù lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ yìí o. Ìyá ọmọ ní ń sọ̀rọ̀ yìí o. Kí ẹ lọ́mọ tí ń jẹun jù kó o sì pa. O ni ọ fọgbọ́nrán ìyàwó pé kọ́lọ̀ rẹ̀ bóun ra ó ti yé yín àbí ìfẹ́ dákọ̀ lórí kínní ni kíyàwó tó dé ó ní òkú ìgbẹ́ tó ọ̀nà jóná gàdà ó sàn jẹun jẹun jẹun ni kí fídíò òun ìparí o ọyá bá ń gbé fídíò kejì sí ńgbà tí ọmọ yìí ìkọjọ́ ọmọ ọdún méjì. Gbogbo ojú tiẹ̀ náà tó wú yìí kì í sí agbọ́kọ́lọ́ta o àwọn ará àdúgbò ni wọ́n kópa tiẹ̀ bò ó. Ọyá tún gbé fídíò míì sí àwọn fídíò ń pọ̀ ń bẹ̀ dáadáa ojú ẹ̀ gangan rèé eléèkílíà dáadáa. Wọ́n níyàwó àwọn èèyàn tiẹ̀ ń kọ́ ìyàwó àbí irú ọkọ̀ lọ́wọ́ fẹ́ yìí irú ọkọ̀ wo lọ fẹ́ yìí o. Lizzy, àwọn èèyàn láwọn ò rí fídíò lórí ìkànnì Facebook àwa ń rí ń bí o ẹ tún yẹ̀wò báyìí bẹ́ẹ̀ bá ń láǹfààní àti rí kẹ́ ẹ kọ́mẹ̀ntì pẹ́ ẹ ti ń rí o bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ́ yín ni bá ń tún fídíò òun bá ń gbẹ́lẹ̀ kẹta òun sì padà ó yẹ kó ti kílí àbáhùn nẹ́tíwọ́ọ̀kì yín ní ọ̀fẹ́ jẹ́. Àwọn mọ̀lẹ́bí ìyàwó wá dà.
1: Where your people
0: enter the car?

0: fọgbọ́n tán ìyàwó bóde ìyá ọmọ oníkọlọ rèé bọ́ ọra àbí kinní ọ̀gán lọ fẹ́ sí olórí ni. Nígbà tí ẹ dé ìyá ọmọ bá ní pàápàá pàápàá pikin where my pikin dey ìsẹ́yìn dé inside room inside room chukwudi kọ̀kọ̀ dáhùn o nígbà tí ọ̀dọ́dọ̀ chukwudi ọmọ bí ọmọ ọdún méjì ọmọ ti nà lẹ̀ gbalaja bàbá chukwudi mo fi ó kọ ohun mo fi kọfà rẹ ní kìí chukwudi kọ ló kọ rẹ bàbá chukwudi where my pikin ọba bẹ́ẹ̀ sì ni ṣàlàyé your pikin in the two chop. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ta wà yìí ara alẹ́ sì ń gbọ́ wọn láǹfààní àti sọ fara oko ara oko náà ń gbọ́ ńṣe ni wọ́n ka mọ́ra báyìí pé ìmọ̀lúkú tún pẹ́bẹ̀ǹpẹ̀ bí ajáwẹ̀ wòóró sọ fa báàgì lápá kan gbamúgbamù jigijigi. Ẹja na sùúrù sọ́rọ̀ ayé yìí o bó bá já sàsí ni dákun ẹ̀bẹ́ lọ́hùn ká sàsí ń kò ńbẹ̀ bó bá sì jẹ́ kinní náà ni wọ ìyàwó náà bó bá rí pọ́kọ rẹ bá ti ń misbehave lẹ́yìn tó fa dákun gbé àwọn ọmọ kò ń tò sí ọ̀dọ́ rẹ̀. Ṣé ẹgbàgbé lè náà tá a mú wá fún yín lágbègbè ká tó dé mọ́ gánná tó bẹ̀rẹ̀ sí ní gún ìyàwó ń gbà tó fa kinní tán ṣe bẹ́ẹ̀ rántí bóyá lọ́dún tó kọjá àbí nǹkan kẹyìn tiẹ̀ kàwé dáadáa ń tiẹ̀ veterinary doctor ni ṣùgbọ́n àwọn kíntẹ̀ ń fà yìí a máa dààyàn lọ́pọlọ láàmú. Ìwọ náà tó wá jẹ́ ìyàwó bọ́ bá ti láǹfààní láti fẹ́rú ọkọ bẹ́ẹ̀ tó ṣe pé bítorí dáwọ́ sínú àbí bítọ́ ọyanra rẹ sí dákun torí ọlọ́run máa gbé ọmọ rẹ kó ń tò sí ọ̀dọ̀ wọn. Ìyún bẹ́ẹ̀ ká fi lélẹ̀ ṣé à ń lọ rèé polówó ọjà bí kí n máa fáyà hàn ni a fẹ́ polówó ọjà bí n bá tẹ ka ìpolówó ọjà dé a tún tẹ̀síwájú láàárọ̀ yìí. Àwọn tí wọ́n jẹ́ agbódegbà afurasí agbódegbà fáwọn ajínigbé tí wọ́n sì múra bí wèrè ọwọ́ tẹ̀ wọ́n o ṣé ẹgbàgbé tàpátá bá a ṣe kékeré tá a fẹ̀fun nígbà tí wọ́n bá ń bá bí iphone lọ́wọ́ wèrè ọmọ nàìjíríà nǹkan ń ṣẹlẹ̀ mẹ́wàá sì ń ṣẹlẹ̀ ń dúníyàn ẹja polówó ọjà tán bí n bá wá ti ẹka ìpolówó ọjà dé a wà á túkun ní ọ̀hún kalẹ̀ lóní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ kú kalẹ̀.
1: With love from power oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil.
3: Hello, Mrs. Martins.
4: Yes. Oh, Mrs. Johnson, how may I help you?
3: Junior's body temperature is high and he's complaining about headaches and body aches.
4: Not to worry. Get Brustin N Suspension.
3: Okay, ma. I'll call you back.
5: Brustin N Suspension for Children is a sweet tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
3: Hello, ma. Oh, Junior, stop that.
4: Is everything okay, Mrs. Johnson?
3: Yes, ma. Junior is fine now. In fact, Junior, sorry, ma. I'll call you back.
5: Brustin N Suspension for Children. Always stick the product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxay.

0: on GoTV. GoTV, love it.
1: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó tilẹ̀ wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹyin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí, a kí yín káàbọ̀ láti ẹka ìpolówó ọjà lọ́hùn-ún, àdètú ń tẹ̀ síwájú o, ṣe wọ́n máa rí bí Kọ́lá Nanjo ògiri ọ̀sá, iná gorí ilé fẹjú tọ̀tọ̀. Nígbà tá a kó lábala bàbá bí agba eléyìí tó gbẹ̀mí ọmọ rẹ̀ látàrí pé ó ní ń jẹun jù, ẹja wá wá sílẹ̀ wà lápá bí gangan. Lórí ohun tá à ń jẹ lẹ́nu tá à tí ì jẹ tán. Torí ọ̀rọ̀ àwọn gidi ganku àwọn tí ń da ètò ààbò ilẹ̀ yìí láàmú kìtánlẹ̀ o. Iléeṣẹ́ agbófinró tàbí ká ní iléeṣẹ́ elétò ààbò ti àmọ̀tẹ́kùn alòyìn lọ́gọ ẹnu. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn lágbègbè àpáta ilé ẹ̀kọ́ ti ọjọ́ ilé ẹ̀kọ́ gíga ti ń bẹ lágbègbè àpáta. Tó jẹ́ pé òkú àwọn ọmọ tá a bá lẹ́gbẹ̀ẹ́ gbó níbi ẹ̀gbẹ́ ilé ẹ̀kọ́ ń bẹ̀ yóò fẹ́ tó bi ìjẹ́ bí mẹ́ta sí mẹ́rin kọ́. Tí wọ́n sì ní àwọn afurasí tí wọ́n fura sí ń gbà náà pé ìmọ̀ á díbọ́ bí ìgbà tó já láǹgàn náà ni. Ìmí tó ti ṣẹlẹ̀ fúnra yín báyìí lẹ́ fojú ara yín rí nǹkan tí ẹni tó pẹrẹ ní alágànná ohun tí wọ́n ka mọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí kùndúùsì tọkọjá kúndúùsì fún ẹ̀ka iléeṣẹ́ ti elétò ààbò àmọ̀tẹ́kùn ẹja gbálàyé ńgbà tó kọ́ wọ́n ní ọyá parada ńgbà mo ti ẹ̀kọ́ kọ́gọ́ parada mo rò pé èèyàn wo fíìmù Yorùbá tí Fádèyí Olóró tí ó yìnbọn kẹwù ọ̀pàpà parada àṣé ẹni tí ń díbọ́ bí aláǹgànná ni wọ́n ní ọ̀dà ọwọ́ tẹ̀ ọ́ kásẹ̀ ẹ́ lẹ̀ bó o ṣe múra tó o bá ń lọ sí operation ọ̀yá múra bẹ́ẹ̀ lójú wa kárí. Nígbà àwọn ń bi léèrè ọ̀rọ̀ jágbọ́ dẹ́sí ẹ̀kú kalẹ̀.
2: Fún àwọn aṣọ tó fi ń ṣẹ́yìn sílẹ̀.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
3: So he's a suspected criminal, suspected kidnapper, bandit, and ritualist.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní.
1: Ṣẹ́yìn náà gbálàyé táwọn èèyàn ń ṣe àbí ẹ gbálàyé ọ̀hún dáadáa. Àwọn méjì lọ́wọ́ tẹ o, ọwọ́ kọ́kọ́ tẹ̀ kan ní nǹkan bí ọ̀sẹ̀ kan ń gbọ́ ọtún bí adi bí ọ̀sẹ̀ kejì ọwọ́ tún tẹ̀ mí méjèèjì nípínlẹ̀ kan náà ńlẹ̀ Yorùbá yìí náà ni. Ó yẹ jẹ́ amú lọ́kọ̀ọ̀kan ìjèèjì. Ẹ máa bọ̀ lórí kan ní Facebook o, Splash FM 105.5 Ìbàdàn Lísì ọyá gbé fọ́nrán ọ̀hún sí fúnra yín náà lẹ́ ṣàlàyé bó bá jẹ́ páwọn ẹrù tó yẹ kí wọ́n bá lọ́wọ́ ẹni tí ń ṣe gángàngàn tí nǹkan ò ṣe dáadáa fún bóyá yọ pa àwọn màláìkà ní fi ń lo iPhone ni kò yé wa àbí wèrè fẹ́ pe àwọn alágànná fẹ́ pa àwọn àlùjọ̀nù tí ń bẹ lókè lọ́hùn-ún. Ìyẹn ò yé wa tó ó yá pápápá gbé fọ́nrán ọ̀hún sí alákọ̀ọ́kọ́ rèé o ọmọ Nàìjíríà. Ẹ wo bó ṣe de gbogbo ẹ̀ mọ́ra. Ó tún lò gbàdí ló gbogbo ẹ̀. Wọ́n bọ́ bẹ bá nǹkan kan bá fóònù tó so mọ́ra dìgbàdìgbà ń bẹ̀.
3: Please, this is what we saw this morning in front of
1: ìkánú wọn délé yìí o ó sì kù kán o eléyìí tí wọn ní kọ paradà bí ṣe múra tí bá ń lọ operation. Ẹ̀wọ́n yá gbé fọ́nrán kejì sí báyìí eléyìí ni wọ́n wá mú lọ ṣàkóso àwọn àmọ̀tẹ́kùn gangan tí wọ́n ní ọ̀yá bó ṣe é ṣe tọ́ bá ń jáde lọ ọ̀yá ṣe o òun rèé o. Aṣọ tó tuntun bẹnu báàgì tó gbé dání ó sì múra bíi alágànná.
2: From where?
1: Sir, report the change, by.
2: So what happened? Tell us. When did you start this work?
1: Sir, report sorrow clearly.
2: So what do you do while you are checking? What? How do you charge your phone?
1: Sẹ́m gbálà yìí o ẹjẹ́ á máa fura o báàgì tó gbé dání tó fi ń disguise bíi kíní aṣọ tuntun ní bẹ́nu ẹ̀.
2: From where? So what happened? Tell us. When did you start this work? So what do you do while you are checking? How do you charge your phone?
1: Ẹyin àgbààgbà tẹ́ ẹ wà ńlẹ̀ yìí tẹ́ ẹ sì ń gbọ́ wà ibi àbá apá alẹ̀ yìí tá a bá adéré o. Ṣé gbogbo ẹni tó bá ti wá múra bíi kíní ìgbà kan ni wọ́n ń sọ pírísàn kó kíní kan ńlẹ̀ ẹ̀ ń bá tọ́ba múra alábàádì báyìí wọ́n kọ́kọ́ yẹ̀ wò ná mà lọ́ba fún gbàrún bíi méjì yóò wá jẹ́wọ́ pé kò rí bẹ́ẹ̀ nǹkan. Ẹyin àmọ́ òkun ṣèkà yìí ẹ sì jáwọ́ nu iṣẹ́ ibi jẹ́ ń sójú òpó lẹ̀ jáwọn èèyàn dá sí i ká tó bọ́ sí abala bòmíì láàárọ̀ tòní 070-6949-3000 tàbí 070-144-75770 ìlójú òpó méjèèjì tọ́já sí apá àbí 070-6949-3000 tàbí 070-4144-75770 ìlójú òpó méjèèjì tọ́bọ̀ sápá àbí lórí ìkànnì Facebook kí n ka kọ́mẹ́ǹtì bí pè ṣe ń wọlé tá a sì ń mú papọ̀ mọ́ra wọn àwọn ojú aago méjèèjì ń kọ́ ọ̀dẹ̀ sí ń wò pé àwọn màláìka wo ló dojú aago lọ́wọ́.
4: Ẹ̀lú ẹ̀ka àrọ̀ tó
1: àwọn. Ẹ kú ojúmọ́ ó kọ́yẹ́ àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
4: Orúkọ mi ni Blessing.
1: Láti bo pápápá ọjọ́ ń lọ. Láti Mọ́níyà. Ọ̀yà.
4: Ẹ jọ̀ọ́ tí mo fẹ́ sọ ni pé àwọn tí wọ́n ń ṣe bí wèrè yẹn tí wọn fa àwọn èèyàn tí o ti jẹ wípé wọn tún fún àwọn bandits ní ọwọ yẹn tí wọn bá fi ń mú wọn bá yí tí wọn bá fi ń béèrè nǹkan fẹẹ béèrè tán ní ọwọ wọn.
1: Ẹ má sọ̀rọ̀ tí ò sí bá mú kò bá mú dẹ́sí bá mú kò ẹ̀yìn a lè ṣe jungle justice lórí rédíò eléyìí tó ẹ sọhùn mọ kánṣu ẹ mọ kánṣu ẹ àgbàyún wọlé o ẹ kẹsọ ẹ lè fi ẹ lè sọ lọnà tí ò ní gbà tàbí ìgbà tó jẹ pé à ń sọ pé jungle justice ẹni kíjọba ṣèdájọ yìí náà tó ìjọba tẹ bá ní kó ṣèdájọ ó ti yá wọn náà ọyá já túnjẹ lómi lòun pàápàá. Hello. Mo ń gbọ́dọ̀ àmì padà o bàmúkò ojú òpó kejì ń kọ́ ojú òpó ṣáàlè lo ojú òpó kan láàfẹ́ láǹfààní àti lónú o nọ́mbà kejì òun bóyá kẹ́ kọ́kọ́ fílẹ̀ náà ẹ pinnu ẹ máa lo nọ́mbà kan alákọ̀ọ́kọ́ èwo wá ní ṣé alákọ̀ọ́kọ́ òun ni ẹlẹ́ẹ̀kejì àbí ọ̀dà lórí kan ní facebook matthew hello.
5: Hello, ẹ káàárọ̀
1: o. Ó kọyé àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Alájà Fátímọ̀ látàmú olóko ni o.
1: Ọya pápápá ìyàwó Alájà Fátímọ̀.
5: Ẹ kú iṣẹ́ Ọlọ́run ó kun yín, Ọlọ́run ó tó yín jù báyìí lọ.
1: Àmẹ́.
5: Ọmọ àfihàn náà mọ̀ fi yín mọ̀nà pẹ̀lú ṣiṣẹ́ gbà.
1: Àmẹ́.
5: Gbogbo ọtí ń ṣẹlẹ̀ lù kò sẹ́ni tí ò sù ú. Kò sẹ́ni tí ò sù pátápátá. Ọlọ́run ní já bọ́wọ́ lọ́wọ́.
1: Àmẹ́.
5: Ilé iṣẹ́ tí inú ò ní dá, inú ò ní bọ́wọ́ lọ́wọ́.
1: Àmẹ́ o.
5: Ilé ẹ̀sìn bá wa tàn nùmọ́lẹ̀ sí gbogbo rẹ̀ gan, ó ń dàn mọ́ wa ń ná. Àrídà kankan sí lábẹ́ èdè. Tó ẹ bá wa bẹ̀jọba náà ni. Fún wa máa wò wọ́n ran wọ́n dàkù. Ọlọ́run ní já nǹkan tiwa náà sọnù.
1: Àmẹ́.
5: Àwọn àwọn tẹ́wọ̀n aláhàámọ̀ ẹ̀ ní ìsìn. Àwọn èèyàn wọn ò wá òkè ọlọ́run ìjà náà bọ́wọ́ lọ inú ò ní bọ́wọ́ lọ́wọ́ o.
1: Àmì ò àtẹ̀yìn náà o.
5: Ìṣẹ̀gbà ìdàkun ẹ bá ní bẹ̀jọba wọ́n dàkun ọba ní káwọn tí ọba ní wọn tún àwọn aláàbò òdúdó àka dáadáa. Wọ́n ti ọmọ wọ gbó ni wọ́n ti ọmọ ṣe gbogbo ẹni ń bẹ́ẹ̀ lù ú. Wọ́n gbà mí yẹn gidi wọ́n fowó ṣe wọ́n dàkun. Wọ́n fowó ṣe wọ́n dàkun inú kálukú ọdún ara kálukú ẹ̀rù ń ba kálukú. Fẹ́ẹ̀mọ̀ ẹ̀rù ń bẹ̀sẹ̀ lóde. Báwa bá jáde ká mọ̀ wẹ̀rì yá mọ̀ wẹ̀rì ìbáraẹni bí ọ̀dà mọ̀ wẹ̀rì yá mọ̀ wẹ̀rì. Àní ọ̀ká ló ti sọ̀kadà wọn ti fi gbé èèyàn lọ. Ó sì ti inú oko ní ẹ̀sìn pààyàn sí. Ọ̀pọ̀lọpọ̀ là ń gbọ́ àti ń gbọ́ ọlọ́dọ̀ yín là ń gbọ́ bò mí ìná àná fọ̀ jáde. Ọlọ́run ó kun yín mọ́lẹ́lẹ̀ ń tàn inú wá tiẹ̀ ń dùn gan. Inú tèmi gangan ń dùn ọmọ tó yé mi ti bíi iṣẹ́ yín rí.
1: Ọ̀dà ẹ̀ṣùn lórí ìkànnì Facebook ẹ̀jẹ̀ ń ka kọ́mẹ́ǹtì díẹ̀ náà ká má dáwọ̀n náà lágara. Matthew Okeyemi ó ní this is getting too much. How did we want to know those real mad people and fake mad people? We need to be very careful, honestly. Adetoro Alabi orí ìkànnì Facebook láwà yìí ó wọ́n ní good morning ẹ kú iṣẹ́ ìlú o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí yín ló kọ Jésù àmì àtẹ̀yìn náà o. Ọmọ baálẹ̀ wọ́n ní good morning sir. Ilé sanmi ọmọlára wọ́n ní may God almighty protect us and intervene to the problem we have in Nigeria. Fúnmi Adigo wọ́n ní oríṣiríṣi àwọn ènìyàn burúkú ló wà. Restrict ẹ̀ sí Nàìjíríà nìkan kò síbi tí ò ti síyàn burúkú kọ́lọ́n kọ́ ṣàánú gbogbo wa ni. Victoria Olúwa fi Sayo Vicwet wọ́n ní it is well. Tèmi tọ́pẹ́ okùn oyè. Wọ́n ní Mr. Ṣéun Aríbikọ́lá well done sir. Mo kí ẹ̀yìn náà ẹ ṣeun. Ṣé Jẹ́mi yọ ni àbí Jẹ́mi yó? Samuel wọ́n ní let government improve on security. Good job. Victor Dare wọ́n ní good morning. Hearing clearly from my radio and watching you from Facebook from Ikotun Lagos State. Ọ̀dà gbogbo àwọn ará Ikotun kọ o. Ikotun Egbe Ikotun gbogbo ẹ̀ bá ń kí gbogbo wọn. Ẹ sì bá ń kí gómìnà wa náà Sanwo-Olu pé wọ́n kú iṣẹ́ takuntakun. Ẹ já tún mú ká tún kò lápá abẹ̀. Ẹni tí mo kákọ̀ rẹ̀ tán nísìnyí. Lọ́jọ́ ìrántí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé. Ìjánà náà kọ́ ni. Ẹ dákun ẹ̀yẹ ọmọ Nàìjíríà ẹ máa fura o. Bẹ́nìkan bá sẹ́ndì owó sí yín. Tọ́wọ́ á sẹ́ndì account number mi pé àdákùn máa bọ́ ọkọ̀ mi mo ṣe mistake ni bá ń sẹ́ndì ẹ̀ padà ẹni ó sẹ́ndì àkáǹtì tó fi sẹ́ndì ẹ̀ sí yín gangan. Mo sì ń bọ̀ wá sápá abẹ̀ bóyá ń tiẹ̀ screenshot gbogbo àwọn mẹ́sẹ́jì hun yín wà á kó o sórí atẹ́gùn torí ń tọ̀hún tún sọ pé mo sì máa ń gbọ́ yín lórí rédíò ńgbà tó ń gbọ́ mi lórí rédíò ńkọ́. Ọwá sínú DM mi ó ní hi good morning sir can I send you 2000 naira if it is not too small. Mo á wò pé bóyá àwọn tí ń gbọ́ wa ní orí rédíò bóyá wò pé ṣé ó yọ wà ní credit mr ṣeun báyìí mo á wò pé ẹni tó fẹ́ fún yàn ní nǹkan kódà kó fẹ́ fún mi ní 2 naira ṣé bóun ló fẹ́ fún mi won ni o wa je sara olojo wonu se ponu onu omu wa bata mbada oda isewun o adupe lowo yin bo se card yo ka o de si ma gbo be dada o ba send 2005 si mi o ba ni ki ma bo wale o pe ohun ti dana onje mo ni ah se oro buku ati laughter mo ni ah se eni yo ti si eh number mo bayi mo tun wa bere fun ara mi pe se ma seun te n chat pelu se won ari bi ko te n chat pelu ara ohun mo na o ah ile wo ile yawo mi mo wa yawo mi ti dana onje iya beji si ti o ti re wale asa ti n ba ni iya mi ni n pe mi ro ke pe mi lasiko yi o ke ma gbo nkan ma gbo ko ma sorun re o n bo wa tapa be e ja tun tesi waju lori eto fun ti aro toni ha e ja lo silu oyo ati ma n so lori eto yi pe awon ti ma n sago lo sago ke se gbogbo won o ke se gbogbo won o sugba ati ri lopo lopo gba pe awon na tun gbabode fawon ara adugbo o ti lawon adugbo tun won ko si pe a fe sago lo sago ladugbo yi o a fi olokada koja boya ago bi ago mesan ago mewa sago lo sago kan ni won gba mu nilu tun won pe ni oroki nilu oyo oyo alaafin osu ojo pa sekre mode omo atiba omo kutiko gbodo pa o marun tarun gbodo gbede won ba da duro pe kei kei mi ke e ti moru in fe dako eya tori gbogbo wa lanfani lati gbe nle Nigeria gege bi alakale ofen nigba won wo nu wi bairo ti fi sago lo sago e pe kini won ba nbe ah desi ja gboro awon aralu nigba ti won towo te be ni nigba towo te o ba ni ah no be me no be you won ba nkan bayi nu wi inu wi bairo e oni no be you so de ye lo fo de be ni eyan lai seku eku kale
0: Adetu mewa n sele ni duniya. Adetu mewa n sele ni duniya. Adetu mewa n sele ni duniya.
1: Eyin agbagba te wa nle yi te si n gbo wa emoluku tu pa be n pe be o kei dumbe ki lo gbe dani oni emi ko mo gbe si be emi ko se le yi wa jo ayo condemn to si ko sinu wi beru o si ko nkan se legbe o ye ma bo lori kan ni Facebook o splash fm 105.5 Ibadan nte na ba ri nbe e ko sori kan ni Facebook Eje msole da ka to lo re wo fọran un lodi si eya kankan o labe ofin gbugbu eya lo lanfani ati gbebi to ba wo ile Nigeria sugbon se eya ma so eran meran ki kan wa ni iwo to hun se gagara ko si kan ikeje pa ne oya lisi leka social media ja balẹ bagẹ si lu oroki nlu oyo eku kale alakoko ni oko gbe si ngba tolopa de tun won mu ni keje un alakoko re o ngba owo te re o nkan tun won ba nu wi baro re o didi agbalagba baba bi 80 years awon yan kawo lori pe ah eyin na jale oni baba lo konu wibero e da kun bo le yo se konu wibero lai se ku se o fo nu re ni ah baba yo tu wa bi 80 years oun eh eh oju e gangan re bo ti fi nkan gba ni bi nkan kan ni olorun kan lo ye o o wa lohun lo fo sinu e ya gbe se pe abiamo e se pe gbe to se na roro mo eh ngba tolopa wa de ti won tun wo lo pe to eh nbi o ti baba yi o mu wa de be o bo lo se fo sinu wi bairo lai se onto e mo nto ah en te ba gbe loko daada e le mo nto ikejere o omo nigeria ngba olopa ko ma mu gari si lowo re o o ti ku awon ayon condemn ti eni yi legbe o Iro, hey, okay. Awon eyan kawo lori gogogo ni o. Ilu Oroki ni ilu Oyo. Agbegbe Oroki ni ilu Oyo o mi titi. Ha. Ha. Awa bi amo bere si ni tara poru pe ah o didi eyan lo se se bayi eh e gbadua tawon eyan se pongbe pongbe po lo mama joku olo mama joku olo mama joku se n gbo Oun ni soro yoju ti e gaga se o ti e ti gbe mi lenu baba yi gan bayi ah ah ki le fe so le ayo won da bayi eyan omo yi sa ti lo layi na sa ti je eyan yi na a fe polowo oja a fe polowo oja ba n tun foran gbe si lati le awon eyan se n darapo mo kan ni facebook ne eh be se n wo e da kun e si are ndije fi si are ni wipe bawon mi na ba tun ri nilu ibo mi te de lu ebo won mo pe to won kilo fawon eyan won tin gbe nile ebo mi pe e sora o be bari sagolo sagu eyin te tin gbo wa nle nigeria na ile yibo ni ile awusa ni ipinle yoruba ni be bara won sagolo sagu ti oju yin oda sakasi tabi to sa di gbogbo e gangan ti wiwe roga e da duo eh se park there se ki e ngbe ba se ke tan bo ba je pe nti nbe nbe ti o ba le bo leru eni o ma ba ti e lo e imagine pe won oda ogbe ni yi duo olorun nikan lo mo eni to ni ko lo re wa yan wa olorun nikan lo mo ibi tin gbo nto won lo ba ba te ka ipolowo oja de eyin na lanfani ati dasi e je ipolowo oja nbo
6: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DStv.
7: It's morning, and you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's Corn Flakes into the bowl. Feel yourself let go of the stress as you pour into your bowl. Focus on what nourishes you. Listen. That sound? That's the source of energy, goodness of grains and vitamin. That's Kellogg's Power Breakfast.

0: GoTV. GoTV. Love it.
1: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: Tọ́yìn àgbààgbà tí ń bẹ́ ń lẹ̀ yìí tẹ́ sì ń gbọ̀ wà lákòókò yìí tọmọdé tàgbà. Akinyin káàbọ̀ láti ka ìpolówó ọjà. Ètò àdètú ń tẹ̀síwájú pẹ̀lú ṣe wọn máa ríbi Kọ́lá Nanjo ògiri ọ̀sà Nagori ilẹ̀ fẹjú tọ̀tọ̀. Bá a ṣe kúrò lágbègbè bẹ̀hún tán, òní ló pé ọjọ́ kẹrìnlá tí ó jẹ́ 14 days. Àná ni àyájọ́ ọjọ́ àwọn ọmọ kéékèèké yíká àgbà ńlá ayé, Children's Day. Ṣùgbọ́n pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ọ̀hún yìí bá dà, ká ní pé àwọn ọmọ ilé ẹ̀kọ́, ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta. Eléyìí táwọn ajínigbé jí kó lọ nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n bá ti rí wọn gbà padà. Àwọn òbí wọn náà ń kọ́ tí wọ́n bẹ̀ Igbe wọn sì ń ké lóru lọ́sàn-án láàjì dundun. Béèyàn bá ṣe ọ̀dájú, béèyàn bá wo fọ́nrán lẹ́ẹ̀kan ṣoṣo láàrin bí oṣù méjì, igbe arábìnrin wo sì máa ríngì létí èèyàn pẹ̀lú ọmọ bí ọmọ ọdún ka àtààbọ̀ tó pọ̀ sẹ́yìn. Ó sì wá àjẹ́ àmú lọ náà ni. Ọjọ́ kẹrìnlá ló pé lónìí, à ń ran ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, a mọ̀ pé ń gbìyànjú o. Ṣùgbọ́n ẹni kò kó rẹ̀ báyè lẹ́yìn àgbàlagbà sọ pé ó mọ̀ ọ́ lọ. Bàbá tí rí wọn gbà padà, kò tí ì sí nǹkan tá a lè sọ pé gbìyànjú un. Bóyọ bọ́ sí nǹkan tó dáa, ẹja gbẹ́láyé un lẹ́ẹ̀kan sí.
3: I'm from Ibadan. I'm working at First Baptist Church of Gbomosho, Yawota area.
1: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Torí wọ́n ti sẹ́ndì ìyàwó wa tán gbé lọ, wọ́n ní sẹ́ndì ẹ̀sìn wa tí ń rí lórí zẹ́ẹ̀tì látàánú, kí wọ́n mọ̀ pa kí wọ́n dákun wọ́n bá àwọn ọmọ wálẹ̀. Fúra ti lẹ́yìn tán pa láàárọ̀ lórí zẹ́ẹ̀tì, wọ́n jọ o. Wọ́n mọ̀ pò náà wọ́n dárí jìn wá, wọ́n ti sànú wa. Wọ́n fẹ́ gbàlù lọ́wọ́ wa ni kí wọ́n fi máa kápò nínú ìlú ká fi lù ú lẹ̀ fún wọn. Wọ́n sànú wa o. Wọ́n ti sànú wa o. Wọ́n mọ̀ pa ọmọ wa o.
1: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: Ọkàn mi gbọgbẹ́, orí mi sì tẹ̀bà. Ẹ̀yin tẹ́ bá mo lórí ìkànnì Facebook, ẹ rí wípé reaction mi lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀bàlẹ̀ lọ́kàn jẹ́. Lísì bá ń gbé fọ́nrán sí, a ní ṣàyè máa lo fọ́nrán ọ̀hún kí àwọn èèyàn tó bá gbóhùn tán kí wọ́n tún rí visual wípé arábìnrin yìí pẹ̀lú ọmọ tí ń bẹ lẹ́yìn inú igbó lòun ti ń sọ̀rọ̀ o lẹ́yìn tí wọ́n jí wọn gbé tán. Ọlọ́run Olódùmarè. Fọ́nrán ọ̀hún rèé o, ọmọ Nàìjíríà ti ń gbọ́ wa.
3: Sí tèmi tó pẹ́ mẹ́rin. I'm from Ibadan. I'm working at First Baptist Church Ogbomoso
2: Yawota
3: area. Yesterday, the people of the young people came to our school. And we are being kidnapped, both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government. Both the church, First Baptist Church Yawota, and the community. We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our president. We need help from our president. Tinubu, please help us. I was there.
2: Ọlọ́run. Ọjọ́ ìlàbọ̀ ló kó kinní yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba àpapọ̀ ẹ dákun ẹ tún jáwé sóbì sí. Ìròyìn tí ń tẹ̀ wá lọ́wọ́ ń yàjóyàjó báyìí ni wípé ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun ti lọ rèé fibẹ̀ ṣe bùbá wọn ti jókòó síbẹ̀ tipọ́n. Ṣùgbọ́n àwọn aráàlú sì ń béèrè. Ṣé wọ́n lọ sínú igbó láti lọ rèé rẹ́sikú àwọn ọmọ ìyàbí wọn kàn jókòó sínú ìlú ọ̀hún. Ilé ẹ̀kọ́ òkúkú fọ́ṣàn mọ́ báyìí. Àwọn ọmọ ti wà òbí wo ni òbí tọ́lọ́run ti ẹ̀kọ́ yọwó ọlọ́run kò gbọ́ náà yọ o àbí òbí wo ni ọmọ rẹ̀ ó mórí bọ́ tí ó wà ní kó tún kọrí sí skul nílùú ọ̀hún lákòókò tá a wà yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dákun ọlọ́run ó fún yín ṣe o. Ìjọba àpapọ̀ ẹ dákun gbogbo òlú sì kan bóbó lánàá ẹni tí ń jẹran gan kò lè ṣàì má jẹun ni kó má bàa kú ajé òdì. Ẹ ń bá níronú tí ronú rẹ sì jinlẹ̀ dáadáa. Yọ mọ̀ wípé àsìkò tá a wà yìí kì í ṣàsìkò téèyàn kàn máa kéyìnbóde lábàádì. Ọlọ́run bá wa wọlé Nàìjíríà sàn. Ọlọ́run bá wa wo ìpínlẹ̀ Ọ̀yọ́ sàn. Àwọn ọmọ tí ń bẹ lákàtà àwọn ajínigbé yìí àtòbí o àtàwọn olùkọ́ o. Bá wa tu wọ́n lẹ̀ dákun ṣàánú fún wa. Díẹ̀ mú pè kan sí méjì lábalábẹ́ ọ̀hún ká tó kúrò mẹ́ 07069493000. Hello.
5: Hello.
2: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Dáre Ajayi.
2: Láti bo.
5: Àkóbọ̀.
2: Àkóbọ̀ ojú orin Bàdà ọ̀yà.
5: Bẹ́ẹ̀ni tó fẹlẹ̀ pé tó bá ṣe pé ọmọ gómìnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pẹ́ ilé ẹ̀jẹ̀
2: bẹ́ẹ̀ ni. A máa gbọ́ yín dáadáa.
5: Èmi sì ń gbọ́ yín.
2: Ọ̀yà àti ń gbọ́ yín báyìí.
5: Mo ní tó bá jẹ́ fọ́ọ̀mù àwọn èèyàn ńlá ńlá kan bẹ́ẹ̀rù àti àpò ẹ̀yìn yóò ti gbà wọ́n lẹ̀. Ibi wàhálà pípù rẹ̀ wọ́n ń kọ̀ lẹ́sí gọ́vùnà pé àwọn rẹ̀ làwọn tó sọ̀rọ̀ lórí àwọn tí a jí gbé pé láti ìka ní tàbí gbèsè gbọ́ ọmọ. Kí ni díẹ̀ wò kí ti gbà wọ́n lẹ̀? Ẹni sì fẹ́ bá dùn máa ń lò. Obìnrin tó pọnmọ tí wọ́n wà nínú àgbọ̀wọ́ yẹn. Ọmọ ọdọ akọ pẹ́sidẹ́ntì, ọdọ akọ ṣẹ́gọ̀mẹ̀, ọdọ akọ kọ̀mínísì. Ṣé sábà ṣe pọ́kàn ní àwọn èèyàn lálẹ́ yẹn wà bẹ́ẹ̀? Iwájú ọlọ́àjọ ìyàwó ti gbà wọ́n lẹ̀. Ọlọ́run jọ wọ́n ni o.
2: Ọ̀dà bá a mú pé òun kò dé, mo fẹ́ clarify nǹkan kan. Bàbá yìí sọ pé wọ́n kọ̀nẹ́ẹ̀tì gọ́vnà, irọ́ wọn kọ̀nẹ́ẹ̀tì gọ́vnà o. Wọ́n sọ̀rọ̀ bóde pé ẹni táwọn fẹ́ bá sọ̀rọ̀ ní ìjọba ìpínlẹ̀. Wọ́n sọ pé wọ́n ti bájọba ìpínlẹ̀ sọ̀rọ̀. Ẹ̀torí ọ̀rọ̀ lágbára, ẹja sì yan ká sì ṣe àfọ̀mọ́ rẹ̀ dáadáa. Ìjọba náà ń gbìyànjú. A criticize ìjọba ṣùgbọ́n a sì ń rọ̀ wọ́n pé kán jọ̀ ọ́. Bí ìgbìyànjú ò bá tí ì di àṣeyọrí, kò sẹ́ni tí yóò rí pé wọ́n ń ṣègbìyànjú. Jẹ́ǹdẹ́ lómìn lóhùn. Hello.
5: Hello.
2: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Orúkọ tèmi ni Ọjíọmọ West. Mo ń pè láti University of Ilé Tuntun Academy.
2: Ọ̀yà.
5: Ẹni kọ́ lọ́ọ́ kó ṣàánú wa ń lu ìlú.
2: Àmì.
5: Káwọn ìjọba wa jọ kọ́ jọ àwọn ìdí pẹ́ tó bẹ̀ yẹn ẹ kọjọ kó bá wà kan ṣe sí kó má fọ ọrẹ kọjọ ẹ because kó àwọn àmà wò sí ìgbà tí yàn bá wà lólé ilé òṣèlú gbé títà òṣèlú gbé tí òun ló wá jà ni ètò ààbò yìí mẹ́yẹ gùn kọjọ kó ṣàlùwà ọlọ ọmọ ilé ó ṣe kókó gan kọjọ kó bá wà kan ṣe sí o.
2: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí tẹ́ ẹ dẹ́nìkan lóhùn sí kọjá mẹ́ta. Hello. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ mọ́ ń gbọ́ra mi padà yóò rèbété o yóò rèbété o. Ẹ̀rọ tí ń bẹ́ ń bí kìí fẹ́ gbọ́ra ẹ̀ padà yọ yìí máa já ń tiẹ̀ ni. Hello.
6: Hello.
2: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
6: Àmọ́ yín ni o. Mọ́ sí.
2: Hello. Ẹ ti wọlé.
6: Kíàrẹ
2: ọyà ọyà.
6: Kíàrí ẹ̀mí ẹ̀gbìn wípé ó bá ṣe ìjọba ní ọba gbogbo àwọn ẹ̀mí tó ń ta. Kí wọ́n jọ torí pé ìpín fún àwọn ọmọ wọn máa wà báyìí. Kí wọ́n kó àwọn ọmọ yẹn sínú igbó náà ni. Ẹ wá wo gbogbo àwọn nǹkan tí yóò máa ṣẹlẹ̀ oríṣiríṣi kan ìkan olóró gbogbo ẹ̀. Ẹ wo ọdẹ mi ń kí nǹkan ò ní bá kí pé mọ́ kí wọ́n gbọ́ torí Ọlọ́run. Wọ́n wájú pé àrùkọ́tà ní pé ọmọ àlò ní báyà ní pẹ̀lú ìjọba àlò ní tí ó bá wà jára mọ́ èdè ìbẹ̀wọ̀.
2: Ẹ ṣeun tó ẹ pè tẹ́ ẹ dá sí. Mo ń bọ̀ a fẹ́ polówó ọjà náà bá a bá tẹ ka ìpolówó ọjà dé ètò ń tẹ̀ wájú ẹ má gbé kúrò àdètú sì ń lọ lọ́wọ́ pẹ̀lú ṣòwò máa ribi kọ́lá ẹ kú kalẹ̀.
7: Here you go there.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.

0: fo reso fo ma fo wo reso fo pelu hero honda bike kickstart alloy tuntun ti asese se o ti wa bayi lodo awon onisowo ati o sumo regina na wo die won alaye si kan si wa lori ero yi 0800 800 880.
1: Sade, kí ló dé sí láyàn ní Domi ṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá.
5: Bí ẹbí,
6: ọ̀rẹ́,
5: ojúlùmọ̀ ṣe ní
6: ìbápàdé pẹ̀lú ara wọn.
5: Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
6: Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
5: Bí iléyá ṣe wọlé dé,
6: ká ṣe náà bọ̀ nàrà yọ.
5: Iléyà Cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní.
6: Iléyà Cashpot 2026.
5: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot Iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashpot, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: It's the season to celebrate and even better to save big at Foodco.
8: Yes, sir. It's the Foodco Festival of Savings. Come experience hot deals from this May 22nd to May 31st, 2026.
7: Enjoy a plate of rice with chicken for as low as 2,500 Naira. You see, say this season, you go chop better. Get 3 Congos of rice plus 750 ml Devon King Oil Bundle for just 9,599 Naira. Classic Bread plus 50 CL Coke for only 1,500 Naira. Pepsi, 7-Up or Mirinda 60 CL Pack of 12 was 4,548 Naira. Now 4,439 Naira. Power Oil Zero Fat 3 liters was 13,300 Naira. Now just 11,549 Naira.
9: Oh, we can play too.
7: Of course. On Children's Day, when you spend 3,000 Naira at the restaurant, you enjoy a free face paint for the kids or 30 minutes at the games arcade.
8: The service is still plenty. Oh, hurry now. Bring the family, bring the kids, and enjoy better prices. From Friday, May 22nd to Sunday, May 31st, it's the Food Court Festival of Savings.
10: It's morning, and you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's Corn Flakes into the bowl. Feel yourself let go of the stress as you pour into your bowl. Focus on what nourishes you. Listen. That sound? That's the source of energy, goodness of grains and vitamin. That's Kellogg's Power Breakfast.

óyá ká tún máa kí ọ wa kú dédé àkókò yìí. Ìyẹn ní gbogbo ibi tẹ́ ti mọ láǹfààní láti mọ jẹ̀gbáládùn ètò yín ètò wa ta lọ́ta. Ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpin ni o gbọ́dọ̀ fọ́ísà o. Ẹ lè wo wá. Ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí, ó bá ti wọ Facebook ní tó tẹ̀ ẹ́ bẹ̀ ó ti mọ̀. Splash 105.5 Ibadan ní tó tẹ̀ síbẹ̀ nìyẹn tí ó ń yọ já sí Facebook. Àbí ní TikTok tẹ̀mí gangan. Àtìjáni olóko dáná sport actor ní TikTok. Gbábẹ̀ yẹn náà wọlé kó tún mọ láǹfààní àti mọ jẹ̀gbáládùn ẹ̀ bá a bá sọ nípa ètò ta lọ́ta. Àdùgbọ́gbá kán sí lọ́sàn-án yìí. Torí àti kó gbogbo ẹ̀ dé lónìí tuntun fún ikọ̀ ẹgbẹ́ fún ikọ̀ ti Barcelona. Ìròyìn tuntun tó wọlé lólójẹ́ fẹ́ dápọ̀ ikọ̀ ti Barcelona. Fẹ́yìn ti ajákẹ̀jádò lè àgbálá ayé. Desmond Adégbòyìnga Desmond Tutuji àgbáwo ni ó jẹ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wá dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwo olóòtú ètò Alex Ferguson Tìjáni olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantia The Sport Actor. Actor ilé tó wà active. Ẹ wo ẹwà ní Facebook Splash 105.5 Ìbàdàn. Ṣé ẹ tún gbàgbé wípé káàṣì ẹ̀ ojoojúmọ́ lọ́dún káàṣì ẹ̀ ojoojúmọ́ là ń pínwó. Àkú ọdún léyá àkú àṣekú ọdún. Ọdún tẹ̀ wájú ni. Ìní ọdún ọ̀la ọdún. Lágbára Ọlọ́run a ní sọdún ìbànújẹ́ o. Ọdún ayọ̀ láàmọ̀ se. Lọ́dọọdún. Láàmọ̀ fayọ̀ sọdún. A ní fìbànújẹ́ sọdún. Lágbára Ọlọ́run gbogbo ìlàkàkà wa nípa tọdún léyà yìí. Gbogbo ìrúbọ wa Ọlọ́run ó gbà á. Ọlọ́run ní dàlú àláyà. Lágbára Ọlọ́run. Káàṣì ẹ̀ tún ti kówó ọdún dé o. Àpínwó lánàá àpínwó oúnjẹ ta ojoojúmọ́ lówó káàṣì ẹ̀. Àwọn òṣìṣẹ́ ìjọba náà wà ní ẹnu ìsinmi ṣùgbọ́n káàṣì ẹ̀ ojoojúmọ́ ní pínwó torí tiyín ni o. Bó o bá ti tẹ kóòdù yẹn *347**1004**347*1004 ó fi àṣì sí lẹ́yìn. Tó bá ti fi àṣì sí lẹ́yìn báyẹn tí wọ́n kọ́ bí ọ́ òun náà ni pé nígbà tó bá ti tẹ kóòdù yẹn *347*1004# wọ́n bí ọ́ léèrè pé ìkànnì wo òun ló ti fẹ́ plé káàṣì ẹ̀ ìkànnì wo ló fẹ́ plé ẹ̀ sí. Ó mú Splash FM. Tó bá ti mú Splash FM ìbéèrè tó kàn ni pé tíkẹ́ẹ̀tì mélòó ló fẹ́ já. Bóyá mẹ́wàá ni o bóyá mẹ́ẹ̀ẹ́dógún ni o bóyá ogún ni o tẹ̀ síbẹ̀. Nígbà tó bá ti tẹ̀ bẹ̀ tán ìbéèrè tó kàn ni pé ìlànà wo ló fi sanwó. Ó mú bank transfer. Tó bá ti mú bank transfer tán ó sẹ́ndì account number sí ọ. Account number tán bá sẹ́ndì sí ọ yìí òun náà ni ó fọ ní àǹfààní aláìlẹ́gbẹ́ láti sẹ́ndì owó káàṣì ẹ̀. Ó mọ̀ pé ó yízì bàjẹ́. Ó ti yí ọba ọ̀hún. Bó bá ti dáì code *347*1004# èyí tó kù ni pé wọ́n ó bí ọ pé ìkànnì wo ló fẹ́ plé sí. Ó mú Splash FM. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tíkẹ́ẹ̀tì mélòó mẹ́fà ni o mẹ́jọ ni o mẹ́wàá ni o ó tẹ̀ síbẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé select your payment method. Ní tó sì wọ́pọ̀ táwọn èèyàn fi ń sanwó káàṣì ẹ̀ òun náà ni pé bank transfer náà ni lórí ti USSD code. Wọ́n á send account number sí ọ. Account number tán bá send sí ọ yìí ibẹ̀ ló send iye owó tíkẹ́ẹ̀tì tó bá send tó bá mú. Bó bá ti mú tíkẹ́ẹ̀tì mẹ́rin bá 2000 ó ló send síbẹ̀. Tó bá jẹ́ pé mẹ́fà 3000 ó ló send síbẹ̀. Lẹ́yìn ọ̀sọ́kà ló gba confirmation pé ó ti lè káàṣì ẹ̀. Wọ́n bá send account number sí ọ lẹ́yìn 40 ìṣẹ́jú tó o bá ti send owó sí account number yẹn owó tíkẹ́ẹ̀tì tó mú. Tó bá ti kọjá 40 minutes wọ́n send owó tíkẹ́ẹ̀tì yẹn síbẹ̀ mọ́ ó tún kóòdù yẹn kú láti bẹ̀rẹ̀ nítorí pé
nígbà tó ti kọjá 40 ìṣẹ́jú tó ti sẹ́ndì owó sí wọ́n ti ẹni ẹlòmíì tún ti tẹ kóòdì yẹn wọ́n ti fún ní àká nọmbà míì àká nọmbà yẹn tí wọ́n fúnwọ́ tí ò sẹ́ndì owó sí wọ́n ti fẹ́ lòmíì. Ó máa lọ di pé ó bá ohun tó ń sanwó tíkẹ́ẹ̀tì tiẹ̀ tó bá ti kọjá 40 minutes tán sẹ́ndì àká nọmbà sí ọ tó ò sẹ́ndì owó tíkẹ́ẹ̀tì sí àká nọmbà yẹn ó tún kóòdì yẹn kó láti bẹ̀rẹ̀ ni. Wẹ́bsáìtì lásìkò yìí iṣẹ́ lọ́nbẹ̀ USSD kóòdì ni òun láyẹn ó gbà wọlé báyìí iṣẹ́ ń lọ à ń ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́ tí ó fi lè rọrùn dáadáa fáwọn tí ó tún gbẹnu sí káàṣì ẹ̀ bí nǹkan ṣe rí nù. Ẹ̀já bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Nípa ti kọ ti Barcelona àti mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹ mọ̀ pé láàárọ̀ yìí òní top striker já yín tán sí ti Anthony Gordon láti inú kan ti Newcastle United. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona tún ti kówó lọ fagbábọ́ọ̀lù míì. Barcelona ń bínú lọ́wọ́ agbábọ́ọ̀lù wo la gbábọ́ọ̀lù ọ̀hún inú kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló wà Barcelona ń bínú lọ́wọ́ à ń bọ̀ lápá abẹ yẹn. Àwọn kan márùn wo lẹ nílò láti mọ̀ nípa agbábọ́ọ̀lù tí wọ́n sẹ́ pè sínú kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles. Lóòótọ́ inú àwọn kan márùn ọ̀hún ẹ ti mọ̀ kan tó dájú náà ni pé ikọ̀ ti Millwall kò ní gbá bọ́ọ̀lù fún tá a bá ń sọ nípa Fẹ́mi Asís eléyìí tí wọ́n bí sílẹ̀ Gẹ̀ẹ́sì. Yàtọ̀ sáwọn yìí pé ó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ ti Millwall kí làwọn nǹkan tẹ túmọ̀ láti lò ní pé láti mọ̀ pa ẹ̀ ni pé agbábọ́ọ̀lù yìí ní àwọn nǹkan kan nípa ìgbésí ayé ẹ̀ tó téèyàn lè fi ṣe òdiwọ̀n téèyàn lè kọ́ ẹ̀kọ́ látara Fẹ́mi Asís eléyìí tó mi àwọn òǹbejì ìyẹn Brace kojú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Zimbabwe. Kí làwọn nǹkan tó sodo síbẹ̀ ni pé Fẹ́mi Asís ǹjẹ́ jẹ́ mọ̀ pé ikọ̀ ti Watford nígbà tó wà ń kéke wọ́n ti yọ̀ǹda ẹ̀ pé kó finú kẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn lẹ̀ pé ṣèbí wọ́n ló lẹ́bùn ni ṣèbó ló lẹ́bùn kò sí à ń gbá bọ́ọ̀lù báyìí pé bó ṣe ń gbá bọ́ọ̀lù yìí kò jọ bí ìgbà tó jẹ́ pé yóò gbá bọ́ọ̀lù jẹun. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ni ó ti gbìyànjú àti gbá bọ́ọ̀lù jẹun tó jẹ́ pé ọlọ́run ò pé lọ́nà wọn ó padà kọrí síbi tọ́lọ́run tò wọ́n sí ni. Wọ́n ní irú bẹ́ẹ̀ náà ni ojú tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Watford fi wò. Watford wọ́n yọ̀ǹda agbábọ́ọ̀lù yìí pé kó máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n agbábọ́ọ̀lù yìí ńgbà náà ńgbà tó wà lọ́mọ ọdún 14 wọ́n yọ̀ǹda ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ló ní ló tiẹ̀ ń wò pé sóhun ó sì gbá bọ́ọ̀lù jẹun báyà bó sóhun ò ní lọ kọ́sẹ́ mi báyà pé kò ń lọ́mọ ọkọrin ni àti kò ń lọ School of Music gbogbo èrò ni ó wọ́n wá sí lọ́kàn. Nígbẹ̀yìngbẹ́yín ó padà lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan tí wọ́n pè ní Northwood. Ó gbá figagbága 12 ńbẹ̀ nǹkan ti fẹ́ wọn jọra wọn díẹ̀díẹ̀ lẹ́yìn èyí tó finú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Northwood lẹ̀ ó kọrí sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Wiston ní ọdún 2018. Inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí ló wà tí wọ́n ti lóònù ẹ̀ lọ sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Hanwell Town lọ́dún 2018 náà. Lọ́dún 2019 ló darapọ̀ mọ́ kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Reading. Ikọ̀ ti Reading tún wo bí ṣe ń gbá bọ́ọ̀lù pé ṣé players lè lè báyìí àwọn náà fi ṣìngbà lọ sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bracknell Town ibẹ̀ ni wọ́n lóònù ẹ̀ lọ kó tó di pé ó padà wá sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Reading. Ó gbá ìfigagbága àkọ́kọ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Reading lọ́dún 2021. Inú ikọ̀ ti Reading ló wà tí nǹkan ti ń jọra wọn díẹ̀díẹ̀ tá a bá ń sọ nípa Fẹ́mi Asís. Ó kó inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Reading ní sáà 2024-2025 season nígbà tó fi wà inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Reading ọ̀hún. Ìfigagbága 19 89 games òun ló láǹfààní àti gbá fún wọn ó sì mi àmì ayò 11 tá a bá ń sọ nípa Fẹ́mi Asís kó tó di pé ó lọ sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Millwall ní sáà 2024-2025 season. Látìgbà tó ti wà nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Millwall yẹn ìfigagbága 37 ló ti láǹfààní àti gbá fún wọn báyìí ó sì ti mi àmì ayò 11 tá a bá ń sọ nípa Fẹ́mi Asís Fẹ́mi Asís tá a sọ nípa rẹ̀ yìí jẹ́ ń gbé ọdẹ bẹ̀ tán yányá nínú
ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles ẹ̀ ń bá wo ìfigagbága wa àti ikọ̀ ti Zimbabwe yẹn tó bá wo agbábọ́ọ̀lù yìí dáadáa ó rí wípé lára àwọn àmúyẹ tó ní òun náà ni pé ó jẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó mọ tó mèrè sá dáadáa ó sì jẹ́ agbábọ́ọ̀lù tó mè gégé dáadáa lára àwọn kan tó wá fi jẹ́ àfikún fún Fẹ́mi Azeez ni pé kò síbi tí ò lè gbá lọ́wọ́ iwájú utility player ni ó lè gbá bọ́ọ̀lù ní ọwọ́ iwájú sánsan tá a bá ń sọ nípa striker tán yányán striking role yẹn ó lè gbá bọ́ọ̀lù ńbẹ̀ ó lè gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ méjèèjì kódà tẹ́ ẹ bá tún fẹ́ lò pé kó tún play as attacking striker attacking midfielder tí ó play gẹ́gẹ́ bí attacking midfielder ẹ tún lè lò ó pẹ̀lú striker ní méjì lọ́wọ́ iwájú tí ó jẹ́ 4-4-2 àbí 3-5-2 ìwúlò tó ní ó pọ̀ lára ìwúlò ó pọ̀ lára Fẹ́mi Azeez lára àwọn nǹkan tó fẹ́ mọ̀ ń pa ẹ̀ rọ́pọ̀lọpọ̀ ni wọ́n wòó pé bóò ló ṣe tan mọ́ Nàìjíríà gẹ́gẹ́ tá a bá sọ nípa Fẹ́mi Azeez bó ṣe tan mọ́ Nàìjíríà lélẹ́yìí bàbá rẹ̀ lọmọ Nàìjíríà ìyá tó bí Fẹ́mi Azeez lọmọ bíbí orílẹ̀-èdè ti Spain ilẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n bí sí léyìn tó túmọ̀ sí pé ó lè sojú orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni ọdún 24 tá à ń sọ nípa rẹ̀ 24 years Fẹ́mi Azeez ó lè sojú orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè sojú orílẹ̀-èdè ilẹ̀ Gẹ̀ẹ́sì eléyìí tí wọ́n bí sí ó lè sojú orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí bàbá rẹ̀ ti wá ó lè sojú orílẹ̀-èdè ti Spain eléyìí tí ìyá rẹ̀ ti wá ṣùgbọ́n sẹ́yìn kò tí ì láǹfààní láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè kankan kò tí ì gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè kankan under-18 ni o under-17 ni o under-16 ni o under-19 ni under-21 ni o ikọ̀ àgbà ọ̀jẹ̀ gangan ni o kì í gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè kankan wọ́n gbàgbé níbi àná akọ̀run tí mo sọ ń pa díẹ̀ nípa Fẹ́mi Azeez ni pé ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù náà kọ́ ní máa ń rí orílẹ̀-èdè kankan gbá bọ́ọ̀lù fún tí wọ́n fi rìtáyà kì í ṣe gbogbo pléyà ló máa ń rí tíìmù kankan gbá bọ́ọ̀lù fún tá a bá sọ nípa national team tí ó fi rìtáyà kì í ṣe ikọ̀ àgbà ọ̀jẹ̀ nìkan o ẹlòmíì ò gbá bọ́ọ̀lù fún under-16 kankan látijọ́ tó ti ń gbá bọ́ọ̀lù under-17 under-18 under-19 under-21 ìyẹn fún national team kankan tí ó fi rìtáyà club football nìkan ni ó mọ̀ gbá láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ ṣùgbọ́n lẹ́ni ọdún 24 ní ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé bóyá ó ti gbá bọ́ọ̀lù fún under-kínní kan bóyá England àbí Spain o kì í gbá bọ́ọ̀lù fún ẹnìkankan tá a bá ń sọ nípa Fẹ́mi Azeez lára àwọn nǹkan tẹ́ fẹ́ mọ̀ ń pa ẹ̀ tó soyọ lásìkò yìí òun la gbá sí yín láwọn tá a bá ń sọ nípa Fẹ́mi Azeez addition ló jẹ́ fún yín ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà torí ìwúlò tí ń bẹ lára ẹ̀ ó pọ̀ pé ká gbá bọ́ọ̀lù lọ́wọ́ iwájú nìkan tá a mọ̀ sí striker láti bẹ̀yẹn ká sọ wọ́n iwájú àwọn alákòóso ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AC Milan wọ́n ti sọ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United pé tí ìbáṣepẹ̀ yín gan ya mugun ikọ̀ Barcelona ń fọ̀ bọ́ọ̀lù yín ẹni ọ̀sánwó Marcus Rashford wọ́n ní àwọn òlò lọ́wọ́ tún ní àwọn ọmọọ̀sán díẹ̀díẹ̀ wọ́n tún ní kẹ́ tó fáwọn ní àdéhùn aláyàlò kan sí àwọn tó ń padà bọ̀ láti wá sanwó ẹ̀ ẹ̀yin gan ya mugun o àwa ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín tẹ́yìn bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wa ǹjẹ́ kí ni tán fi lọ́kọ Manchester United wọ́n sọ fún Man U pé ẹ gba Marcus Rashford padà lọ́wọ́ ọkọ̀ Barcelona ẹ̀yẹn fún àwa ní Marcus Rashford ikọ̀ Man U wá wò pé ṣèṣe pé ọgbọ́n àtinúdá tí ikọ̀ Barcelona ti fi mú Marcus Rashford kó nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn lẹ́yìn náà fẹ́ fi mú yìí ẹ fẹ́ gba Marcus Rashford ládéhùn aláyàlò ẹ wà máa sanwó létà wọn ní bẹ́ẹ̀ kọ ẹ farabalẹ̀ sà ẹ farabalẹ̀ kẹgbọ́n tá a fẹ́ wí ẹ fún wa ní Marcus Rashford ṣe ń gbọ́ àwa ò wá fún yín ní Rafael Leao àjọṣe swap deal tó ní kálu tí ò sẹ́ni bọ́dì tí ó fowó kún náà wa méjèèjì ni o àtẹ̀yìn àtàwa kò sẹ́ni tí ó fowó kún agbábọ́ọ̀lù kankan ẹ̀yin ò fún àwa ní Marcus Rashford àwa ò fún yín ní Rafael Leao ṣe bá gbọ́ pé £26 million ní kọ Barcelona ó fún yín Rafael Leao tá ń sọ fún yín owó tí ń bẹ lórí ẹ̀ gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lé £100 million àwa la já owó yẹn wá sí £43 million torí pé kò sí fọ́ọ̀mù náà kì í ṣe pé kò sí fọ́ọ̀mù injury náà ni ó mọ bọ́ọ̀lù gba ọ̀tọ́ rẹ́yìn náà mọ̀ ẹ jájọ síbà ṣùgbọ́n àwọn alákòóso kan Manchester United wọ́n ní
lóòótọ́ àdéhùn aláya lò ní Marcus Rashford ló wà nù kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona, ṣùgbọ́n àwọn ò tí ì láṣẹ o. Ó di ọjọ́ 15 oṣù kẹfà gbèdéke táwọn fi sórí ẹ̀ nìyẹn o, pé tí ikọ̀ Barcelona ò bá fi sanwó Marcus Rashford tó bá fi di June 15 yóò padà sínú ikọ̀ Man U. Ìgbà wọn gangan làwọn tó lẹ́nu lórí ti Marcus Rashford. Gẹ́gẹ́ bí mo ṣe ń já ọtọ́ pé lọ́sàn-án yìí àtúnláǹfààní àti pínwó káàṣì ẹ̀ fáwọn tí ó gbọ́pẹ́. Bó bá ti tẹ kóòdù yẹn

bá ti tẹ kóòdù yẹn *347*1004*. O tiẹ̀ nílò láti fi star sí ààṣì ló fi sí *347*1004. O fi ààṣì sí lẹ́yìn. O bá ti fi ààṣì sí, ọ dá ìkóòdù yẹn. Tó bá ti dá ìkóòdù yẹn, wọ́n bí ọ léèrè pé tó bá ti dá ìkóòdù yẹn tó ti wọlé tó ti zẹ̀, mọ́ gbàgbé pé à ń ṣiṣẹ́ wẹ́bsáìtì lọ́wọ́ www.cashier.ng tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, iṣẹ́ lọ ń bẹ̀ lọ́wọ́ báyìí. O ò lè gba ní wẹ́bsáìtì wọlé. Ṣùgbọ́n tó bá ti dá ìkóòdù yẹn tán, o bí ọ léèrè pé ìkànnì wo ló ti fẹ́ play Cashier, o mú Splash FM. Lẹ́yìn èyí, wọ́n á bí ọ léèrè pé tíkẹ́ẹ̀tì mélòó òun ló fẹ́ já, mẹ́fà ni o, mẹ́wàá ni o, mẹ́ẹ̀ẹ́dógún ni o mú. Lẹ́yìn èyí, wọ́n ní ìlànà wo ló fẹ́ fi sanwó, gẹ́gẹ́ bí ìlànà tí ń bẹ́ńlẹ̀ náà ni lórí ti USSD kóòdì back transfer náà ni. O bá ti múyàn báyìí, o ń sẹ́ndì account number sí ọ. Account number yìí, òun náà ló láǹfààní láti sẹ́ndì owó sí. O bá ti sẹ́ndì owó sí, o ti lọ fàánù. O gba confirmation lọ́wọ́ kan nù. O gba confirmation lọ́wọ́ kan.

nípa ẹ̀. Bàbá ń sọ nípa agbábọ́ọ̀lù tí kọ Barcelona tí wọ́n tún kówó lọ fún báyìí. Inú ọkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló wà? Ọmọ bíbí orílẹ̀-èdè wo ni agbábọ́ọ̀lù yìí? Ilé tún yàtọ̀ sí Anthony Gordon o. Ó yàtọ̀ sí Anthony Gordon o. Barcelona ń bínú lọ́wọ́. A lò ju ọjà bá a bá dé ká tẹ̀sọ́wọ́ wájú ẹ̀ kó kalẹ̀.

káàbọ̀ padà látojú ọjà. Ìkọ́ni ti splash. Splash 105.5. Elé tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláwo lágbègbè Fẹ́lẹ́lẹ̀ ní Ìbàdàn. Ta lọ ta lẹ̀tọ̀ ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ voice out. Ẹ wò wá Facebook Splash 105.5 Ìbàdàn. Tàbí ní TikTok àti Sìjáde Ológun Dáná Sport Actor náà TikTok. Láti bẹ̀ ká sọ́wọ́ wájú. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ pá nípẹ́ yí ko tó lọ́sàn-án yìí. Wẹ́bsáìtì wa lásìkò yìí iṣẹ́ ń lọ ńbẹ̀ www.cash.ng iṣẹ́ ń lọ ńbẹ̀ láti jẹ́ pé kó tún lè rọrùn dáadáa fáwọn èèyàn láti gbẹnu sí i. Wọ́n bá ti tẹ kóòdù yẹn *347*1004# tó dá ìkóòdù yẹn báyìí wọ́n bíọ́ pé tíkẹ́ẹ̀tì mélòó. Wọ́n kọ́ bíọ́ pé ìkànnì wo ló fẹ́ play sí Oomu Splash FM. Lẹ́yìn ìyẹn wọ́n bíọ́ pé tíkẹ́ẹ̀tì mélòó iye tíkẹ́ẹ̀tì tó bá fẹ́ mú Oomu yun náà. Lẹ́yìn ìyẹn ìlànà ló kù ìlànà àsanwó bóyá USSD kíní ni o àbí bank transfer. Ètò gbogbo méjèèjì náà ló rọrùn láti mú láti gbẹnu sí. Bó bá mú USSD kóòdù yẹn ibẹ̀ ló ti mú báǹkì. Tó bá mú báǹkì wọ́n á sẹ́ndì àkán nọ́mbà. Gbogbo ẹ̀ náà sòsí náà ni pẹ̀lú àkán nọ́mbà bó ti sẹ́ndì owó iye tíkẹ́ẹ̀tì tó bá mú. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. *347*1004# kóòdù yẹn nìyẹn. Ìnáwó ọdún lọ́lọ́kan òjọ̀ kan lóníkálukú ti ná. Bùkátà ọdún lọ́lọ́kan òjọ̀ kan lóníkálukú ti gbọ́. A nílò owó. Káàsì ẹ ti kówó dé láti máa pínwó. Àtẹ̀tó yí àtàwọn tá a wà ń bàdàn àtàwọn tó wá bá wa sọdún. Àwa méjèèjì lájọ nílò owó. Owó ò da lápò ẹnìkan. Gbẹ́nu sí káàṣẹ ìwọ̀nba séjì ti ń bẹ́ ńlẹ̀ ohun kó gbẹ́nu sí káàṣẹ kó gbọpẹ́. Ẹ já sọwọ́ wájú nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Aṣọ tí Lami Yamal tó fi gbá bọ́ọ̀lù ní 18th March ẹ̀ntì kojú kan ti Newcastle United. Níbi tán ti pa Newcastle lẹ̀ pẹ̀lú àmì ayò 7-2 yẹn. Aṣọ ọ̀hún ó ti fìtàn balẹ̀ o. Gẹ́gẹ́ bí aṣọ ilé tí wọ́n tà jùlọ báyìí tó níṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó wọ́n jù. Amẹ́ríkà ni wọ́n ti ta aṣọ ọ̀hún. Bàbá ń sọ nípa aṣọ tí Lami Yamal tó buwọ́lù. Kì í ṣaṣọ tó wọ̀ gbá bọ́ọ̀lù o. Kì í ṣaṣọ sunshirt ni o. Lọ́pọ̀lọpọ̀ ìgbà sunshirt yẹn kì í sí níṣe pẹ̀lú aṣọ tí pléyà bá wọ̀. Ó lè mú kan ẹmọ̀ kéjẹ sí máa ń pọ̀. Ó lè mú kan nú àwọn jẹsí tí wọ́n tó pọ̀ ní dressing room yóò buwọ́lù. Sunshirt yẹn gangan. Ilé tó buwọ́lù o ni wọ́n tà. Ìyẹn ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti tà. Aṣọ ọ̀hún nígbà tó kú bíi wákàtí kan tí gbèdéke àsìkò tí wọ́n fún aṣọ ọ̀hún ní títà tí ó wà sópin. Bí àpẹẹrẹ ní ìsibi kan ní aṣọ ọ̀hún o ẹni tó bá san owó tó pọ̀ jù auctioning. Ọjà bàṣà wọ́n pé tó bá da ago 12 àbágo kan o a ti sọ́ọ̀bù o ẹni tó bá ti san owó tó pọ̀ jù láta fún. Wọ́n nígbà tí ó kú bíi wákàtí kan ẹni tó fẹ́ san owó tó pọ̀ jù tẹ́lẹ̀ ní £28,000. Kò pẹ́ ní ẹnìkan kan gbowó dé pé olólùfẹ́ Lami Yamal lòun yóò sì wo òun kóun ní aṣọ yìí lọ́wọ́. Ló bá ní òun ó san £65,000. Òun ló ba àkọọ́lẹ̀ aṣọ tí wọ́n tà sunshirt tí wọ́n tà tó wọ́n jù. Òun ló bàjẹ́ tá a bá ń sọ nípa aṣọ Cristiano Ronaldo. Messi náà wọ́n ti ta aṣọ tiẹ̀ náà tó wọ́n tẹ́lẹ̀ o £49,119. O ni sunshirt ti Messi tí wọ́n tà tó wọ́n jù. Ti Cristiano Ronaldo ló tún wọ́n ju ti Messi lọ £54,369. Ṣùgbọ́n báyìí aṣọ sọ Lami Yamal. Ilé tó buwọ́ lù ń jọ tí wọ́n kojú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle. Òun ló wọ́n jù báyìí £65,000. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Láti bẹ̀ ká sọ́wọ́ iwájú ti Anthony Gordon la gbọ́ láìpẹ́ yìí. Látàná gbogbo ẹ̀ ti ń sẹ́ẹ̀tì wọ́n nígbà tí ó bá fi di 2:20 p.m. lọ́sàn èní yóò ṣe mẹ́díkà lójúpọ̀nà láti darapọ̀ mọ́ ikọ̀ ti Barcelona. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle United
àwọn náà sì ti rí agbábọ́ọ̀lù tí wọ́n gbé. Matias Fernandez Pardo ló kọ ẹ̀ láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Lille. Ibẹ̀ wọ́n ti fẹ́ gbé ọmọ yìí. Ọmọ ọdún 21 ni, ẹni ọdún 21 21 years. Ṣùgbọ́n tó tún wá ṣẹlẹ̀ báyìí ni pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona wọ́n ti àdéhùn tí wọ́n kọ́kọ́ mú wá, ìwé tí wọ́n kọ́kọ́ mú wá sínú ikọ̀ Atletico Madrid nípa ti Julian Alvarez ni pé àwọn ṣetán láti san £61 million láti fi £61 million wọ́n fi kún Ferran Torres, wọ́n fi gba Julian Alvarez lọ́wọ́ Atletico Madrid. Atletico wá ní láyé kò jọ lákè kò jọ lóko. Barcelona tó padà lọ bí wọ́n ṣe bínúnú ni wọ́n fi àpò ọ̀hún náà fi kó owó dìgan dìgan wá báyìí pé ó dà náà €90 million leléyìí àtòjú owó àtẹ̀gbẹ̀gbẹ́ first offer tí wọ́n kó wá tó jẹ́ cash báyìí tó jẹ́ owó láì ṣe pé wọ́n fi agbábọ́ọ̀lù kankan kún ó jẹ́ €90 million fún Julian Alvarez. Àìsí ìwà gbọ́ kankan látọ̀dọ̀ àwọn alákòóso ikọ̀ ti Atletico ṣùgbọ́n ìrètí wà pé wọ́n kọ owó ọ̀hún sí ikọ̀ Barcelona lọ́wọ́. Torí tí ń jó di mímọ̀ báyìí ni pé Atletico ń dúró lé lórí €150 million tí wọ́n ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú €90 million tí Barcelona gbé wáyé àti ilé sọ iye tí Atletico ń padà yarí sí tán bóyá wọ́n wà sọ fún Barcelona kó dà o bóyá United tí wọ́n kó wáyé bóyá kí wọ́n fi United kún Ferran Torres ni o àbí wọ́n ní kí Barcelona fi owó báyìí wọ́n sáà tí fèsì lọ́rọ̀ kan sá lórí owó tí Barcelona kó wá lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ kọ £61 million eléyìí tí Barcelona kó wá pẹ̀lú Ferran Torres. Láti bẹ̀yẹ ká sanwó iwájú. Nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool, àwọn alákòóso kan ti Liverpool wọ́n náà ti sọ fún Alisson Becker pé àlàyé agbọ́pọ̀ tí ń bá ikọ̀ ti Juventus sọ̀rọ̀ pọ̀ mọ́tànra rẹ jẹ́ ò ní lọ lópin sáà yìí o. Bó tiẹ̀ ṣe sáà kan ó lò sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool. Gbọ́mi dáadáa Alhaji Wale 07 ìjọba àsọtáyà nu gbogbo géètì. Wọ́n ní ikọ̀ ti Liverpool ti sọ fún pé àlàyé ò níbi tó ń lọ o. Ó lo sáà kan sí i. Bó bá lo sáà kan sí i tó bá di pé àsọlé tí wọ́n gbé láìpẹ́ yìí tá a bá ń sọ nípa George Mamajdavili tó bá fẹ́ mọ́ bínú pé òun fẹ́ mọ́ rí bọ́ọ̀lù gbá dáadáa tiẹ̀ á jẹ́ pé wọ́n ó lónìí òun jáde lọ́nu fún sáà tí ń bọ̀. Ṣùgbọ́n wo Alisson Becker ò ní lọ lópin sáà yìí o gẹ́gẹ́ bí ìtàn sọ fún un nu ó lo sáà kan sí o mọ́ lọ nínú ikọ̀ Juventus o ó bá dópin sáà tí ń bọ̀ ó lè wá mọ́ lọ nínú ikọ̀ Juventus o gẹ́gẹ́ bí ìtàn gbọ́ nu. Ikọ̀ ti Manchester City wọn náà ti sọ fún olùkọ́ni Enzo Maresca pé àlàyé lóòótọ́ mánéjà la gbà ó sún ṣùgbọ́n Enzo Fernandez tó fẹ́ mọ́ náwó sí yìí ó sáà gbọ́ iye tí Chelsea pé àbí ti ń dùn ọ́ Chelsea ti ní àwọn ò ta Enzo Fernandez pé ọjà ò tí ẹ̀yà àwọn ò retí owó ti ń lọ bí £120 million agbábọ́ọ̀lù táwọn gbé ní owó ti ń lọ bí £106 million ọjà tá a bá fi owó rà báyìí owó la fi pa. Bóyá ikọ̀ Man City ti sọ fún Enzo Maresca pé àlàyé gbójú kúrò nípa ti Enzo Fernandez àwa ò ní mífìdà kankan tá à ń lé kí kọjá Elliot Anderson nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nottingham Forest òun là ń lé káàkiri wọ́n kàn kúrò lọ́dọ̀ Enzo Fernandez ṣé dandan ni àbí nítorí pé ẹtijọ́ ń jẹ́ orúkọ kan náà Elliot Anderson làwọn fẹ́ gbé o owó Enzo Fernandez àwọn ò múra owó tó tó báwọn láti fi gbé mífìdà àwọn alákòóso kan Man City ni wọ́n sọ fún Maresca bẹ́ẹ̀. Nicholas Jackson sọ fáwọn alákòóso kan Chelsea pé tẹ́ ẹ bá fẹ́ yẹ kó òun dúró nù kan ti Chelsea olùkọ́ni tìǹbù olùkọ́ni Xabi Alonso ó gbúdọ̀ sọ fóun yóò ṣe ìlérí fóun pé òun lòun ó jẹ́ number one striker tí wọ́n bá ti lè bóun ṣe ìlérí bẹ́ẹ̀ ṣe Xabi Alonso ti ń bọ̀ òun ò ṣetán láti dúró nù kan ti Chelsea o gẹ́gẹ́ bí ti Nicholas Jackson gẹ́gẹ́ bí tó sọ fáwọn alákòóso kan Chelsea nù òun ò ṣetán láti dúró nù kẹ́gẹ́ agbábọ́ọ̀lù Chelsea o tí Xabi Alonso bá ti lè sọ fóun pé tọ̀ ìwọ ni ẹni tí ọkàn mi yàn ìwọ ni àyànfẹ́ mi tí inú mi dùn sún gidigidi òun ò dúró nù kẹ́gẹ́ agbábọ́ọ̀lù Chelsea Nicholas Jackson ló sọ báwọn fáwọn alákòóso kan ti Chelsea. Lórí nǹkan tí Joko ìmọ̀ràn ilé tí Joko tó gba àwọn alákòóso kan ti Chelsea a wọlé lápá abẹ̀ kí ni ìmọ̀ràn ilé tí Joko agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ fún ikọ̀ ti Chelsea ń gbà kan ìmọ̀ràn wo ló gbà.

0: educate, that's why we are respected. We inform, that's why we are loved. More music, we are the best. The Integrity Station. Splash, splash, splash.
1: 105.5.
2: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayọ̀ àti fèrè. Nípa pé eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
2: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
3: Dembélé!
2: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League 9.

0: èèyàn tó bá ti yá kan kò gbọdọ gbìdán wà ti lọ jà lórí tábìlì ìkànnì ọmọlúàbí.
1: O yes ke.
0: Adúpẹ́ lọ́wọ́ èèyàn olólùfẹ́ wa ní àgbáyé. Ẹ máa lọ sí àtayélujára ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí @FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín ẹ jẹ́ kí yẹn ó máa gbéra.
1: O yes.
0: Wà yóò dá ẹjẹ́ ká lọ sórí ọ̀rọ̀ kan tó jẹ́ wípé ó gbà ńkọ kó dà ó gbè. Wọ́n ní àyájọ́ ọjọ́ àwọn ògòwẹ̀rẹ̀ ní àgbáyé o. Èyí tó ṣe bẹ́ẹ̀ tó kò lánàá òde yìí. Wọ́n ní gbọ̀ngàn ńlá kan tó jẹ́ pápá ìṣeré ńlá àti Samuel. Èyí tó wà ní ìlú Benin tó jẹ́ olúùlú fún ìpínlẹ̀ Edo. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ náà ní ẹkórajọpọ̀ láti ṣe àjọyọ̀ ọjọ́ ìwé níbẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ṣá ó ṣe ni láàánú wípé ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì ó wáyé ńbẹ̀. Wọ́n ní kété o lẹ́yìn tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa fi ọwọ́ ka àwọn obìnrin níbi tí ọ̀tọ̀ náà. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe bẹ́ẹ̀ máa bu àwọn obìnrin tó wà láàrin wọn níbùkúbù. Wọ́n ní kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó ṣẹlẹ̀ ẹnìkan tóun sì jẹ́ adúró ti ní gbágbágbá olùṣètò ààbò fún ni tí wọ́n tó bi hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀. Wọ́n ní lọ́ba gbé kinní ọ̀hún bóde o lọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ kinní ọ̀hún fìnfìnfìnfìnfìn. Wọ́n ní ká tó wí ká tó fọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ṣubú lulẹ̀ gbi ìjẹ́ ń bo wá lọ̀rọ̀ dé dúró. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ náà o ariwo tí wọ́n pa ni pé ata o kinní ń tajú púpọ̀ ju o ata lè yí o. Wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọkọjà bí àtìṣèlérò. Nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú wọ́n ní iléeṣẹ́ aládàáni kan eléyìí tó jẹ́ pé àwọn ń pèsè ètò ààbò fún aráàlú òun náà ni wọ́n mú wá tó sì jẹ́ wípé ní ká tó wí ká tó fọ̀ nígbà táwọn èèyàn rí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti fẹ́ lágbára kọjá ń tà lérò. Wọ́n ní dóòlà àwọn akẹ́kọ̀ọ́ náà ìjẹ́ ń bo ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní kété o eléyìí táwọn òṣìṣẹ́ elétò ààbò iléeṣẹ́ àdáni ọ̀hún ti débi gbọ̀ngàn náà ni wọ́n bá ń ṣe lálàyé wípé kí ló ṣẹlẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n fi ṣekún òfin o gba arákùnrin ẹ̀ṣọ́ aláàbò ara ẹni o ni wọ́n bá mú bẹ́ẹ̀. Ó ní ọmú ńlẹ̀ ó lọ tèfètèfè. Inú gbólóhùn ẹnìkan tóun jẹ́ ìyá ọ̀kan gbòógì lára àwọn ọmọ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó kàn nígbà tí ó sọ̀rọ̀. Ó ní ẹ wo ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí un ọlágbára púpọ̀ ju òun gangan ní bàbá ọ̀kan lára àwọn ọmọ tá à ń sọ yìí un ọbọ̀ Emmanuel òun náà ló kọ òun o. Ó ní ṣe rí bí abánika wò wá ó ní lóòótọ́ o àwọn ọmọkùnrin láàrin wọn o bí ó ṣe ń ṣe tí wọ́n fẹ́ máa dá nǹkan míì lẹ̀ tí wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú tí wọ́n fẹ́ máa fọ́kàn àwọn obìnrin akẹ́kọ̀ọ́ níbi tí ọ̀dà ó ní tọ́fà wàhálà ń gan nù. Ó ní kété tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ báyìí táwọn akẹ́kọ̀ọ́ mi sì ń pariwo pé ẹ fẹ́ babí jẹ́ ń táwọn aṣọkọ́ lé léyìí o ẹ má fọwọ́kàn mí jọ ẹ má fọwọ́kàn mí jọ. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ohun náà ọ̀tá sẹ́tì gbọ́ olùṣiṣẹ́ ètò ààbò ara ẹni. Wọ́n nígbà tẹ́lẹ̀ yẹn gbọ́ tán ọba gbé kinní ọ̀hún bọ́ta àtajú oró ni o. Wọ́n ní ká tó wí ká tó fọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣubú lulẹ̀ ni o tí kálukú wọn sì ń pariwo pé àtajú o ojú ń tà wọ́n o ojú ń tà wọ́n o. Wọ́n ní kódà àwọn míì lára àwọn ọmọ náà wọ́n dákú lọ́rán gbọ́dán ni o léyìí tó sì jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jí wọn pé ẹ wá lajú. Wọ́n ní àtàwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àti òbí wọn ẹ̀jẹ̀ mọ̀ yìí pé ilé ìwòsàn ńlá kan eléyìí tó wà ní ìpínlẹ̀ Edo ibẹ̀ ni wọ́n bára wọn láti rí dájú pé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ náà. Nínú gbólóhùn ẹni tóun wá jẹ́ akọ̀wé ètò ìròyìn fún gómìnà Monday Òpin Òbolo ìyẹn Patrick Ebiojela nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní tòótọ́ ni ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó ló burú jáì o ǹjọ́ da sí omi ataju tí àwọn òṣìṣẹ́ elétò ààbò máa lò sóhun ló lò bí ètà mọ̀ sí tear gas. Wọ́n ní rárá o eléyìí tá à ń sọ yìí ata ni pepper spray gidi ni eléyìí kì í jẹ́ pé bóyá omi ataju táwọn òṣìṣẹ́ elétò ààbò ń lò bí wọ́n ti pèrè o ni
1: pepper spray ni.
0: Wọ́n ní lọ́fọ́lù wọ́n àwọn ọmọ ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ sí ní dákú ṣeré ni o. Ọ̀dà ẹ̀jẹ̀ ká wá lọ sí àkàtà ọ̀kan eléyìí tóun sọ̀rọ̀ lórúkọ àwọn akẹgbẹ́ rẹ̀. Wọ́n nígbà tóun ó sọ̀rọ̀ ó ní ẹ wo dáńkọ́ gbí ṣẹlẹ̀ ń bí o òun wá láti wá ṣe àjọyọ̀ ni gẹ́gẹ́ bí ògo wẹrẹ. Ó ní ṣùgbọ́n ṣá òun mọ̀mọ̀ farapa ara òun pa ọlọ́run ni òjò ó pọ̀ jù. Wọ́n nígbà táwọn dókítà táwọn náà fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ wọ́n ní ẹ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ eléyìí o dáńkọ́ gbì ni o. Ẹni tí wà ń kọ̀wé fún ẹ̀ka ètò ẹ̀kọ́ lákàtà wọn níbẹ̀ nígbà tóun náà sọ̀rọ̀ ni ṣé ẹ rí bá a ti ń sọ̀rọ̀ yìí un ìṣẹ̀lẹ̀ ikan ń lé ọkàn àlejò ni ẹ̀ka ètò ẹ̀kọ́ gan ẹni tó ti gbogbo ẹ̀ pé yá ẹ já káwọn ògo wẹrẹ jọ a ta boju ti won na bata se kere to ni soko foju o leleyin gan na a sare gbe lo ni sile iwosan o ni ewo baba kan na nbe nbe o omo e lo tele wa o ni gba ti ato nbo si loju ko riran mo o subu lule gbe o la sare gbe lo ni o sile iwosan nje wa dakun tori olohun oluaye tatatata tin tatasan mo loju yin nbo loro ti won de duro
1: okay
0: oni nbe yen lo ti alagbara o lo fin ti gba mu
1: to
0: won ti gba mu oni se ri bi ese mu ah ya lojo la nba po pe o labe ibawi ofin le yin ni iwe royin the punch lo se akosile re e ri pe yen tun gba nko
1: o gbe
0: o da omo to gbe o
1: o da to ba di be iwe royin punch na lo tari royin eleyi si gboro aye loni o won ni jejemo yi pe awon akeko meji kan eleyi ti won ti le so pato oruko ti won je o na ni e mo ti dagbere faye podigbo se o ninu ikolu alagbara ta omo elegbe okoko eleyi to waye nilu ede ni ipinle osun ni iwe royin punch eleyi to se akosile royin ohun iyen lana ti sejoru weze o tun te waju pe ewo ojo segun tuesday o na ni isede alagbara ta nso yi nlo waye o oni se ri awon akeko yi to je pe mefa ni eniyan o na ni awon karamba ni edo omo elegbe okoko yi oni won lo re kolu o won leyi ti e kolu won tan won se won lese meji ninu won o na ni won tara sise lese ohun dagbere faye pe o digbo se osise olopa kan eleyi to ni e ma foruko ohun si gboro aye o nitori pe oro ohun won ti gba awon laye lati ma ba awon oniroyin so bo ti wuwu o mo oni se ri isele ta nso nipa re yi emi ju o iwo oju mi eti ma waye laarin awon omo elegbe okoko sira won o na lo tun foju bade o leyi to mu ki wahala ohun ko bele be oni se ri owo asale ojo segun tuesday o na ni isele ohun lo waye o oni se ri awon akeko ta nso nipa awon yi awon gbe ninu ile eleyi ti ki se ti ile eko won owo ota ile eko oni won gbe o ninu yara won ni won wa ko to ri wipe awon ti iko omo elegbe okoko eti olo re dojo oroko won yi won lo ya ba won ninu ile won ni o le ti won si lu awon kan jabuku buku lati fi se won ni ose enike le to na to so lori isele na o se lalaye pe awon mefefa e ti e se lese won gbe won digbadigba o di le ewosan won ni se ri bi ti e ti se itoju fun won lowo o na ni meji nu won ti dagbere faye podigbo se oni se ri awon merin to ku won be ni le ewosan bayi ni bi ti won ti gba itoju ni ti awon eyan kan le to je pe itako ri jara la won wa leyi ti won si n ta ko iwo omo elegbe okoko ni lolede wa nigeria naija konfra o na ni won je o nigba tawon eleyi o mo se atupale isale ohun won ni se ri emi meji lo sonu o ninu kolu awon omo elegbe okoko sira won eleyi to waye oni se ri awon igun kan eleyi ti won pe won ni aye o na ni e mo topase awon kan eleyi to je pe bukania ni won pe won onigba awon topase won dele won baye won lo doju oroko won ni idoju oroko won eleyi to waye na lo mu ki meji ninu won o padanu emi won o nigba ti awon niroyin o wa gbe sun ti se agbonso fun le ise olopa iyen ni ipinle osun abiodun ojelabi leyi ti won si bi won lere pe aisa nje egbo nipa isele awon omo elegbe okukun eleyi to waye ni ilu ede won lo da pe be ni o isele na waye looto sugbon lowo lowo ba ti nsoro yi enikan soso lo dagbere faye pe o digbo se iwe iroyin punch lo gbe loni gbankan gbe lo da lori tabili ti wa
0: o da gbankan gbe eye e pa won to nyo fe to nbo mi fe mu pe won o sumo bi o baba sukun amariran be ba yo fe e mo se kini eja mo se la kaye
1: be ni
0: olorun oba ko ni je ka bo sowo
1: ami
0: gbankan gbe eye won ni ile ise olopa ni orilede nigeria e ka ile ise olopa o to nwadi awon oran kan eleyi to ni se pelu lilu ni jibiti lori ate ayelujara won ni eka ohun na lo ti fi kele ofin gbe iya lomo kan atomo ri obirin leyi to si je wi pe won lejo je lori oro kan to ni se pelu efi abadi o won ni eje mo pe eni eleni oniyan loniyan to nje omo bibi si orilede ti mota won lo na ni an se be won ko bere ife fun doju agba mi o leyi to si mu kele yin o yo fe pupo ju o fi owo kan ototo milionu 18 owo orilede nigeria iyen 18 million naira ah won le sowo sinu apo asun omo ije n bo oro de duro nigbati eka ileyi to n se ise iwadi na won tesiwaju ninu atoto nu won pekete ti owo na ototo milionu 18 to wole kanle sinu apo omobirin eni odun 22 na iyan Rokibas Oluwaseye Umaru won ni en to je iya re gangan ko eni odun mokodin ni ogoji ni o won ni oruko ti ya amo je nronwe Dihana le to si je pe awon mejeji ona ni anjo ni ejo je lakata ijoba baye nigba ti awon eka ile ton se wadi alagbara won te waju na oro won won ni ejema ipe ipele ko gangan o ona ni enikan Emmanuel Amaniofo won ni ibe gangan ni yon na ngbe won le ide apo won pa o sugba Amaniofo ni ti e o nti gbera so nti e o ti japa ohun na ni nje be len to si je wipe won da bi ogbon bi ete pelu ro kibati Oluwa Seyi Umaru won ni ejema yipe awon apo asun apo o eleyi ti oni lori ranran ise abu ni a fi nse oya mo se bi yawo oya emi na se bi en ton wa yawo iwo se bi obin ton se tan lati foko won ni ejema pe ka to wi ka to fo won bere si ni fa awon eyan lori won fi odakun won gba obitibiti owo toto milionu 18 owo orilede Nigeria won ni kodo owo eleyi ta ti le so nipa re yi won o ngba awon topase re ati opolopo awon owo mi lati gba lowo awon maga won e ti a se be ti a nja nkumo fe latari won ni ejema pe ra ke ba ti tan son Oluwa Seyi Umaru o si gba owo gba owo gba owo gba owo ke se kan o ko je meji o ko je meta won ni owo na ti a wa nso nipa re hun nje o ya o Rokibas Oluwa Seyi Umaru o wa kowo bota boro ti se bayi o ti bo gbangba salaye won ni ejema bi pe ngba won wo apo asun won nkan ti se apo asun won re o apo asun re o nwo ti o bayi ni ejembo oro de duro won ni won ti wa die be ni ati ya won atomo won lejo je ni akata ijoba apapo le Nigeria sugbon sa won ni ile ise olopa o awon ti gun le ona o awon idaju po ri Emmanuel Amaniofo awon gba mu o won ni baba ti le gba mu baye eni ti ndibonu pe kini ale diban ki lo fe sele emi loko momo re emi ni mo fe momo re iwo lo mo mi ta fe fi loko ati mi ati ya re a si ti gba be pe ko lo re fe ni eleni to nje omo orilede ti mota won lo nba songo wo kan milionu 18 owo orilede Nigeria owo ofe ti gba ya mu o si ti gba omo na mo bayi
1: owo wa lagba
0: eyin ya yawo ati ya ya ko bo nfita
1: milionu 18
0: olohun o ko yin yo
1: 18 milionu
0: olohun ba ni ara yin le mo tan eso ji hun
1: oga o da to ba di be wa ja tun te sowo waju sugbon lote yi ile okere o na ni royin gba gogbi o lo gbe wa lo
0: that's right
1: won ni omo orilede wa Nigeria kan le to fi le gesi se bugbe Kayode Ogunbodede eni ti gbogbo eyan tumo si ke o na lo mo ti dagbere faye podigbo se o loju onu re ni o iyen ni agbegbe kan ile to pe ni Swansea eyi to wa ni Wales nile gesi ni nigbati won tesiwaju nuru oyin ohun eleyi ti afilede lati akata iwe iroyin Punch Metro won se lalaye lana ti sojoru Wednesday pe ewo itaku kan eleyi ti e mo gbe kale lati fi se eto irani lowo eyi ta mo si GoFundMe o na ni enikan le to poruko re ni Olatunde Owo Eye Foster lo ti gbe kale bayi o ki won le lanfani ati se eto ikowojo eni fun eto siku Kayode Ogunbodede ati bi awon omo re won se ni anfani si awon nkan eleyi to ye ki won ni won ni ke si mo wo Kayode Ogunbodede ye o na lo fi iyawo eleyi to je akeko nile gesi o fi le awon omo obirin meji le ti atiri kan omo odun mefa ikeji omo osu meta awon omo na kere po nigbati Olatunde Owo Eye Foster ti o mo sapejuwe iku eleyi to mu ogun modede lorun arimobo onise ri iku yi ohun to lagbara pupo pupo ju ni o le to si mu ki gbogbo awon ebi ki won wa ninu ekun to nti ofo eleyi to lagbara gege bi o se wi onise ri Kayode Ogunbodede yi o na lo je nikan e to je eyan takuntakun omo orilede wa Nigeria ti won mo nile yi ati ni awon orilede kan le to je ti ile adulawo ka to wa so ni ile gesi lohun oni te ba fe mo okan gbogi lo je yen ninu ile ijosin Elim City Church ile to wa ni Swansea ni ile gesi lohun koda o tun je okan gbogi lara awon omo ijo leyin Kristi ti onira pada e ta mo si the Redeemed Christian Church of God ninu atejade ohun o na ni won ti sapejuwe Kayode Ogunbodede gege bi eni to je alalaafia eniyan ẹni tó ní sùúrù tó sì máa ń ṣetán láti ṣe àtìlẹyìn pàápàá jùlọ fún àwọn ènìyàn èyí tó bá nílò ìrànlọwọ nínú ìwé kan eléyìí tí wọn kọ tẹsí fi léde níbẹ náà ti ṣe lálàyé o pé ẹni wa èèyàn wa ọkọ fúnyàwó ẹ bàbá fún àwọn ọmọ tó bí ìyẹn káyọ̀dé ògún bọ́ dédé ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ké òun náà ló mọ̀ dágbére fáyé pódìgbò ṣe o ìyẹn lóòrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2026 ìyẹn ní agbègbè kẹlẹ́ tí wọ́n pè ní swansea èyí tó wà ní wales nílẹ̀ uk ni wọ́n ní ké tá à ń sọ nípa rẹ̀ yìí kò sí nǹkan kan kó tó ṣe é kó tó di pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó wáyé o wọ́n ní bí ẹ bá rí báyìí tẹ̀rín tẹ̀rín ni léyìí tó sì mọ́ ń ṣetán láti ṣe ìrànlọ́wọ́ fún ẹnikẹ́ni èyí tó bá gba àkàtà rẹ̀ kọjá òwe ẹ̀yẹ foster ẹni tó tẹ̀síwájú nú àwọn ọ̀rọ̀ léyìí tó gbé kalẹ̀ bí ẹ wò ó lẹ́yìn tó papò dà tán òun náà ni wọ́n gbé ìtàkùn ọ̀hún tá a pè ní gofundme appeal kalẹ̀ léyìí tí wọ́n nílò owó kan èyí tó tó 1,000,000 owó ilẹ̀ òkèrè euro fún ètò ìsìnkú rẹ̀ wọ́n ní kété eléyìí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìtàkùn ọ̀hún òun náà ni wọ́n ti rí owó kan eléyìí tó dídí ẹ̀ ní 500,000 owó ilẹ̀ euro ìyẹn 480 euro wọ́n ní ikú ògúnbọ̀dẹ́dẹ́ yìí ó mú wà lára àwọn ìṣẹ̀lẹ̀ alágbára kan èyí tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lè tẹni lẹ́yìn bí oṣù díẹ̀ sẹ́yìn òun náà ni kó wa àwọn mọ̀ ń dágbére fáyé pé ó dìgbò ṣe wọ́n níṣẹ́ wá rí ìṣẹ̀lẹ̀ ti káyọ̀dé ògúnbọ̀dẹ́dẹ́ yìí ó ti mú kí àwọn ẹbí rẹ̀ kí wọ́n wà nínú ọ̀fọ̀ eléyìí tó lágbára àmọ́ gbàdúrà o pé ọba tí mọ́ bututu síbi tí ó bá ń tani kó jọ ọ́ kó dákun o kó bá ní bututu sí o ẹnì fún ìyàwó àwọn ọmọ àti ẹbí káyọ̀dé ògúnbọ̀dẹ́dẹ́ èyí tó sùn tí ò sì jí mọ́.
2: Àmì àṣẹ Dumare.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
8: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
9: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
10: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
7: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
11: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
12: Power Oil, hey, Power Oil.
13: Hi.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: Hey! Imalade! Wòlíọ̀lọ́run àgbáyé ni. Apostle Dr. Lai

0: Tell your friend, even your ex, everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ọdún ilé yàtí dé, ayẹyẹ àti ìgbàládùn tí wọ́n bẹ̀rẹ̀ wà yìí.
2: Ṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé yàyí.
1: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kò yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kò sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
2: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
1: ITEL gbé ìgbé ayé tó rọrùn.

pẹ̀lú lílò dédé. Ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun d

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: Sade, kí ló dé sí lálẹ́ onídómi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò onídómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù onídómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò onídómi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
7: We've got the city on lockdown. Got my own city that I hold down. We are Splash 105.5.
8: We educate, that's why we are respected. We inform, that's why we are loved. More music, we are the best. The Integrity Station. Splash.
9: 105.5.

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn kòkòrò ti ń fa àìsàn.

0: chicken tó ti dára ju tàtẹ̀yìn wa lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ Live it 100 MTN

0: pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: Flash FM 105.5.
3: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
4: Mo kí n káàbọ̀ padà. Honorable Ayíǹde Akíntayọ̀ ń bẹnu ilé agbára pẹ̀lú mi, aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Olúyọ̀lé nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Torí tá a bá ta àátọ́ ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà, pàápàá àwọn tí ẹ lọ ṣojú fún nílé ìgbìmọ̀ aṣòfin láti ẹkùn Olúyọ̀lé. A máa gbọ́ wípé à ń ṣe gbá à ń ṣàwo, kì í ṣe ojúṣe aṣòfin.
5: Bẹ́ẹ̀ni.
4: Ṣùgbọ́n nínú ẹ̀, ẹ̀yin lẹ̀ jáde, ẹ ṣàwọn ilé bóòlẹ̀ tí ń ṣe àtàwọn òbí tẹ́ ò ti
5: nawọ́ sí. Mo mọ̀ pé àsìkò ti kó wọn papọ̀, àmọ́ mi ò mọ̀ bóyá a ṣì máa padà wo ọjọ́ mi tẹ máa padà gbé mi wá, because ta bá sọ̀rọ̀ nípa aṣòfin tí a bá tí mú ẹnu ba legislative duty wa náà, bóyá motions àbí bill tí mo ṣe, mo mọ̀ pé kò tí pè, àmọ́ ṣe pàtàkì lálẹ́ náà ká tó lọ kí mú ẹnu ba nínú intervention ní àsìkò fuel subsidy tíjọba àpapọ̀ yòówó rànwọ́ kúrò lórí epo ara ní àwọn èèyàn gógó nílùú ngba yẹn. Mo wo kí la lè ṣe fáwọn èèyàn wa láti dín ìrora yẹn kù. Fún odidi oṣù mẹ́fà ni mo fi gbé bọ́ọ̀sì sílẹ̀ tó máa ń gbé àwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Fídíòsì wà.
4: Bọ́ọ̀sì tí?
5: Bọ́ọ̀sì mi kọ́ o. Mo ṣe pẹ̀lú àjọṣepọ̀ Paysetta.
4: Ok.
5: Àwọn tí iléeṣẹ́ ọlọ́kọ̀gbàlódé
4: ti ìpínlẹ̀
5: Ọ̀yọ́ tó yẹpa máa ń sanwó fún wọn láti kó àwọn èèyàn wa tán dẹ̀ máa ń gbé wọn lọ́fẹ̀ẹ́ àtàwọn stúdẹ́ǹtì ni àtàwọn òṣìṣẹ́ ìjọba. Káṣẹ donation ẹ ṣe fún àwọn retirees ni o, àbí àwọn èèyàn wa. Bóyá níbi tí a mọ̀ pé agbára wa ò ká ojú ọ̀nà tí a dẹ̀ wò páwọn èèyàn ṣe palliative ń bẹ̀ pending the time tíjọba tí budget a fi bá a capture ẹ̀. Most of our roads ló ti wà captured nínú budget, but tó yẹ pé wọ́n ti ṣìwé kan tá a dẹ̀ ń gbàdúrà tá a dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ lára rú rẹ̀ ní ìdíròkọ mọ́ gan-an tí mo ṣàbẹ̀wò sí tí mo dẹ̀ donate fún wọn. Dẹ́n yàtọ̀ sí ilé tí bá ní kí n máa ka cash donation yẹn pọ̀ gan, àwọn retirees ni àtàwọn ọmọ ẹgbẹ́
4: bẹ́ẹ̀ lọ.
5: Then mo ṣe cash empowerment níwọ̀n bá bọ́wọ́ eku ṣe mọ ló ṣe máa ń fi nujú àwọn olókoòwò kéréje kéréje. Àfihàn kọ̀ọ̀kan ní 50,000. Mo dẹ̀ empower èèyàn 120 àṣẹ lábẹ́lé àṣẹ tí gbogbo èèyàn gbọ́. Then ó wá important kí n sọ pé lórí ọ̀rọ̀ employment about ọmọ Olúyọ̀lé tó ń lọ bí 187 ni wọ́n rí iṣẹ́ through me sí under subep
4: látòlúyọ̀lé.
5: Mi sọ pé wọn jù bẹ́ẹ̀ lọ o, ṣùgbọ́n àwọn tèmi kà tẹ pé true office honorable wọn ni wọ́n gbé gbà tọ́lọ́run fi gbàdúrà wọn. Ní tescom bẹ́ẹ̀, ní àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀, oitma bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: 0706949 3000 0706949 3000 àti 0701447570 0701447570. Ẹ̀yin ará Olúyọ̀lé, aṣòfin yín rèé, àwọn náà ń bẹnu ilé agbára pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ já wọ àwọn ìpè tó ń wọlé. Hello.
6: Ẹ lẹ́ kó tó.
4: Ẹ kalẹ́ o, pàápàá mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ìbéèrè.
6: Orí yóò lè dá ìyá pa wọn, ó kí ọmọ orí bù wọn. Pàápàá jùlọ, ǹdẹ́nu ìrí ń bẹ̀ kan ní ṣe dáadáa ni pé ọ̀pọ̀lọpọ̀ yín pìrìsẹ́ńtà. Ẹ máa ń bí àwọn olóṣèlú léèrè béèrè gan. Ọ̀làdìẹ̀ kan pé tó rí irú tòní tí ó lè rí nǹkan sọ ní dáadáa tán ṣe. Mo ti gbàládùá fún ọ pé wọ́n jẹ́ padà wọlé ẹ̀sìn ìgbàgbára náà.
5: Àmì
6: orúkọ ìgbàgbọ́n dáadáa láti bẹ ọlọ́kà. Àwọn náà lóyè ló yàn ní kódà tí èdè pààtì mọ́.
4: Mo fẹ́ kẹ́
5: ṣe gan ni mo dúpẹ́ sá.
4: Ẹ jẹ́ kí n tún wo ìpè míì náà 070144 ẹlòkan ti wà lójú òpó lápá bí.
6: Ẹ ló ẹ̀rọ kalẹ̀.
4: Ẹ kalẹ̀ o.
6: Ẹ ìsorúkọ mi ni Akintunde Akiola mo ń pè láti ìwọ̀ fún Olúdó Ìbàdàn.
4: Okay.
6: sẹ́rí àpásọ̀rọ̀ pé ìlú mọ̀ká olóyìnbó àyíká kí táyọ̀ wọ́n jẹ́ oat sẹ́rí ẹni tí kí n ṣe àdéhùn mọ́ títà rẹ̀ ni wọ́n àbọ̀lọ́ mi òye ẹgbẹ́ olóṣèlú tó bá ní dàbí tí wọn ọkọ̀ yẹn kú bá tẹ̀ bá wà bá tẹ̀ bá wà ní state level báyìí wọ́n fẹ́ mọ́ wà bóyá lọ fún laboriant láti pé kò wọ́n ní ẹ̀sán fáwọn aráàlú báwọn dàbí ẹni pé kí nìkan máa ń wà ní òkè yẹn tí a bá ti lé bẹ́ẹ̀ kì í fẹ́ ṣèjì mímọ́ ẹyìn pé irú ipasẹ̀ rẹ̀ ní ilé ọ̀dọ́dẹ ẹni tọ́kọ́ ṣúgà fẹ́ gbawó lé nígbà yẹn tó di pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tó gbèsè gbèsè ìbílẹ̀ tó gbàgbọ́ fún ọ wípé ilé ìjà tó dẹ́sẹ́ ọ̀dọ́wọ́ ló lẹ́lẹ̀ kejì yóò lọ rí rere náà ni tó láti bẹ̀ yẹn náà ni wọ́n ti lọ sí fẹ́ẹ́ lágbára
4: ọlọ́run. Yes, sir.
7: Adenila lati n sọrọ.
4: Lati.
7: Adenila Olala.
4: Adenila, okay.
7: Akẹ́nu orí bò wá.
5: Ẹ kalẹ̀ sá.
7: Wọ́n gbìyànjú gan.
4: Wọ́n gbìyànjú.
7: Wọ́n gbìyànjú gan. Wọ́n gbìyànjú.
5: Ẹ ṣeun gan ni sá.
7: Wọ́n náà fẹ́ sọ yẹn. Kò tọ́ ni. Ẹ̀yin náà sí fífi fi tàwọn. Ọmọ wa ń tiẹ̀.
4: Honorable Waheed, mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ pàápàá àìsínbẹ̀lẹ̀ àìdásí ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ó pè fún ìgbésẹ̀ pàápàá láti ilé ìgbìmọ̀ aṣòfin tí ẹ wà ń bẹ̀ gbogbo ẹ̀yìn aṣòfin bóyá kí n sọ pé láàrin ìṣẹ́jú kan ni ẹ bá mi fi dáhùn ẹ.
5: Ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́.
4: Kí ni ìgbésẹ̀ tẹ̀yìn wá ń gbé?
5: Tí mo dẹ̀ bẹ́ lọ́hùn pé a ní ríro ẹ̀mọ Lọ́yọ̀ State because ìlú tó wà peaceful ni gbogbo èèyàn mọ Ọ̀yọ́ State sí lẹ́nu lọ́lọ́ọ̀ òní State House of Assembly.

0: ètò ṣe rí àfàdìdé gbọnọrí bùwàgbọ́
1: orúkọ yín láti
0: kọ ìrẹgbọn yóò tó jẹ́ ká pè fún yín
1: orúkọ
0: àmì náà ṣe yín ọba bá gómìnà sọ̀rọ̀ fún rẹkọgnáìsì àwọn ọdọ ìbílẹ̀ ọmọ ìbàdàlẹ̀ yín náà àárí bí wọn ti kó bàdàlẹ̀ rú rí àwọn fúlàní ti ń kó alẹ́ rú lọ ẹ̀mẹ́jà tara wa jẹ ọba bá gómìnà sọ̀rọ̀ àwọn rẹ sikiọriti fìjìláńtẹ́ àwọn òdúà tí wọn bá wa fi pàwọn àmọtẹkùn agbára àmọtẹkùn kájú ìṣẹlẹ náà
2: ẹṣẹ torí ìjọba
0: ọlọrun yóò bàjẹ
3: ṣẹrí tá a bá wò nínú àmọtẹkùn àwọn tó jẹ ọdẹ ìbílẹ ni àwọn tó jẹ fìjìláńtẹ ó wà nínú àwọn tí wọn co-opt sínú àmọtẹkùn tá a gbà ẹdẹ rí pé kì í ṣe gbogbo state ló gba àmọtẹkùn irú lagos state nísìn wọn gbá ọyọ state gọvanọ wa wọn wà lára àwọn tó léwájú n pé àwa náà gbọdọ ní ẹṣọ aláàbò tiwa so irú àmọràn tán mú wa yìí kì í ṣe nǹkan tó ṣe kó dànù gẹgẹ bí mo yẹ sọ síwájú a ti ṣe summit àwọn ọba alayé àwọn stakeholders lórí ọrọ security lọyọ state ni wọn péjú pèsè sí gbọngàn lọbalọba ní state house of assembly
2: ẹ ṣeun
3: gbogbo ẹ wà wájú gọvanọ báyìí.
2: Ẹ ṣe Honourable Waheed Akintayo tó ń ṣojú ẹkùn ìdìbò ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé àkókò tí ń pè wá lẹ́jọ́ ẹ ṣeun gan púpọ̀ ta pè wọ́n sórí ètò bó ti ẹ̀ jẹ́ wípé àkókò náà ó tún padà tún kó wá ń pàápàá mara ṣùgbọ́n
3: èmi gangan ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín
2: ó dẹ̀
3: dúpẹ́ lọ́wọ́ àwọn aráalé pàápàá jùlọ gbogbo àwọn èèyàn wa níjọba ìbílẹ̀ Olúyọ̀lé ìlérí mi náà ni pé mi ò ní já wọn nítàn mọ́ quality representation tó jẹ́ ojúṣe mi sí wọn àtàwọn nǹkan míì tí màá tún ṣe tí ó mú dẹrùn wá
2: ẹ ṣeun
3: gan ni màá tẹ̀síwájú láti máa ṣe.
2: Lára àwọn tó kọ̀ wọ́rìn pẹ̀lú wọn náà láti rí Honourable Alimi Olúfẹ̀mí Honourable Ọ̀ṣunlànà Sunday Salami Sharafa wọ́n jẹ́ sí sí Honourable Waheed àti Habib Oníyàntú personal assistant náà ni àwọn náà jẹ́ sí Honourable Waheed Akintayo. Ọláyinka Mr. Bubu lára àwọn ọkọ ètò yìí náà ni Abdulmalik Anifowóṣeun náà wà nùlé agbára ń bí àbí àdúpẹ́ ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá wa dá sí ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ lórí Facebook Adébáyọ̀ tìmí lẹ́yìn tí mọ nì ẹ̀yin náà ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ Oyewale Ọpẹyẹmí Bawasi Akinyin ẹ ṣeun Bámidélé Akintayo ẹ̀yin náà ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn pátá tí ẹ darapọ̀ pẹ̀lú wa lórí ètò lálẹ́ òní ọjọ́ mẹ́jọ láṣẹ lọ́wọ́ Elédùmarè iná látò padà tó pàdé lórí ètò gbàgede òṣèlú títí ìgbà náà kúnlé ọmọ anífo ṣe lórúkọ mi ẹkú kalẹ.
4: ara òròjọ ó gbogbo bàlá ó gbẹ sọ wò ọmọ nàìjíríà
5: Flash FM 105.5.

0: fo reso fo
1: ma fo wo reso fo
0: pelu hero hunter bike kickstart alloy to ti a sese se
1: o ti wa bayi lodun oni sowo ati o sumo
0: regina
1: na wo die
0: fun alaye si
1: kan si wa lori ero yi
0: 0800 800 880.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
6: Casting Crown 2026 live in Ibadan.
7: Casting Crown is here before the throne of
6: Hey! Casting Crown 2026 ẹlẹ́ẹ̀kẹsàn rúẹ̀rẹ̀ nílùú Ìbàdàn. Àpéjọpọ̀ ìjọsìn gíga jùlọ níbi tá ó ti máa fi adé wa lélẹ̀ níwájú Olúwa Ọlọ́run alágbára pẹ̀lú àkòrí olùràpadà The Redeemer. Ọjọ́ Sunday May 31 aago kan ọ̀sán gbáko ni ètò máa bẹ̀rẹ̀ ní RCCG Province 24 Headquarters Solution Assembly opposite Orita Police Station Challenge Ìbàdàn. Ministry Pastor Lukola Timi Johnson, Reverend Mrs. Mercy Oderide, Bukola Akinade, Babatunde, Pastor Ifeoluwa Odogiyan, Toluwani Sims, God Keys, and your favorite host, Shadia Otieri, Pastor Matthew Okuwazo, will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelegon and Pastor Paul Tao. Emagbagbe o, Adota Opo 50 widows, lo magbounje ofe lojo no. Bell also tomorrow and wodo lagbara. Don't miss it.
4: Splash FM 105.5.

0: fẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè ní pápá eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí
1: yìí
0: ní ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba ballon d'or Ousmane Dembélé àṣekágbá UEFA champions league tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn champions league magic night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní month 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League night 2026 All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Plazit Media Partners Splash 105.5 FM àti Lágelu 96.7 FM
2: Ever pour a can of Guinness and think that's not enough to share with someone?
3: Not anymore, my guy. There's more in the can now. More bold flavor. More to go round. Cheers.
2: The new Guinness 440ml can with the same great taste in a bigger pack.
3: More to enjoy. More to share. More Guinness. The new Guinness Foreign Extra Stout 440ml can. Now you can enjoy more Guinness. Drink responsibly. Not for sale to persons under 18.
4: Splash FM 105.5

bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ok. *347*1004*1#. Àbí *347*1004#. O máa gbé yín débẹ̀, o máa gbé yín débẹ̀ lọ́wọ́ kan, o máa láǹfààní láti gbé yín débẹ̀ lọ́wọ́ kan. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn.

ọkùnrin títí àjọ pàjọ òkúdà ọba ti pa bídà ti sọ bídì rẹ. Alágbẹ̀dẹ ọ̀run alágbẹ̀dẹ tayé. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Elédùmarè ọba tó ga tí gbébi tó ga. Kábíyèsí rẹ̀ adániwáyé ọba gbogbo ìgbà. Ọkù dédé àkókò yìí ọmọ Nàìjíríà. Ǹjẹ́ lórúkọ adániwáyé mo fi ń kìyín káàbọ̀ sórí ètò yín. Èyí tà pẹ̀nìrín àjò ẹ̀dá. Ìrìn àjò ẹ̀dá lẹ́tọ̀. Ètò ìrìn àjò ẹ̀dá. Mo ń kìyín káàbọ̀ sí Kànní Tọmọlúàbí. Láṣìná ń pe bí. Ìkànnì karùnlélọ́gọ́rùn-ún tó lé kéékèèké márùn-ún. Ẹ̀ka àbọ̀ sórí ètò tẹ̀ nífẹ̀ẹ́ sí jùlọ. Ìrìn àjò ẹ̀dá rèé. Tó bá pẹ́ díẹ̀ kó tó dé yóò dariwo ni. Bá méjì kọ́. Ètò àgbáńlá ayé ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ń jókòó sídìí àpótí rédíò wọn. Tí wọ́n ń dúró dè é. Kódà síwájú kákòókò tó pé. Elédùà dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ máa fàsìkò yìí kí gbogbo ọmọ Nàìjíríà pé akọ ìwọ̀ ọdún. Akọ àṣekọ̀ ọdún. Ọ̀pọ̀ rẹ̀ lókè èèpẹ̀. Gbogbo wa pátá ni mo kí mo kì wá. Èyí ò ní jáṣe mọ fún wa nínú ayé. Ẹ káàbọ̀. Ọ̀dẹ òdùn bí. Àjíǹde ara ọmọ ajẹ́fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ìkànnì ọmọlúàbí la wà yìí. 105.5 FM The Integrity Station. Jẹ́ lórúkọ adániwáyé tí mo fi ń kí gbogbo àkáàbọ̀. Bákan náà lórúkọ gbogbo àwọn àgbààgbà. Àwọn tó ń jàjẹ́ ẹ̀wẹ̀yìn. Àwọn alátẹ̀rọ̀gọ̀dì tó dá ọbẹ̀ dúró di ẹlẹ́mìí ọlọ́kàn ṣíṣe. Àwọn tó dẹ̀mí dúró. Di ọlọ́bẹ̀ ṣíṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo. Bákan náà ni mo kí gbogbo àwọn tó ṣe pé lọ́gàlọ́gà ní Kànnì yìí. Àwọn tó gbà wá láàyè. Pàápàá jùlọ

0: bẹ̀rẹ̀ lórí Túndé Ọmọlá wo ṣé wọn máa kí ọlá Kúnlé ọmọ ní fowó ṣe lórúkọ àwọn àrò mẹ́ta tí kì í dọbẹ̀ ẹnu èmi lúpọ̀nà ọmọ tìjani fi ń kì í káàbọ̀ sórí ètò fún tàṣálẹ̀ yìí léni tí ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún 2026 olúwa ìṣe o adániwáyé àdúpẹ́ ọjọ́ kejì ọdún iléyà àtọdún yìí rèé èyí ò ní jáṣemọ fún wa nú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jaraniran lóríṣiríṣi adẹ̀dúpẹ́ pẹ́ òkun olúwa òṣe o ẹ bá sọ fara òun lé ara wájú àtàwọn tó ń bẹ lẹ́yìn kùlé àwọn tó ń bẹ lápá ọ̀tún àtàwọn tó ń bẹ lápá àlàáfíà ẹ̀pẹ́rín àjò ẹ̀dá ti bẹ̀rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ ń wò pé àbí torí pákókó ọdún láwà àbí tò ní wáyẹ̀ àti àtó bẹ́ẹ̀ nígbà tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó tún rí ìdáǹdè lénìí táwọn kan ó tún bọ́ kúrò nínú ìdè tí wọ́n á bọ́ sínú òmìnira tiwọn táwa náà sì ní wọnú òdè láéláyé tọmọ tẹbí tara kódà tó dorí àwọn aya wa lágbára lọ́wọ́ ìlédùmarè ẹ jẹ́ yọ̀ǹda fáwọn ọmọ mi kan bẹ̀rẹ̀ sí kí ilé ẹ̀kọ́ kan ìjòjì wọ́n máa kì í káàbọ̀ sórí ètò fún tèní kò bá rí bẹ́ẹ̀ ńgbà náà ọ̀yà lẹ́yọkọ̀ kan ẹ bẹ̀rẹ̀ sí kí àwọn ara lé.
1: Ẹ jẹ́ ká tún máa fi àsìkò kí ọ pé a kò déédé wo inú gbogbo tí ọjà ìkànnì tó máa fẹ́ dé ìyẹn ìkànnì splash 105.5 FM ilẹ̀ fọ̀bọ́lá fẹ́rẹ́lẹ̀ ńbàdàn àsìkò àmójúbọ̀ ètò yẹn tó wa ìrìn àjò ẹ̀dá àsìkò ewu ọdún tuntun àsìkò ewu ọdún iléyà lóun ní ṣe ní àṣemọ fún wa mọ̀tádọ̀ lórúkọ tí mò ń jábàá ṣùlùkọ àbámi tẹ̀mọ̀ sí àlùmádání mo ní àbùkù onídìí ihò kó tó le kànyàn bẹ́ẹ̀ ni àwọn onídìí eyín kó tó le jẹ̀yàn àtẹ̀yìn àtàwa àní kábùkù àbùkù ní kàn wá a ní jìyà ìyà òní jẹ wa ẹ ṣeun tẹ̀ ń tẹ́tí sí wa.
2: ìjàpá ni tó bá lè di ju ẹ méjèèjì pátápátá.
3: tọ́ ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ìrìn àjò ẹ̀dá ètò kan ètò kan tá a ti ní láǹfààní àti fi ọ̀kan àbí méjì tàbí jọ máa ń fi ń ṣera wa lóore èmi máa ń sọ wípé ẹ já mú pẹ́ẹ̀nì àti ìwé sí ẹ̀gbẹ́ torí táwọn àgbàlagbà bá tún sọ fún wa lónìí ká tún lè rékọ sílẹ̀ adẹ̀kú ọdún akú ìyẹ̀dún ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o orúkọ mi ló kan láblẹ̀tìf ẹ máa bá wa bọ̀.
4: lórí ẹkùn jẹkù rẹ kù rẹ ẹrẹ bá
5: rẹ wá. àkú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo àdóyin lọ́hùn yẹn ṣé ara ṣí aran rìn àbágbòpore àkú odúó àmì wa náà ló máa ṣe àpàdùn nínú ayé ẹ̀mí wa ló máa ṣe àpàdùn náà àwa tí a ṣe àdún yìí náà ni kò lè ṣe èyí tó ń bọ̀ wá kí ọlọ́run kó ṣàánú fún wa náà ni orúkọ tèmi àyípadà náà àjáríkẹ́rán rìn bẹ́ẹ̀ ni kí ọlọ́run kó ṣó wa kí ìpàdé wa kó má lọ ṣe rere wẹ̀rẹ̀rẹ̀ àkó adún àkáàbò padà sí àríyá àti òyí tàṣálẹ̀ yìí a gba omi mu eré yìí àgbọ́n náà máa kan sí gbọ́ngbọ́n náà ni àgbọ́n náà máa kan sí tí gbogbo yìí máa gbárùn ẹ̀ sí ìgbárùn ó wà rẹ̀ o ẹ̀jẹ̀ kájọ jẹ àjáríkẹ́rán orúkọ mi ẹ̀já bẹ́tò náà síwájú.
4: àwọn ọmọ bàbá bo ìfò ojú rí mi jọ rí tí o àmì hàn.
6: ǹjẹ́ ẹ tún kú ajálẹ̀ jákèjádò àgbálẹ̀ ọmọ oko tó fẹ́ jẹ búrẹ́dì yóò fi sun ránṣẹ́ gbòòrò fọkàn balẹ̀ á padà ran olóko yóò bá tó fẹ́ fi túláàsì gbọ́hun mo ti sọ fún mo
5: níbo
6: lẹ́yìn ká gbé ọrọ̀ odò.
5: àkó bẹ́ẹ̀ báyìí bàbá gángan kò gbá àyòrúbá tó mi
6: ó tán nú mi o
5: kí lá sọ fún mi èmi lọ lóró kété méjì
6: mo kí yín jàre gbogbo ẹ̀yìn ara lé
5: àtúntí
6: jẹ́ bá ṣe dé àtúntí wá bá ṣe wá àwa láàmọ̀ wá ẹ̀yìn láàmọ̀ bá
5: kí ló ń wá wá mi wá o.
6: ọba tó ni wá
5: kò lè mọ orúkọ kò lórúkọ
6: ọba tó ni wá kò ní dá yín dára yín
0: èmi ọmọ yín ní
6: mọ̀dálóhùn èbó wọ̀ wá ń jẹ ẹ̀dógún ó lérò pé bóyá ṣe ìgbéyàwó ni ọlọ́run sì ní gbà
5: èmi kò wá àkó
6: ó ṣe wá ń tó sí mi
5: taró àtòṣìbrẹ́.
7: àpọ̀ bíi erùn mú ipẹ́ àwọn ọlẹ́ẹ̀dẹ́ kan.
6: èmi ọmọ yín náà ni àbúrò yìí olólùfẹ́
5: yín
6: ramsey stalogbon ẹ tún káàbọ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wá àwọn tí a ti ń jẹ́ tápà náà mo kí yín o ikú bẹ̀ ló sùn yín zami ṣe sunkún nga adébó láàfíà ndó ọ̀gá mi kí èkú ibè kí náà yẹ ibè sátìndóńdò ani sátìndóńdò àgá àṣẹ àṣẹ gáyìí gan ń jẹ kí ẹ yìí wọn àṣẹ ase ase nga ye bi o ta Lukman Tijani nga ku ibi o eche sumi e wata kadabi
5: ereru e ko wore sibi ma wata kala kaka
6: omo ko to fe je bread office ran setile by tulasi by fire by force yoba to fe gbon aran lo lewe yoba
5: yaruba ti emi sorerun ni arajana
6: kilo wi
5: arajana ni
6: orabo
5: ogago omo
6: sorerun abora
0: ogago
6: abora

funky ń kábọ̀ sórí ẹ̀tọ̀ fún talẹ́ yẹ. Wẹ́rẹ́dì wẹ́rẹ́ à ń sún síwájú. Ìjà fún gbogbo ilé àdáni wáyé lọ́wọ́. A ṣe kan má kun ìlédùmarè. Ètò tìtàlẹ́ ìtún dọwọ́ yín o. Ẹ bẹ̀rẹ̀ sí pé àwọn ènìyàn wọlé sórí ètò. A wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ẹ láǹfààní àti wà Life and Direct. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lè ṣẹ́ yìí. Slash FM 105.5 Ibadan.

0: Arábìnrin yìí ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nígbà tó sọ̀rọ̀ tó délẹ̀. Dókítà obìnrin wa bi ọmọdébìnrin wípé ǹjẹ́ òun lè rí fọ́tò ọkọ rẹ̀ tí ò ní lórí fóònù? Àwọn ní kí ni máa fi ṣe? Ó wà ń bí Adékúnlé mi. Nígbà tí ó yọ fọ́tò jáde, fọ́tò ọkọ rẹ̀ tó nà ẹ́ sí dókítà. Dókítà wo tún wojú ẹ̀, ó tún tún fóònù wò lẹ́ẹ̀kan sí. Ṣọ́kọ rẹ̀ rí ó ní bẹ́ẹ̀ ni, Adékúnlé rẹ̀ rí ó ní bẹ́ẹ̀ ni, òun ló sì fún ọ lóyún. Ó ní kódà tí lè bọ oyún tóun ní ìbá lọ jọkùnrin. Pápá ìlú ọba lòun lọ bímọ sí. Dókítà ìdákun ẹ báwọn ṣe é. Kọmọ ìgbógun ọgbọ́n tẹ bá lè dátọ́mọ yóò fi jọkùnrin. Ẹ̀rí pé nǹkan ti ṣe. Torí pé ìyáálé òun ti ń tata wa àárín ọjà ni ó. Ọmọ Nàìjíríà ọ̀rọ̀ nìyẹn, mò ń bọ̀ mi ò tí ì jẹ́ kí n yára wẹ̀ka ìpínlẹ̀ ọjà ní pápápá. Gbèdéke tó wà ń bẹ̀ ni pé tẹ́yìn bá jẹ́rú dókítà obìnrin yẹn. Àbí ká sọ wípé dókítà obìnrin yìí, arábìnrin wa sọ fún dókítà yìí, wá sọ arábìnrin kó máa lọ, kó padà wá lọ́la. Gbogbo àwọn tẹ́sítì táwọn ṣe fún rìsọ́ọ̀tì rẹ̀ ó jáde lọ́la. Ọ̀rọ̀ tó gba òun náà ìmọ̀ràn tó ní kóun ó gbà òun, òun ó ti bá yanjú ẹ̀ títí ọ̀la kọ́sẹ̀ máa bá tiẹ̀ lọ́nà. Ẹ dákun kété tó arábìnrin yìí jáde tán, dókítà yẹn wá gbé fóònù tó jóbìnrin yìí tó jẹ́ ìyáálé. Ó wá pe ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá rẹ̀ tó jẹ́ bàbá ìyáálé. Kẹ́ ẹ gba òun nímọ̀ràn, ìgbésẹ̀ òní kóun ó gbé. Ọlọ́run fún òun láǹfààní tóun bá fẹ́ ṣiṣẹ́ bí. Ọlọ́run sì fún òun láǹfààní tóun bá fẹ́ ṣiṣẹ́ rẹ. Ọkọ òun burúkú tó parọ́ mọ́ òun nínú ilé pátá lòun ń tà lọ́jà. Wọ́n fìlú lẹ̀nà jẹ́ kí n sáré yọ lè sí báyìí kí n lọ yẹjú èyí tó ń bẹ lẹ́yìn náà mò ń bọ̀. Ọmọ Nàìjíríà ọ̀rọ̀ nìyẹn, gbà ń bá padà dé ẹ máa yanjú ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé. Ohun tẹ́ dá sí fun tàlẹ́ yìí, ẹ kú ìkàlẹ̀ o, mò ń bọ̀, mi ò tí ì dé.
1: Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Praise the Lord! Time of liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on / FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servant, Dr. Yomiremi Adefisayo. God bless you. In Jesus Christ's name, amen. Jesus is Lord forever.
3: Àwòdì tó lè bára lórí yẹ́, ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A, ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀, òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 p.m. Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 a.m. Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A, owó bàbá fọwọ́ àsìta mọ̀ bí ẹ mọ owó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́ Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
4: Do you know whether you have the right to quality broadcasting. The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
5: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
6: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
7: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
6: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
8: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
6: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
7: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
6: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
8: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
7: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
9: Splash FM 105.5.
10: Bo ba je tere ale kori bo je ki ka kori bo ba je tere
11: ale ki ka bole kasi se igbagbe ibi ta bade olare waju mi ki omo ibile lata patagangan le ibadan aye gba mi ayodele oluwa o se e se gbogbo eyin te wa loju oko eda ko e ba wa se a program yi ko ti gbe rara lale yi aha esmo ba ti se losi ose awon engineer ti wa na sise nbi tara to ba wa ri be ngba na

0: àní tọ̀rọ̀ bá rí báyìí ká sọ pé ẹ̀yin láǹfààní ẹ̀yin nírú obìnrin tó jẹ́ dókítà yìí tọkọ yín dẹ̀ ti parọ́ oríṣiríṣi mọ́ ẹ látara pó fẹ́ fẹ́ lòmíì kódà ó tún bá a débi pé ẹ̀ ń gbé òun gbìyànjú dákọ̀ burú tiyín ni ata ló ń tà láàrin ọjà a máa bá ọkọ̀ lọ sílẹ̀ haúsá tí wọn ó dì í mọ́ àwọn màálù ń gbà mí tàbí kí wọn ó dì í mọ́ pẹ̀rẹ̀ tòmátò tàbí ohun tí mò ń sọ òye yín bí dókítà ṣe ń gbọ́ lórí ń fọ pé ṣé èmi náà tàbí ohun tí mò ń sọ òye yín bẹ́ẹ̀ sì ni bàbá sọ gbogbo eléyìí kó lè bá a jẹ kò dẹ̀ mọ̀ pé àkàrà ó padà tú sépo tọ̀rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ẹ fìrà yín sípò ká sọ pé obìnrin lẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí ká wá sọ pé irú obìnrin bẹ́ẹ̀ yìí jẹ́ obìnrin tí irú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí lórí irú oyún arábìnrin yìí lórí ìyàwó yìí lórí ọkọ yín gan ìgbésẹ̀ kílẹ̀ gbé ká wá sọ pé yìí ni bàbá arábìnrin tó ń jẹ́ dókítà yìí tí ṣèyálé náà wá kálà yìí ni wọ́n wá ṣe báyìí látòkè délẹ̀ ìgbésẹ̀ kílẹ̀ fẹ́ gbé tó àti láǹfààní láti gbójú ayọ̀ wùwá lórí TikTok wa TikTok page Mr. Talent tìjáni lukman ẹ láǹfààní àti ríwa láìfààní dàrẹ bó ṣe lọ ń bẹ náà àwọn nọmba tó wọlé sílé agbára rèé 070-6949-3000 070-6949-3000 bákan náà 070-144-75-770 àwọn nọmba méjèèjì tẹ láǹfààní àti fi pè wá rèé tá a sì gbé pè nílẹ̀ yọ̀ọ́sọ́ ká ẹnìkan ti wà lójú òpó ẹ̀lọ́
1: ẹ̀lọ́ ìkòyí ẹ̀ṣọ́
0: yín ò ní bàjẹ́ bà mí.
1: ọmọ ọrọ ọfà.
0: ọkọkùnrin lẹ ń ké sí.
1: ìyájọ ń lé ní ìyájọ ń pín ìjọba.
0: bẹẹni okun bà mí.
1: ẹ̀ṣọ́ ìkòyí ẹ̀ṣọ́ gbọdọ̀ gbọ́ falẹ̀.
0: òun rárá o bí tí nǹkó kéré mọ iwájú náà wọn bá ti wá fi mo kí yín. ẹ̀ka alẹ́ sà.
1: àpò ọdún.
0: àdúpẹ́ àkú àṣekù ọdún látúnṣọpọ̀ ẹ̀ láyè.
1: ẹ̀mí
0: ọṣẹ ẹ káàbọ̀ sáìsùn ta lẹ́yìn o.
1: mo tọ́ káàbọ̀.
0: àtò ẹ ṣeun.
1: ìyá ìgbọ́n ní programu tarẹ́ ilẹ̀ ìgbàrún yà.
0: ìyá ìgbọ́n àbí.
1: bẹ́ẹ̀ ni ó ní ìgbàrún yà.
0: ó sọ bẹ́ẹ̀ onígbàrún wà.
2: ó wà sí bí bàbá.
1: à ń ṣọdún lọ́wọ́ ọlọ́run ó já jẹ̀ gbàrún.
2: ó wà fún gbogbo ara rẹ̀
1: yìí. tó bá rí bẹ́ẹ̀. Bàbá ní kíjà sábà fún ìrọ́jù kalẹ̀ ni.
0: Èèyàn fi kalẹ̀ sí ni.
1: Wọ́n ní kẹ́kọ̀ọ́ bá gbé ọlọ́ tó bá gbóná kọ́lọ́.
0: Gún ni lọ́wọ́ tó tún gún ni lẹ́sẹ̀ á fìdí kalẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni àwọn òru ń ta sí ẹ̀mí àmúkà lè tọ́ sí
0: ẹ. Ẹ tí mo rọ̀ ẹ̀. Bàbá mi ọ̀rọ̀ òpèsè jẹ́rí àfitá lẹ́yìn nìkan. Mo dúpẹ́ ó ti yé mi.
1: Oní
0: tèmi jire bẹ́ẹ̀ ni.
1: Oní tèmi jire.
0: Àṣẹ ìdùmàrè mo dúpẹ́ bàbá.
1: A sì ní ògùn dé lẹ́sà láti là látọ̀.
0: Ìmáàmù tí ò ní mọ́ṣẹ́ láti mo dúpẹ́ bàbá mi ti yín ò ní bàjẹ́.
1: Bàbá tiẹ̀ ti ṣàdúrà. Bàbá ti ṣàdúrà fún alámi páàlù mọ́ṣáláṣí.
0: Báyìí ni mọ́ṣáláṣí báyìí àti dúpẹ́.
1: A tiẹ̀ ti ní.
0: Àdúrà sì ti gbà olúwa ṣeun. Mo kí yín ẹ ṣe o. Ojú òní ti sà mo dúpẹ́ sà ẹ ṣeun. Hello. Ẹ̀lẹ́ bà mi. Ẹ ṣeun. Ọ̀rọ̀ rèé o.
3: Akọ ọdún àmì aṣọ
0: pẹ̀lú. Ológun ara ọmọ Adeleke.
3: Àgọ̀ ajé mi ó mì.
0: Àgọ̀ tí yìí máa dà pọ̀.
3: Ìyá Tọ́lá máa tó ní gbárùn wa nílẹ̀. Èmi ò fẹ́ ìgbárùn tèmi.
0: Ìgbádùn ní kò bá yín wá.
2: Ìkọ̀kọ̀rọ̀ rin bàbá ìgbárùn ọ̀rọ̀ wa ń rẹ̀ fún gbogbo wa.
0: Nǹkan kankan náà kọ́.
2: Ìkọ̀kọ̀rọ̀ rin.
0: Ìgbárùn yàtọ̀.
2: Àṣẹ̀ṣẹ̀ ṣàọdún tó ni. Àṣàọdún tó kéèyàn gba ìgbárùn rọrin.
3: Tàbí di arẹrẹ. Àbójì
0: lọ́lọ́
3: sọ̀rọ̀
0: ìgbárùn
3: yóò mọ
0: ìgbárùn yàtọ̀ sí ìgbádùn. Bóyá ká rán ìyá Ègún lọ sí ìbẹ̀rẹ̀ kó lọ sọ pé ìgbárùn.
2: Àmì kò lè lọ sí àgbẹ̀rẹ̀. Àmì kò lè lọ sí àgbẹ̀rẹ̀ ìgbárùn mi fún gbogbo wa. Ìgbárùn rán wà á rẹ̀.
0: Mo dúkẹ́ bàbí ọ̀rọ̀ rí.
3: Nọ́mbà tẹ̀ jẹ́ kó jẹ́ ẹni oní bàbá tí ó fọ̀rọ̀ lọ. Yóò bá ní bàbá ẹ yóò fo.
0: Ẹ yóò fo igi ọ̀dà.
3: tori pe ni isisi e jo ni lemeji
0: ha
3: ai si re fun ta lemeji
0: ha oro nla re
3: eko le nko wa
0: be ni baba mi
3: okunrin baje ju
0: ha
3: okunrin baje ti ta ba dede ti o ti fenu gbe nkan
0: yo fenu tun awon kan nu awon okunrin baje ju
3: awon kan baje ju
0: kan ma se o
3: akeje ma wo kini ko se ma je o akobi omo yo ti fe to ogun odun atodun marun o
0: sibe sibe na
3: yo la ri ti ojo wa je lowo oro le
0: yo wa karamu eju bo ti ye lo
3: e ko le nko wa ko lo nje agbo
0: ami
3: yenu okore mo ko lo nje okunrin ogbon yo la le dobirin mu o tu wa dale o dale obirin yen
0: o ti dale be yen
3: karabirin to ba je mi nba be ko gba fọlọhun ko ma je adọwo ọlọhun lo de
0: eh
3: nta ke kere ni se ba yen je ko gba fọlọhun
0: ko gba fọlọhun ni
3: ko si lọhun latare
0: mo dupe
3: je ki nkan kan ba kari ohun je
0: eja
3: e pe to
0: mo dupe okun baba mi e seun e ja lo ko ni baje mo dupe o ade won ọlọhun re kan kbi se ni de mare ma fa dan ta kan wa nu aye e lo ta lo wa lojo po e kale
1: alagba loko na ti gbanu
0: tin o ni baje baba mi
1: ase o ni ni jam
0: ase o
1: laji tin bo lo na laji to tin mo tin bo lo na
0: tagba re ile dumare
1: ogo to
0: ase o
1: ke sari loko to ni lati gbo po
0: ke sari lati
1: gbogbo
0: lati gbagan ase o
1: eri to ale
0: o lagbara die
1: awowa
0: ami eledumare e seun
1: papa si o ti ta si
0: hmm
1: e to ba je ni baba
0: arabirin yen
1: ya la ka la ya
0: aha e se kini
1: afun gbogbo le fo lo
0: e fo gbogbo le fe ledua kai Hey. Yo jo kalale. Hello. Baba. Tin o ni baje.
3: Akuse.
0: Mo dupe o.
3: Alo ni kuro la kayin.
0: Ami Eledumare ateyin na.
3: Kusin ta se.
0: Kafija
3: folonja.
0: Kafija folonja ni bayi.
3: Eja so gbe so wolo.
0: Adani waye o.
3: Baun wa de pe seria. Ama wa lo wiyan. Ama adun be ni pe ki yin o ma lo.
0: Ko kan je paso ero lasan.
3: Yan mi si yan si ma fi paso ero.
0: Won ki fi na mo.
3: Fi na mo.
0: Eh.
3: Ekuse.
0: Mo dupe ti yin o ni baje.
3: Ekuse.
0: Ye yo n gbarun.
2: Ise lo ni.
3: Awon gbarun agbo so gbanu Olorun ni ya ba wa.
0: Eba mi atami. Ami o jare. E seun mo dupe ba mi o omo ba Musa anabi ojo
2: emi ko so pe ki won ru won o ka ti mo so ni pe bi a se sadu to yi ka se gbarun
0: o se gbarun eh hello
1: e kale
0: o
1: wa taro a ku ojo mi so po
0: ami Eledumare ba mi e seun baba o ni da fosa re e ku asa le
1: sa
0: e seun
1: ni a ku program we mama sinu polo
0: ami Eledumare baba mi
1: baba ki egun na o
0: iye egun gan gbo yin fura ara re
2: e seun agbo mama
0: e seun ah okay
2: ayo ko ni o wa lori
0: hello ta lo nbe
1: e ku eto
0: e se iya wa
1: awon ni next person
0: ami Eledumare
1: ya ki mi to la ti wo
0: lati ilu Iwo omo lodo oba enle iya mi
1: e mo ta ye ko gbe ni ese e ye ko gba photo o wa lo ti mo pa pita ni le
0: ko gba photo oko lowo iyawo kekere ko wa lo fi
1: ko wa lo fi ko n le se ta lele
0: eh
1: eh ko wa gbon ti oso
0: ah o se o ta ko na ni e fa to e na
1: ma ta ma se kankan ti
0: ah ko kan bi fa to han
1: le ko si le pelu
0: eh
1: be ni ko lo fi
0: to ba nbe lo un pe kilo to se nbere pe mo lo ti ri photo se ki yale o wa fesi abi ko ba so nkan kan mo
1: e ko wa so fun yin pe yawo re ko fe ni
0: ah akara ti tu ko be yen
1: e se ri
0: ah
1: owo yin le ti de to
0: ami ele du mare yawo eyin tun se die o ah ite mo e tun lagbare ele oni daru bayi tan all right hello ta lo wa
1: lo amuda ko pelu wa nbe lati wo lodo oba
0: o be ni ti yin se mo ruko ah
1: ko ni ti yin ti re yin o aji dara yo ma je
0: ami eledu mare
2: aro wa yi re
1: aku ati po do
0: baba mi eyin niyan o jare sa mo dupe o
1: ah me ka le bi se ti mo ruko lo
0: mi eledu mare e se wa ti gbo awon to ni fe wa
1: e se
0: ndo mi ami o mo dupe sa
1: o re pele bayi la ma pa aku pele
0: beyin agba ti pa lowe niyan
1: ẹni tí ẹgbẹ́ bá gbóni lẹ́sẹ̀ tó gbóni lọ́wọ́ á sì balẹ̀ sí.
0: ẹ̀yin àgbálẹ̀ fi balẹ̀ sí ni.
1: ẹni tó wà lẹ́yìn tó wà lẹ́yìn tí wọ́n bá ní ìdùn sí ipò tó lù wọ́n fi dáná rẹ̀ wọ́n dà hàn.
0: àfi kó fi
1: ìdùn náà àfi kí ọmọ bá ná sùúrù sí tí ojú bá fara balẹ̀ yóò rí wọn.
0: bẹ́ẹ̀ni àgbà ṣe pa lówe mà nìyẹn.
1: fúnra ọkọ fúnra ara rẹ náà ló ta sí rẹ èyí tún ṣàfúrà ò ní jẹ́ ọgbàdùn.
0: òòṣà burúkú sì lòòṣà yìí
1: òòṣà burúkú sì lòòṣà
0: káì.
1: ìtọ́jú ọlọ́gbàrà.
0: ó jọ nǹkan díẹ̀.
1: ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ẹ́ máa níyàwó ní lẹ́sọ̀ tó wò níyàwó rárá torí wọn fẹ́ yàwó rí.
0: torí pọ́ fẹ́ẹ́ máa
1: parọ́ tó ń mú kóde torí pọ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ kéde.
0: ẹ dẹ́kun ṣe ọ̀ràn ìjọba fúlọ́kùnrin rìn àjò yẹn ṣé kò ṣeé ṣe ni. ó yẹ kó yí ìjà wa lọ.
1: ọlọ́run ní gbìjà obìnrin yìí a sì rẹ̀ kọ́lọ́run ti kára rẹ̀ gbìjẹ́.
0: ẹ ohun tí mò ń sọ ni pé ṣé tọkùnrin ò bá fi rọ́kun kó níyàwó kó sọ pé òun ò níyàwó kó níyàwó dáadáa kó sọ pé kò dáa ṣé tọkùnrin ò bá fi rọ́kun ṣé olè rẹ́nìkejì fẹ́ ni kó nínà tán fẹ́ni tó fẹ́ fẹ́ àbí báwo lẹ ṣe rú.
1: ẹ ẹ ẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà ń ta ní ìsìn ìrọ́ ni
0: ẹ fẹ́ nǹkan fẹlẹ̀ ń fún wọn. ọ̀rọ̀ yìí ti yé mi sà. ó ti dábàá
1: ẹ máa bí ìdúgbò ojú mi tì wá.
0: ẹ sì àṣẹ ìdúgbò ojú mi tì wá. ohun tó fẹlẹ̀ fún wọn nǹkan dé. mo dẹ̀ ti ń retí nọ́mbà yìí ti pẹ́. ẹ lóò ta ló wà ń bẹ̀.
1: maaleykum
0: salaam baba mi.
1: àmàkú àti kòkè.
0: àmàdúpẹ́ lọ́wọ́ ìlédùá.
1: ìdí ìmọ̀ ọ̀rọ̀ kúrò.
0: àmì ọlọ́run àmì àti àmì. Àyé gbàmí Ayọ̀délé.
1: Bàbá Akẹ́mi Ọlágun.
0: Bàbá ọlọ́jọ́ bí ìjẹ́jọ́.
1: Bàbá ìbéèrè o.
0: Mo bá yí
1: o. Bàbá olóró.
0: Ọ̀pọ̀ ọdún nínú ayé o. Dágbàre Elédùn.
1: Àmì àbá mi.
0: Tọ̀sẹ̀ tó kọjá ò ní jáṣe mọ́ o.
1: Àṣẹ.
0: Elédùn Màrí igbá lé òlé kún àwọlé òní fàyà o.
1: Àmì fà.
0: Àbá yín o. Ìyá ẹ ṣeun.
1: Ẹ mọ̀
0: ṣeun
1: ìfà àti ọ̀sẹ̀ yìí náà sọ mi di celebrity.
0: ẹ ti di celebrity ní ayé. ó ti dọ̀rọ̀
1: yìí. ọlọ́run ní orí ìdá láti.
0: kò dẹ̀ ní ìbàjẹ́.
1: wọ́n bá ń pè mí lọ́kùn
0: lóṣù.
1: wọ́n bá láwọn gba ẹgbà mi. mo ní ìbílẹ̀ ọkọ ọlọ́run ló ní orí
0: bẹ́ẹ̀. ó ṣe bẹ̀rẹ̀ ni kò sí wàhálà ó ṣe bẹ̀rẹ̀ ni. ẹ ṣe
1: bẹ̀rẹ̀ ni
0: lágbára ọlọ́run.
1: bàbá ní ilé tó wà lẹ́
0: wọn ò fẹ́ òótọ́.
1: tọkùnrin bá sọ fún obìnrin pẹ̀tọ̀ báyìí ló ń ṣe mọ́ o wọ́n yẹn olóhùn tiẹ̀ ni ẹ́ wọ́n á fi bẹ́ẹ̀ fẹ́ òótọ́.
0: ẹ má jẹ́ kí wọ́n gbó.
1: ìṣègbélé tó.
0: ẹ má jẹ́ ojú àárín mi àti ẹnì kan lọ ẹ má jẹ́ wọ́n gbó
1: lé. bàbá ẹja kò sọ̀rọ̀ ni.
0: ká sọ ń ta gbangba.
1: mo mọ ẹnìkan ní ìsìn báyìí sà. ó fẹ́rẹ́ ìdí sọ́wọ́.
0: lọ́kùnrin.
1: ìyàwó mélòó ti gba fi ṣe máa léyìn.
0: ìyàwó mélòó lẹ pé.
1: mẹrin. inside life.
0: kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣe.
1: inside life fún ẹ̀yẹ sà.
0: inside life well done.
1: bàbá èmi gangan tẹ̀lé bá ṣe méjì.
0: bàbá eláwọ̀ èèyàn lẹ́gbẹ̀ẹ́.
1: I get it. Ati tokun yen ra lo gba ni
0: mo dupe e seun oju ori
1: ka ni jenu le ni
0: oju ori ti
1: a jenu le e yen ba jenu le be ka ra gbon ipo to ti lo be nko
0: ah okan re o
1: akalabi ni yen okun ti lo ni
0: pa so po ti lo ni yen o ah ni lo
1: baba o ti lo finali ni kan mo so po lori lo ni o mi o keru to do o le ori lo
0: mo dupe o da o ni gba kan na o mo dupe o nkan se Baba ida nkan le gboro aye.
2: Ba bo na.
0: E fi ring e.
2: Seri.
0: Mu ti ri. O bo to so yin. Mo bo re duro. Fa won to nbe lori ikanni ti TikTok baye. Omo Tola ni. Akilo. Lord Jude. Abdul Latif. Ta be si gan wo wa life and direct. Kuda yo tun wa ko awon eyan mi re. Amina Odun Ayo. Denades. Olatunde Jonah Katara mi ni Shade Gold Gbogbo yin mo ki pata okay Hello ta lo wa loju opo yi ka gba pe bi meji si Katara
4: yi e ma si
0: e ka le o
4: ko akara
0: adupe o
4: akwa se ko do
0: ah awari o okay
4: eto mo ma ba wa se
0: ami Olodumare
4: mo ba bo ni lati ni mo
0: Okay, e ka bo sori oro re o, oro eyin obirin na si ni.
4: Se won fi se eyin okunrin ni.
0: Eni pe
4: se won fi se eyin okunrin ni.
0: Ewo nu e.
4: O fi je pe beba ti fi roku. E ki le se nkan.
0: Eyin na le fi se won tori won ni role fe. Won ni role fe.
4: Eni suru san. Ki lo mu yin gbagbo pe iro lobirin fe.
0: To.
4: Omo pokokunrin se pe gba ninu aye lobirin na fe dogbon.
0: Hmm.
4: Omo gba gbe pe obirin ti o. O fe su o gbe ni gbe. Ta lo ba gbe tele.
0: Ah.
4: Omo obirin ba gbe ni ti o ti ku. Ki se pe kuyo lori o, Olorun se ta ti o pa o.
0: Eyan tumo si pe esu lobirin.
4: Esu ni.
0: Esu lobirin.
4: Ko si ranbe.
0: Eh?
4: Be ni.
0: Iku lobirin.
4: Be ni sa.
0: Ah.
4: E wa je so toro fun wa.
0: Eh
4: eh. Sori ni mo ite sele yi. Ọpọlọpọ ọkùnrin ló ti fi já ní ara ẹ̀rọ tó fi ti kí ara ẹ̀ láṣìírí. Ohun tó lè má lágbára méjì. Obìnrin yẹn lè máa ṣẹ̀rú fún lábẹ́ nínú ilé. Ó lè jẹ́ pé ìbálòpọ̀ nìkan ni ò tẹ lọ́rùn tó fi bọ́ta. Ẹjọ́ bá bó ògùn rò. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ obìnrin sì gbogbo àwọn ọkùnrin sọ pé Áfíríkà lè yí. O ti lọ rọsùn káfíkà lọ sí. Tó bá jóbi ìwé sẹmọ lórí, orin yóò ti lọ. Kò dúró mọ́. Ìyá máa ń wí. Kí ló dé? Kí ló dé ṣe jóbi ẹwà obìnrin sì tó yẹ kẹ́ máa kó làlíkà lọ ọkùnrin?
0: Ìyá tí wọ́n lórí afẹ́fẹ́ ni wọ́n làwọn ò tí ì rọwọ́ wọn. Mú gbádùn yín o.
4: Tó yẹ kẹ́ máa kó làlíkà lọ ọkùnrin, àwọn ọkùnrin wá sọ pé
0: o da. Ọ̀rọ̀ yìí ti yé wa ẹ ṣeun àwọn tẹ́ ẹ̀ ń bá sọ wọ́n ti gbọ́.
4: Ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra
0: yín o. Àwọn ti fẹ́ gbọ́ bẹ́ẹ̀ sẹ́ mo ti gbọ́.
4: Ẹ ṣọ́ra yín o.
0: A gbìyànjú láti gba ìpè méjì sí pé a lè rọ́kùnrin tí ò dáhùn ọ̀rọ̀ ńlá tẹ ẹ̀dàgùn ilẹ̀ yìí. Àtàwọn mọ̀ pé bí ó ṣe tó rèé.
5: Àlàbí bàbá bí Tọ́lá.
0: Nǹkan ṣe. Bàbá.
2: Àwọ̀
0: wà ń bí.
2: Ẹ̀yin lè pè mí.
0: Ẹ̀hẹ́n pé ajáre
2: ìkẹ́ o.
0: Okay, àwa wà ń bí nìyẹn. Ni àwọ̀ wà ń bí. Njọ́ wo ni ike o wà ń bí?
2: Àwọ̀ ni.
0: Ìṣe igbá.
2: Àwọ̀ wà ń bí.
0: Ẹ̀yin wà ń bí.
2: Ẹ̀hẹ́n.
0: Okay, hello, ta ló wà lójú òpó jèrè àwọ̀ wà ń bí? Ẹ dákun àwọ̀ wo ló wà lójú òpó? Hello.
1: Ẹ̀lọ́ ká
0: ló lè tó. Ti yóò ní ìbàjẹ́ bàbá mi. bẹ́ẹ̀ làwọn èèyàn ń gbìyànjú àti pè wọlé tààrà. Ó jọ bí eré ni kì í ṣeré. Mo sọ fún yín pé ètò àgbáyé nìrìn àjò ẹ̀dá dà. Ó yàtọ̀ sí àwọn ètò ẹlẹ́kùnjẹkùn. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Àwọn kan ti wọnú pàkúté ayé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ẹlòmíì ń koná tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó rò pé òun ń jẹ lọ. Nígbà tí tàkún tí ò bá mú lẹ́sẹ̀, àwàdà ni ó pè é. Kó má bàa dí bá mi ìlà ṣé ń wò pọ́nà òun lálegbé gbàtà fi là kálukú. Kó nu wàhálà tá à ń fọwọ́ ara wa fà látara irọ́ tá a fi ń pilẹ̀. Àwọn ìrìn àjò wọ̀nyí. Ẹ̀lú ta ló wà lójú òpó àìtí ìdébi tá à ń lọ ọ̀nà jìlá lẹ́yìn. Ẹ̀lú. Ìyàwó ẹ kalẹ́. Ẹ̀mí wọ́n sọ̀pọ̀ rẹ̀ mà. Àmì Elédùmarè. Nẹ́tíwọ́ọ̀kì. Ẹ̀sùn kò níbi tẹ́ ẹ wà yẹn ká lè gbádùn nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe dáadáa.
6: Kí lè ní. Nígbà bẹ́ẹ̀ mo sọ ọ́ kí bàtí ẹ̀dá ẹ̀dá ti sọ.
0: Oh my God. Hello ma. A ti ń gbọ́ díẹ̀ díẹ̀ ó yá.
6: Nígbà bẹ́ẹ̀ máa sọ ó bẹ̀ dá ó fi ara bọ̀. Bóyá ìrẹsì ti sì máa yẹ̀ tí. Kó stop láti ẹgbẹ́ tó ní. But kó máa sọ ìrẹsì ti wà. Tó bá ti sọ ìrẹsì ti ìgbàyàwó. Kò sí ìgbàyàwó. Kò dẹ̀mọ̀ kọ́kọ́ ń ṣe. Kó ṣe ọkàn ẹ̀. Ó wá ṣèrajú. Yóò fara balẹ̀. Yóò padà rẹ̀. Ìgbà tó bá jẹ́ ìgbà tó lọ kó bọ̀ bá.
0: Ẹ má bínú. Ẹ gbádùn ọ̀rọ̀ yẹn dáadáa ṣùgbọ́n kò ṣe dáadáa nẹ́tíwọ́ọ̀kì yẹn ń gẹ̀rẹ́. Ìdajì nínú ẹ̀ láàgbọ́. Ta ló wà lójú ọ̀pọ̀ yẹn? Ẹ kà lẹ́sà. Àwùdú nìyẹn sà èmi wọ̀ ó ṣọ̀pẹ́. Àmì Elédùmarè ẹ já sọ sí wọn. Àmì sà mo gbádùn yín dáadáa.
7: Ọ̀rọ̀ tó ká odidi ọ̀rọ̀ ni.
0: Odidi ọ̀rọ̀ lòun gan fúnra ẹ̀.
7: Ọmọdé òmùogun ń pè lẹ́fọ̀ ni.
0: Ọmọdé òmùogun ní ń pè lẹ́fọ̀.
7: Ẹni gbogbo owó tó ẹni gbogbo ohun ìwé ìlú ayé ẹni tó ti bàjẹ́ kọjá ìta.
0: Ayé ó ti bàjẹ́ kọjá.
7: Èyí mo ka lẹ́jọ̀ fún yín kò ní ojú wọ̀ kó yẹn ń bá ọkọ mi yẹn fa. Bọ́dọ̀ òun ẹ̀rẹ́ ìpàdé bá gbé ilé wa ti wọ́. Tó bẹ́ẹ̀ni ẹ bá bẹ́ẹ̀ wúlé ẹni tó bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ òògùn sáré ìjọba. Ó fi lè jà ìyá rẹ fún ìgbà. Ṣé òkùnrin tó ń gbé ẹgbẹ́ fẹ́lẹ̀ ọ̀pá mọ́tò ọ̀jẹ́ fún yàrá ilé ọmọ èyí fẹ́lẹ̀ báyìí wá. Wọ́n gbogbo àwọn adábá lọ́wọ́ ní rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní àwa ọ̀nà tó ń bẹ àti ìtọ́rọ àforíjì.
0: Kárin ìrìn àjò yẹn fún mọ́ tààrà.
7: Mo bẹ́ ṣe ìjọba ìdàgbé pé mo ti ní ibi ti yé mi o. Tó bá wù kó dúró tó bá wù kó máa lọ. Ó lè má jí ìyá nínú ẹgbẹ́ pé lọ́wọ́ ọ̀dẹ̀ta ni wọ́n padà jù àjọ. Ìjọba parọ́ fún. Àti nínú rẹ̀ ní dada lẹ́ni lọ́wọ́ pé obìnrin yóò tu ọkùnrin yẹn lọ́jọ́ ọkùnrin yẹn jẹ lọ́lọ́lá nínú ìyá.
0: Ok, ìyá kan ní jẹ́ wàhálà lálẹ́ náà. ẹ má bínú. Bàbá yìí ti lọ nǹkan ṣe. Mo fẹ́ tún kọ́ lẹ́nu wá díẹ̀. Ṣé o ti skele wá yìí? Kásá. Ọjẹ́ wà lálá lè nà. Ìyẹn lágbára nù. Gba ṣòkò tó ń di ọmọkùnrin mi. Tara wípé ó fi rọ́pilẹ̀ rìn àjò ayé. Olúwa ó kọ́ kálukú mọ̀ ṣe. Kínní kan tó dájú ni pé ẹni tá dáni wáyé bá kádàrá pé méjì nìyàwó ẹ̀ lókè eèpẹ̀. Kò ní fẹ́ yọkàn kó dúró. Ẹni a bá kọ pé mẹ́ta nìyàwó tiẹ̀ ó jẹ́nu ayé. Kò ní dúró lórí méjì. Hello. Ẹ ti bọ́ sórí FM rẹ̀ ti ń pè tipẹ́ ẹ ló sà. Ẹ̀jẹ̀ á gbìn ẹ̀jú kárí pé gbogbo ìrìnàjò wa nu ayé. Ẹ dá lórí òtítọ́ àti òdodo. Ló lè là wá kò ná àwọn pàkútí àti wàhálà kéékèèké tọmọ yẹn máa fọ wàrà wọn. Ẹ jẹ́ ń gbípè ìyáwá yìí kì í fìsùn síwájú. Hello. Olúwa ó ṣe ti ìyáwá ẹ ká lẹ́.
8: Yóò dára fún yín.
0: Àmì mà. Ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Àmì Elédùmarè àtẹ̀yìn náà àti gbogbo àwọn tó ń gbọ́ wa. Àmì àmì mà. Àmì mà ẹṣẹ́ ìyá. Àdúpẹ́ ìyá wa. Àmì mà ẹṣẹ́ ẹkú ìfẹ́. Àmì o àmì mà. Amen ma. Thank you so much ma. Ẹ ṣe. Yes ma.
8: Kí ló dé táwọn ọkùnrin fi máa ń sọ pé irọ́ lobìnrin fẹ́.
0: Àwọn máa ń sọ bẹ́ẹ̀ gan o. Wọ́n ní rọlẹ̀ fẹ́ mọ́ mi.
8: O kakò làkà
0: yìí. Wọ́n máa ń sọ pé rọlẹ̀ mọ̀.
8: Irọ́ la mọ̀ bó ṣé dandan ni ká bóbìnrin sọ̀rọ̀ kó dẹ̀gbà fún yín. Tẹ́tẹ́ kọ́ ni nà ó.
0: So kò í ṣe ọ̀ràn yan gan.
8: Kì í ṣe ọ̀ràn yan. Obì tí tó bá wù í. Tẹ́ bá wá fi rọ́gbẹ̀ kalẹ̀ tó bá gbà fún yín. Ẹ wàá mọ̀ sọ pé rọ lobìnrin mọ̀ ẹ̀lọ́ lobìnrin mọ̀ bá wù.
0: Èmi kọ́ o èmi kọ́ mà ẹ̀ máa gbọ́ ẹ̀ máa gbọ́ mà èmi kọ́ ẹ sọ pé kí wọ́n ṣe ń jẹ èmi kọ́ o. Torí mo rí pé sọ́ọ̀tì direct attack báyìí èmi kọ́ àwọn ni.
8: Tẹ́ ẹ bá fi rọ́mú obìnrin mọ́lẹ̀ tó bá gbà kó túmọ̀ sí pé rọ́mú fẹ́. Ngbà tẹ́ bá fi rọ́mú mọ́lẹ̀ tó gbà fún yín ń wọlé mọ́ bá rọ̀yìn ẹja bí ọ̀padà fọ́nká náà ni.
0: Àwọn tó ọ̀rọ̀ kan gan ti ń gbọ́ báyìí wọ́n ti ń gbọ́ kódà mi ò ní fèsì kó mọ̀ pé mò ń gbèjà wọn èmi kọ́ lọ̀rọ̀ kan o. Àwọn náà tẹ́lú èmi ò tiẹ̀ ní báyìí kí wọ́n lọ àwọn gan ti ń gbọ́ bẹ́ẹ̀ ti ń sọ yìí.
8: Ṣé wàá rí tu ilé ìtẹ́ mú alálẹ́
0: yìí. Yes ma.
8: Ṣé rí obìnrin yẹn àbí ọkùnrin ọkọ ìyàwó yìí kí n tó dálẹ̀ yẹn kò nílé wò tán o.
0: Sísìn fíìmù ni.
8: Sísìn
0: fíìmù. Ẹ ṣe nísìn sísìn 1 and 2 lásán ẹ má jẹ́ ó pọ̀.
8: Ẹ ní sùúrù. Ìwé
0: okùnlẹ̀ ti bọ́ ná. O ti fẹ́ bọ́.
8: Okùnlẹ̀ ti bọ́ ṣùgbọ́n tó bá ṣe pé irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí sàkání mi. Ọlọ́run máa play along pa ni.
0: Bí ìgbà tẹ́ ẹ mọ kankan.
8: Má ṣe bí ìpè mi mọ ẹni tẹ̀yìn. Màá ṣe bó ti yẹ kí n ṣe sí obìnrin yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ mẹ́ta.
0: Tẹ̀yìn gbà ẹ tọ́jú ẹ̀.
8: Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbà ni o. Ṣé wọn pọ́nmi nìyẹn sọ pé kó bọ̀ manipulate bó ṣe máa jọ́kùn ọ̀rọ̀ yẹn ò pọ̀ sí. Yẹn ò pọ̀ tí bó ti máa fẹ́ ṣiṣẹ́ ni bó ṣe yẹ kí n ṣe. Bó ṣe yẹ kí n ṣe. Ìtọ́lọ́run bá fún un náà ni ó.
0: Ni ó wà lára ẹ̀ ni ó bí kalẹ̀.
8: Ẹ ṣeun. Tọ́lọ́mọ fi ṣe kàwọ́ mi màá ṣe.
0: Ẹ ṣeun mo láìkí yún.
8: Ṣé wàá rí ọkùnrin yẹn èmi ò ní pé mo rí nǹkan kan o. Kò sí wàhálà.
0: Ẹ sì jọ.
8: Ìbéèrè kan tí mo kàn fẹ́ béèrè ni pé ṣé obìnrin yẹn ṣé obìnrin kan ṣoṣo ló bí lóòótọ́.
0: Ẹyọkan ló bí ìyá wa.
8: Ẹyọkan ló bí. Ọlọ́run jẹ́ àbídèdè rin.
0: Àmì.
8: Àmọye obìnrin tí ń dà wọ́n ọkùnrin rí sa.
0: Kò tiẹ̀ tí ìdáwọ́ ọmọ bíbí dúró kò ìdàgbà má lábẹ̀ mọ́ o.
8: Ìṣẹ̀rú àwọn obìnrin. Wà ní ìwọ ò ní ṣerú àwọn
0: obìnrin. Àmì ìyá mi.
8: Olúwa ti ń bẹtẹ̀ mi rẹ̀ ń bẹ láàyè ó sì máa kájú òpó rẹ̀.
0: Àmì.
8: Orúkọ Jésù bẹ́ẹ̀ lórí.
0: Àmì.
8: Ṣé tọ ọkùnrin yẹn ń tọ́ dálẹ̀ ń.
0: Kò ní wo fíìmù yẹn tán.
8: Kò ní lè wò
0: tán. Tó bá fẹ́ tẹ́tù rìwá ẹ̀ ni ẹ̀ tún gbé mi sí fún Kai. yawa mo dupe da bo mo dupe ya ada gale wo nbo nkan se bayo kolobare o ile gan le ba fi sori di eto lale gan tele olori ti jani Fatima kabo mama ti gbori wole comment won la nreti awon eyan ori won ni comment section na no fi bere gbo lolori wa oda ibere fa wo okunrin lale yi aba gbadele ke tun pada se fe daun bere won ina abi kilode in fact emi se mi ni a fi soro lale hello
9: kawon odun yan ma binu yawa e ma binu ida
0: papa ilo yawa to soro tansan yi
9: eru kan ni mo ni bu gba eru bon baba so pe obirin ta ba fi jo fe ran ni wo lo
0: be ya gba se pa lowe nu
9: aru ti odo dada tada gbo be le lori obi o da
0: yo do
9: be
0: nu
9: e mo pe okunrin ole ni ba lo paro fun obirin ni
0: okunrin ole ni padi fi rogbe obirin joko
9: ha eh ngba ti iya kan jo ta mi laarin kan
0: Dara. Ara o.
9: Ọkùnrin ọ̀lẹ́ aláìní kan ṣe àtọ̀rọ̀ sòpòtò àti bàtàwọ̀.
0: Ní máa parọ́ fóbìnrin.
9: Ní parọ́ fóbìnrin. Oṣìṣẹ́ ni mo fẹ́ dàgbà ní lónìí.
0: Tí yóò rí bàjẹ́ sà. Ìkáàbọ̀ sórí afẹ́fẹ́ mo rò pé ìyá náà fẹ́ dá sí èyí tó ń bẹ nílẹ̀. Hello. Hello. Kase. Sara ise nkan mi lale iba isa. Ya ni ora dadu nbe kura. Kini e de bere si rice si sa. Kama daduro. Nse Olorun ala iwole Adeleke. Fẹ́ ọ̀dọ́ kan kọ́ dáhùn sí ọ̀rọ̀ yẹn pé tó irọ́ lobìnrin mọ̀ ṣe pa wọn bàbá mi ṣe pa wọn ti yẹn ṣe ráwọn ilé ìlénkè lénkè
2: tó
0: odo ọ̀dọ́ èwo ni odo
2: odo ni pẹ̀lú
0: àwọn dà
2: àwọn odo ràn ní
0: àwọn kọ́ ilé àwọn ti ilé mo ní kó pe àwọn ilé kọ́
2: ti ọjà rere ìmọ̀
0: kó má jẹ́ pa wọn lénkè lénkè lé bàtìlẹ̀ sọ bá ti wù ẹ́ látòkè délẹ̀ pé kò ní kẹ̀kẹ́ rárá tá n bàbá rẹ wọn ń dẹmu màmá ń kọ́ ìtọ̀ṣẹ́ dúdú ẹ̀mí bínú o ìwọ gan ti kálára ẹ. Tó bá sọ yẹn fẹ́ ni àkọ́kọ́ tó yíṣẹ̀ padà tí ò gbọ́ tiẹ̀ mọ́ ẹ̀yin sì sọ fún wa wípé tòṣe ọ̀ràn yẹn ni kó fẹ́ yàwó kó gbọ́ tiẹ̀ ni ó túbọ̀ obìnrin kejì sọ̀rọ̀

0: www.eniagueda.com. Àwọn ò bá ti àgbà mọ́lẹ̀, táà tẹ obìnrin mọ́lẹ̀, ó má tẹ ọkùnrin náà mọ́lẹ̀, ṣùgbọ́n ọkùnrin tí ò bá fẹ́ kí wọ́n tẹ̀ ọ́ mọ́lẹ̀ kó fòdodo gbìnrìn àjò ayé tiẹ̀. Ẹ wá wo ohun tá à ń sọ lálẹ́ yìí. Ó ti wà ní lìkì ló wà ní gbangba. A mọ̀ ọ́n mọ̀mú tàwa ọkùnrin wá níbẹ̀ lára obìnrin náà o. Obìnrin ẹlẹ́tàn náà ń bẹ ìké ń bẹ nú obìnrin náà, ẹ má bínú o. Oh my God. Bàbá wa àyè gbà mí ní.
1: Àpò.
0: Ẹ̀pọ̀.
1: Àbìrì tí ó jẹ́ aláàtò.
0: Ok, obìnrin tó jẹ́ ẹlẹ́tàn.
1: Tí wọ́n sì jẹ́ àpúrọ̀.
0: Ok, ẹlẹ́tàn ni aláàtò.
1: Tí wọ́n sì jẹ́ àpúrọ̀.
0: Tí wọ́n sì jẹ́ òpúrọ̀.
1: Àpò.
0: Ẹ̀pọ̀.
1: Àpò.
0: Ẹ̀pọ̀.
1: Àpò ṣíìtà.
0: Ẹ̀pọ̀ níta. Ẹ̀yin pọ̀. Ẹ gbọ́dọ̀ má pọ̀. Ẹ wo ọ̀rọ̀ yìí ṣe wá ní tẹ̀sí náà, ọ̀rọ̀ yìí tó báyìí, wọ́n tẹ̀ wá ní kíní tẹ̀ ń ráì sí ṣá. Má ń di èèyàn mi dáadáa. Enjoying your program, my Amir. Thank you, my leader.
1: Èkó lẹ̀ fún wọn lára yìí. Èkó ni.
0: Èkó lẹ̀ fún wọn.
1: Èkó lẹ̀ fún wọn lára yìí, gbogbo wọn ló fi ṣe omi agbómù. Èkó lẹ̀ fún wọn. Gbogbo ayé jẹ́, gbogbo ayé jòkó wọn kọ́ èkó lọ́wọ́ yín lára yìí.
0: Ok, wọ́n ń kọ́ ẹ̀kọ́. Gbogbo ayé jòkó ń kẹ́kọ̀ọ́ lálẹ́
1: yìí. Ọ̀rọ̀ èkó lẹ̀ fún wọn.
0: Èkó ẹ̀kọ́ là ń fún wọn.
1: Ọ̀rọ̀ ń.
0: Ok, ìyẹn bàbá bàbá àbíkí ni bàbá àbíkí ni bàbá àtàpà.
1: Èyí kò ṣe ara èèyàn tó wà ní mí.

0: ká tó fi ìkara ohun rẹ̀ họ ìkòkò.
1: Mo dẹ̀ ṣeré ní South East of London lọ́dọ̀ yeye ìyàbọ̀.
0: Àwọn àgbà ni wọ́n sì lo àkókò tó pọ̀.
1: Onígbà láta
0: ìgbà. Àwa kan láforíkò yìí tó kúnlẹ̀. Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ńgbà náà ẹ̀jẹ̀ ká ṣe báyìí torí ìjọba àkókò ẹ̀jẹ̀ kì í sún síwájú sí abala ẹlẹ́ẹ̀kejì. Lórí ètò yìí ẹ má bínú ó rí bẹ́ẹ̀ lálẹ́ yìí ni ọ̀rọ̀ ńlá ni torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nù gbẹ̀jì àwọn náà wà nínú payín kékeré náà wà nù wàhálà ọ̀rọ̀ tá à ń sọ lálẹ́ yìí àwọn kan dẹ̀ tún dáná tiwọn lọ́wọ́ tí wọn ò mọ̀ pé ọ̀ràn làwọn ń gan lẹ́sẹ̀ ìdí nìyẹn tó jẹ́ ká mọ̀ọ́mọ̀ mú wa sórí ètò mo dúpẹ́ o ẹ ṣe ohun tẹ wà ń bẹ̀ pẹ̀lú ẹ já lọ abala èyí tó yí kan. All right. Ẹ jẹ́ máa fà àkókò yìí kìyìn káàbọ̀. Abiola Akinwale Abosede. Sister mi Ayile welcome. Ẹ jẹ́ kí yín káàbọ̀ sí abala ẹlẹ́ẹ̀kejì èyí tá a pè ní abala àròjinlẹ̀. Lórí abala yìí la ti máa ń ṣe iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ eléyìí tó lágbára látara àwọn ẹ̀dá míì tọ́lọ́run dá sókè ìpẹ́ ṣùgbọ́n tí wọ́n ní ìwúlò olówó iyebíle fún ọmọ adáre orun ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ nípa wọn tàbí kó jẹ́ pé ìmọ̀ tí wọ́n mọ̀ nípa wọn tẹ́lẹ̀ kéré jọjọ láti wá ṣàfikún rẹ̀ tí ń bẹ̀ lárọ̀ọ́wọ́ tó wa láti wá ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà tàbí ìdààmú tọmọ ẹlòmíín là kọjá tó sì jẹ́ pé ohun tó nílò ń bẹ lápò ṣòkòtò rẹ̀ tó tún wá ń sáré káàkiri láti wá ọkọ̀ ṣòkòtò ìdí rèé o tó fi jẹ́ pé abala àròjinlẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ torí ìjọba àkókò ẹ jẹ́ ń fi àkókò yìí máa kí àwọn àgbà káàbọ̀ ohun tá a máa ṣàgbéyẹ̀wò lálẹ́ yìí òun náà ni ewé kan tí wọ́n ń pè ní ewé ìpín ewé kan tí wọ́n ń pè ní ewé ìpín mo tún sọ ọ́ lẹ́ẹ̀kan sí ewé kan tí wọ́n ń pè ní ewé ìpín eléyìí tí àwọn olóyìnbó ń pè ní sandpaper leaf ewé ìpín ewé kan tó lágbára pọ̀ ní ewé ìpín tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti ìwúlò fún ọmọ adáre orun ẹ̀yin àgbà gẹ́gẹ́ bí mo ti sọ lọ́sẹ̀ọ̀sẹ̀ èyí tó wù mí jùlọ nínú ẹ̀ òun náà ni ohun tá a bá lè lo ewé ìpín fún ìwòsàn àlàáfíà àti ìlọsíwájú ọmọ èdè èèyàn ohun tí mo nílò jùlọ rèé o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹnu lásìkò kan àbó míì ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ ìwádìí abẹ́nú èyí tá a wá ti lórí ewé yìí a rí pé ewé ìpín ó ní àǹfààní tó pọ̀ gan fún ìwúlò láti fi ṣe ìwòsàn fún àìsàn kan tàbí mẹ́rin lágọ̀ọ́ ara pàápàá jùlọ èyí tó bá ń da ọkùnrin tàbí obìnrin láàmú ìdí rèé tí wọ́n ṣe máa kí ẹ̀yin àgbà káàbọ̀ àwọn nọ́mbà tó wọlé sílé agbára 0706949 3000 bákan náà àwọn àgbà tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí pé ẹyin náà yín àgbàlagbà nọ́mbà tèmi wà ńlẹ̀ nọ́mbà ẹ̀yin àgbà náà wà ní títọ́ ọyá ẹ já lọ hello ẹ mà ṣeun bàmí. Adúpẹ́ o. Àmì àmì àti àmì.
2: Torí pé ẹ̀dá iṣẹ́ rẹ̀.
0: Àṣẹ o.
2: Àárẹ̀ fi mú lódùmarè àárẹ̀ mú jù ọ̀run àárẹ̀ mú lẹ̀lẹ̀.
0: Àṣẹ o.
2: Tó yé ewé bá wá bá ìnira jí. Tọrọ gbogbo. Bàbá bàtà gómìnà yóò gbára ní.
0: Ara òyà gágá.
2: Bẹ̀ni ọwọ́ ń bẹ láìrẹ̀. Orí fífọ́ ni yóò gbọ̀n dànù.
0: Àmì àmì.
2: Orí bí alágbẹ̀dẹ bá fi owó lórí pẹpẹ máa gbọ̀n dànù ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Lábẹ́ dúkìá lẹ́hùn kórí lágbára ìyá àti bàbá. Lágbára afẹ́fẹ́. Yóò gbọ̀n dànù.
0: Àṣẹ o.
2: A rògo wa lò.
0: Àmì ìlédùmarè okùn bà mi.
2: Ewé yẹn. Mo darapọ̀.
0: Ìwé ìpín.
2: Pàápàá fún àìsàn àyà ọ̀kẹ́.
0: Àìsàn ọkàn.
2: Ọ̀dà púpọ̀. Ọ̀dà púpọ̀.
0: Bí háàtì.
2: Ọdẹ mọ̀ pé háàtì náà ló gbé gbogbo ẹ̀dá.
0: Èyí tó pọ̀ nínú bẹ́ẹ̀ ni tó gbèrò lágbára gan.
2: Ọ̀yà mú báyìí.
0: Ọ̀yà.
2: Sẹ́rí tá a bá gun. Gbé sínú ilé fún bí ọjọ́ mẹ́fà táwa tó gun ṣe àmọ̀pọ̀ dàgún mọ́ nìyẹn.
0: Bẹ́ẹ̀ni.
2: Tó ń tagún bá tó agolo méjì.
0: A ti kọ́kọ́ gun. A wà sa sínú ilé fún bí ọjọ́ bíi mẹ́fà ọjọ́ méje.
2: Torí àsìkò mo fi bù ú kúrò bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun yóò da fún yín. A wà tún gún.
2: A wà gbé sí lẹ́yìn tí a fún ìjọ mẹ́fà yẹn yóò ti gbẹ lábẹ́lé.
0: Bẹ́ẹ̀ni.
2: A lè fo oorun sá ṣùgbọ́n ta tó lé yẹn máa ń lágbára ju ti oòrùn lọ.
0: Oòrùn lọ.
2: A wà tún gún. A wà jọ lágun mu. Tó bá jẹ́ pé nǹkan agún tó agolo mílíre kan ìyèrè sílé kan láálọ̀ mọ́.
0: Bí ìdajì.
2: A máa wá fi omi gbóná lò ó. Ẹmọ tíbi kan tí wọ́n máa ń fi ṣeré ike tí wọ́n máa ń fi rọ́bà já ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Tíbi yẹn ìlàjì ẹ̀ láàárọ̀ ìlàjì ẹ̀ lálẹ́ pẹ̀lú woro ene wa ti wa ni aise o kan to ti lagbara bi bi en wo wa wa kini kan to ti lagbara iwo yen ni ko gbo gbo to ba ti wa gbo ko se a wa da kini kini ka fa pele be to ko ma marun dere ke gi 5 liter yen ta no ko ma ju mo
0: ojo meta ni ko fi mu ko so do mi
2: to be be ni ko da ile mi le mu njo meje ko ni fe ki kankan to ba ki mo da yo to se ni yo ri pe to mba je mo le te ka ti mo ma lokun ra mo ma lokun
0: okay
2: pa pe to ti ni so ki to wa le ri joko gan ko ma lo dada
0: ara re o ma mu kun lese kese
2: be ni yo pa pe ka wa bi soro aje re we ni ga da ba ki ja da ba ki gun lo se sugbon oro oro ma lo la fi so mi o se yen ẹ̀rẹ̀gbọ́n ní pẹ̀lú ẹ̀kọ́ máa yọ tòrò
0: ó ti dọ̀rọ̀ yà.
2: Ìyẹn sọ àrùn yẹn kíbẹ̀lẹ̀ ká máa fún ẹ lárọ̀lẹ̀ náà ọ̀rọ̀ ajé wa kò sí bó ilé wọn tó ń lò ń jọ yẹn ìyẹn ọgbà tí ẹ wá
0: yìí. Yóò rí ti ẹ̀ mú wálé wá ẹ̀rìn ọ̀pẹ̀ kẹ́ ẹ̀.
2: Bẹ́ẹ̀ni
0: kàṣà tó gàga ara ti ń wọ 200.
2: Egbòdi pín náà là á lò. Egbòdi ẹ̀ là á lò. Tabati wa da omi ogi funfun si suga onu koro yen aleso bi meji si fe ti o ba ni to suga nto ba ni to suga ko ni di ko so suga ti ara
0: okun ba mi
2: tabati ni to suga ko so suga
0: ko so bi horo meji sinu e
2: suga nto ba ti ni ko file be tabati ti jo beta la di ja so la ro la di ja so la le
0: se
2: to fa la ko ti jo me do jo me do gun si jo me jo ah mi sha re o
0: ami ele okun ba mi ologun ara baba adeleke mo dupe o oku eto teni a tujo se mi lagbare ile dumare owo ìwé ìpín láìdé ìnàpẹnu bàbá yìí ti ṣàlàyé bí nǹkan bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sọ nípa ti art ọkàn wa lẹ́yìn ìgbà náà wọ́n sọ lórí ti ìfúnpá tó bá ga èyí tó ń wọ bíi 140-150 èyí sì nọ́mà èyí tó wà medium èyí tó bá wá gàga ara tó fẹ́ kọjá àyè tó ń gbẹ́nu lọ 200 bọ̀ pé à kíni burúkú ni kíni yóò dá wa lálẹ́ o tó wá mú káwọn náà sí ó máa forí gbárígbárágbárágbárá náà ń pe dókítà ètè bá bọ́ ọ́ èyí burúkú bẹ́ẹ̀ tó bá fẹ́ solúwa rẹ̀ dín nǹkan egbò ìpín ló tún kàn ìyẹn ti kú lọ́rọ̀ ìwé ìpinnu ó di egbò pín àdánìwá yóò sì gbàgbára lọ́wọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ pé ìpín ìkan náà fún ọrọ̀ ajé ọ̀dà púpọ̀ bá ti pò papọ̀ mọ́ṣọ́ tá a gun papọ̀ ká sì máa wẹ̀ lẹ́nu okòwò wa pẹ̀lú àdúrà pé tó ó tilẹ̀ ń kówó owó lé kó wọ́n tó nínú ìlú àfikárí tiwa ṣe o àfikárí owó tiwa ná àfikárí ọjà tiwa ta kò ní ṣòro ṣe fún wa ewé pín ẹ̀yìn àgbà tó kàn mo tún ti ṣe ojú òpó lẹ̀ lẹ́ẹ̀kejì láyé ẹ̀yìn àgbà wà lẹ̀ ní ṣíṣí tìlú pọ̀nà ọmọ tìjàrí wà ń ṣíṣí ẹ̀lò ta ló wà lójú òpó
3: Oni ma kó lùwọ́ jà.
0: Ọlá ma kó lùwọ́ jà.
3: Ẹnu ẹnu nìyà tí ṣe ń kó lùwọ́ jà. Ọdọ jẹ́ tí náà kì bá kó lùwọ́ jà.
0: Kábíyèsí.
3: Ilé pé àwọn ń bi wọn tó fa burú ọwọ́ wọn jà
0: wá. Aṣẹ́ ìdùmarè lẹ́ bàbá mi.
3: Bàbá.
0: Ní
3: àdúrà táwọn ẹgbẹ́ lórí wa.
0: Àmì elédùnmarè ẹ ti ẹ máa ń sọ ọlọ́pọ̀lọpọ̀ ńgbà tí yìí ṣe kó wọ́n ń ba yín ṣe ìnàkí.
3: Ó ń play ni. Ó ń play ara rẹ̀.
0: Ó ń play ara rẹ̀ ni.
3: Àwọn wa ń sọ fún pé

0: pin latodo yin be o
1: toju aisan gan aisan orisisi nkan to toju po
0: to nwo san
1: nta ba kan mo na la so npa
0: e kare
1: eko to nlo lori e a to nkeko kun eko lori e se
0: e seun e nwo class
1: bene ama akoko na fun ti wo san tara
0: Typhoid.
1: Bene
0: iba buruku yen
1: na je to je gbogbo e
0: Ewe oruwo.
1: Atewe
0: pin o di meji.
1: E wa san na. Gbogbo ran pe we den fe ti bo enu. Eyan fe lo. E san nu o.
0: Ko san nu daada.
1: A ni ti po lu mi o.
0: Ami.
1: E ba wa fe se. E wu sinu keke bomi si ara fi yo won ba si. Ke re san nu. Ya ba ti ko jade nbe yan. Eko sinu odo. E wa gun miji, wi miji di oruwo, ati mi pe o ke gun papo daada.
0: Ehe.
1: Se ba gun ko le rorun ni mo fi ni gungun o. Se ba ti wa gun daade ko nu keke wa da e gun emu didi. Se le lori. E wa ti gun. So yo ti rorun ba lati se gun. Era gun nu e. To ba ti wa lo wakati kan, eko jade ke se. E fun ewe o ke wa ronu keka eni ti e ba wa le lu emu
0: omi
1: ori ogi
0: omi ori ogi
1: on lu le ti gbo
0: ese
1: ni mo se so na ke danu ke
0: to
1: ilaji kopu laaro
0: e
1: na lale le lu laarin ojo meji koda ojo kan to ba tin lu ni won si mo ri changes
0: kabiyesi fun typhoid
1: olohun si albarika si pupo elekeji be
0: okunba mi
1: ewe pin egbu re
0: o di meji
1: egbu ewe pin eko nuki egbu re egbu na ma
0: to
1: eko nuki
0: eke kana
1: eyo ke wa mu alubasa ayu ma e garlic emu ma kanafuru clove emu ma anto mi kan ni kali tufa mo ti lo fa ba
0: yo lati ji
1: bo e pada wale e mo te ni le jina to ba wale wa to wale ri nkan e e le bu mi o e mo ti mo so na e bu le lori te ba wale e mu omi oki na
0: a le fi dipo re
1: ya pupo gan teyan ninu ile ki ma sa le fun alaafia
0: lagwara
1: ke ba mu eyin gun ri binu yin se mo gbo da ma gbo gbo buru bu ki o be ma da
0: le se pojo fe ro
1: salam ke ma ti je nkan ko ma di gbo gbo so ma le awon kinu eyin
0: tabi ke yan sa dede ko jin bombu lu le bayi ka won yan ma fo di mu ka kiri pe ki lo de
1: no wo pe e da fu won gbe nkan ko ja mi jo e je ki to wa si ewe pin le tawon e le di gun won ti fun ani testimony lori e e je ki o si le ewe pin mesan fokunrin
0: ewe pin mesan
1: ki won wa si e pa mesan fokunrin meje fobirin ki won fi le ki won gun papo won fo se ko
0: iyen e pa yere
1: apa e pa yere wo wa mu agbon kan ti won fo omi re ni ki won fi
0: kan fi po
1: e wa yo agbon ko nle ke po a se sinu pa ka agbon e bi e gbe wole bo ti do ogun ma lo anu ni iye we o ma ra anu gba
0: yo ka wo oluwa o
1: gbogbo en to ba ni e ma je lo
0: ko sa we arebi ojo ko sa we ka ma je nlo o se ba mi mo dupe o e ku ohun ko ni baje ko de ni tan be e ku ohun lataro pe kan ti wole lodo won olohun yen na oya mo ngba oya wo e lo ta lo wa loju opo yi
2: doctor
0: eh baba re
2: oluya yode la ti doko
0: ti yin o ni baje lati lu ede
2: lati de mo pa rogo
0: ira
2: ajo eda o ti bi lela a le wo
0: a se eledumare
2: doctor eniwo
0: ami
2: gbo eyin agbagba eniwo
0: ami o
2: àwọn àgbà wa tán ti lọ sí pàdé náà. Ìpàdé ọ̀dà o.
0: Ṣé o.
2: Ẹ tọ́jú Dr. Rukmon Ọmọtìdáyọ̀ àti àwọn àgbà yòókù. A kú àtúntò ọdún léyà o.
0: Ẹ ṣeun.
2: A ṣe ọ̀pọ̀ rẹ̀ láyọ̀.
0: Àṣẹ Ìlédùmarè.
2: Ìlú mẹ́ka ayé Saudi. O ti yá o.
0: Olúwa ó pè bẹ́ẹ̀. Ẹ ṣeun.
2: Àti ìlú Òyìnbó náà lókè òkun.
0: Yóò rí bẹ́ẹ̀.
2: Àwọn àgbà sọ bẹ́ẹ̀ ni o.
0: Ẹ ṣeun, mo dúpẹ́ o.
2: Ewé pẹ́. Àwọn àgbà sọ pé. Tí ò bá rú oorun sùn.
0: Tí ò rú oorun sùn.
2: Tí ò rú oorun sùn.
0: Mo
2: lọ wá ewé pẹ́.
0: Ewé
2: ugu.
0: Ewé ugu odi méjì.
2: Ọ̀pọ̀ ugu.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo lọ wá ewé òwú.
0: Ewé òwú odi mẹ́ta.
2: Àwọn àgbà sọ pé. Kí wọ́n gbo mẹ́ta ẹ̀ta o. Táwọn bá ti gbó. Táwọn mú mílíìkì kékeré. Ìbára fi pàdà. Ìbára fi pàdà fún ẹ̀fọn ẹ̀fọn ìṣẹ̀jú olómi.
0: Ìbára jẹ́ olómi. Ìbára sì jẹ́ oníyẹ̀fu.
2: Táwọn fi si.
0: Kọ́ da mílíìkì si.
2: Ìfọwọ́ba mu tánlẹ̀ kan ni wọ́n gbo. Mo gbó láàárọ̀.
0: Mo
2: gbó lọ́sàn-án. Mo
0: gbó lálẹ́.
2: Lọ́rọ́ tí mo sọ, ìyàwó àbúrò mi fẹ́ bílí. Ní ìsìlú lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n tó ń sọ pé oorun rẹ̀ pọ̀ ni.
0: Wọ́n ó jí láàárọ̀ la ni pé torí ilẹ̀ ti mọ́ ìyá.
2: Ìfẹ́ táwọn àgbà ń sílẹ̀.
0: Confirm ni.
2: Wáyé fẹ́ ẹ̀jẹ̀ lèèyàn wà ní.
0: Ẹ̀jẹ̀
2: ni wá fẹ́ sáláì tó. Ewé ọgbọ́n ni mo fi kọ́mọ.
0: Lẹ́yìn àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn.
2: Ewé ọgbọ́n.
0: Ìyẹn túmọ̀ sí pé ewé pín.
2: Ewé
0: òwú. Ẹ̀fọ́ ogú. Àti.
2: Àti ewé ọgbọ́n ni
0: wọ́n yẹ kí n bá. Àti ewé ọgbọ́n ó jẹ mẹ́rin. Fún ẹni tí ẹ̀jẹ̀ ò bá tó lára ti ẹ̀.
2: Táwọn bá ti yé ẹ̀jẹ̀ wò. Táwọn bá lò lọ́sẹ̀ kan, káwọn bá lọ sọ sí. Táwọn bá ní ìyàwó gbẹ̀jẹ̀, káwọn bá wọn ń bọ̀.
0: Kán lọ ṣe ní ilé. Tí yóò ní bàjẹ́. Mo dúpẹ́ bàbá mi. Ẹ ṣé o.
2: Dọ́tọ̀.
0: Bàbá mi.
2: Ẹ máa jẹ́ lọ jẹ́.
0: Kò tún sáwẹ̀. Mo dúpẹ́ sá ojú òní tìyín. Elédùá jẹ́ kẹ́ ẹ pẹ́ fún mi, á pẹ́ fúnra wa lágbára Elédùmarè. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹja màá bẹ́tò bọ̀ wẹ́rẹ́dìwẹ́rẹ́. Ó tẹ jẹ́ kí n gbà pé ká àbí méjì sí ká fi ṣàṣẹ ká wá sún síwájú níwọ̀n bá fẹ́rẹ́ jógí. Peter Àbàdé yìí. Ẹja màá palẹ̀ mọ́. Aago méjìlá ti fẹ́ lò. Àsìkò wa ti ń tó ta lọ wúre. Gẹ́gẹ́ bá a ti ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀. Bá a ti rìn fún tàárọ̀ yìí rèé. Kété tá aago méjìlá bá ti lò. A lọ gba ẹlẹ́dàá kálukú wa lọ bá a sọ̀rọ̀. Tura ti ń kọjá lọ sí ojúmọ́ kejì. A tún ti fẹ́ ṣílẹ̀kùn fún ọjọ́ míì. Ẹ jẹ́ kí tálukú tiwa náà ò tẹ́wọ́ wa síwájú àdániwáyé. Ó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn, àwọn gbà pé ilẹ̀ ti mọ́ báyìí. Ṣùgbọ́n lọ́dọ̀ ọdún olóyìnbó gẹ́gẹ́ bí òǹkà tiwọn, àwọn gbà pé aago méjìlá gérégé. Òun ilẹ̀ ọjọ́ kejì mọ́. Èyí ohun tó bá rí kó jẹ́ ńbẹ̀. Ohun tá a ṣámọ̀ ni pé ilẹ̀ jí máa ti mọ́. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ á tẹ́wọ́ kágbáre. Ohun tá a kọ́kọ́ ṣe ni pé á fún wa láàrin bí ìṣẹ́jú bíi méjì mẹ́ta. Tí kálukú fi bẹ́lẹ̀ dá ìsọ̀rọ̀ fúnra ara rẹ̀. Nítorí pé bẹ́ẹ̀ sọ́dọ̀ la ilé má kan ibi tó ń dun ọmọ ẹlòmíì. Èyí wù mí ò sì wú ẹ́ kì í jẹ́ ká pàwọ́pọ̀ ká fẹ́bìnrin gẹ́gẹ́ bí òwe ẹ̀yìn àgbà kúwèé ọmọ ajẹ́ ti yín o. Tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ohun tá a ṣe ni pé fún ìṣẹ́jú méjì àbí mẹ́ta àkọ́kọ́ orin ó kàn máa lọ lábẹ́lẹ̀ tó jórin àdúrà. Ohun tó kùn tẹ́yìn ó máa ṣe ni pé kí kálukú náà máa bẹ́lẹ̀ dá ìsọ̀rọ̀ tá a bá ti wá padà dé ká kàn wí gbólóhùn méjì mẹ́ta sí ká fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lábàtún sun síwájú. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀ ń tẹ̀lé wa o àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa pátá. Àkú ìpàdé tòní yóò máa dá sí o. Ìkànnì ọmọlúwàbí rèé o / náà ń pè bí 105.5 FM lórí ètò tẹ̀ nífẹ̀ẹ́ sí jùlọ ètò àgbáńlá ayé ètò àgbáyé tí wọ́n ń pè ní rin àjò ẹ̀dá. Àwítan international presenter Lukman Tijani Anis Kriu àti àwọn ọ̀gá mi tàjọ máa ń wá ìyẹn lọ́sẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀nu wọn èyí tí wọ́n máa pàṣẹ àti nítorí àkókò yìí tí wọ́n pàṣẹ tí ò ń de dúró yóò jókòó yóò kúrò ńbẹ lágbára Elédùà ajá rí ike no o ti da awon agbo da won si a fi nu bere o da to ba ri be ngba na e je ki n gbe body papapa ka ma koja lo si abala eleyi to kan yi won gba to se pe meji la ohun o ti kun die gere ko lu ba to ba si ti lu ege mo iso e ti ri pe won fi fere kan sori ah odo embe o ti do to be

0: Ami Ole Dumare. Ami Oluwa. Ǹjẹ́ ọba ti ń ka wákàtí? Wákàtí ọjọ́? Ọba ìgbà? Ọba àkókò? Ọba ìṣẹ́jú? Mẹ́tẹ́ni wáyé ti ka wákàtí? Dákun ka tèmi sire. Ọlá àkókò tá a wà yìí. Bẹ́ẹ̀ àánú ẹ ló mú wa di àsìkò yìí nú ayé. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fà á mu. A tún jẹ́wọ́ pé agbára kọ́. Ìmọ̀ kọ́. Àánú la rí gbà. Tí ń ka wákàtí ayé. Ka wákàtí tiwa síre lónìí. Ọjà tó bá dá fún kálukú tiwa dániwá yẹ̀yẹ́ ànàdà lẹ́gbẹ̀rẹ́.
1: Ẹ
0: bèrè. Ẹ̀mí tó gùn. Àwọn ẹ̀dá kan máa ń ṣe ìdájọ́ kí wọ́n nẹ́jà wàràwàrà nú ayé. Ìjẹ́ ohun burúkú dìgbò. Ìṣẹ̀dá ti wá kọ́. Àwọn ọmọ wá kọ́. Tàwọn aya wá kọ́. Tàwọn ọkọ wá kọ́. Tí gbogbo olólùfẹ́ lúpọ̀nà ọmọ tìjáni àtàwọn tá a jọ ń gbọ́ ètò yìí látòkèdélẹ̀ ti wá kọ́. Májẹ̀ a bá wọn nẹ́jà wàràwàrà lókè ibẹ̀. Gbogbo wa ni ká dàgbà ká dògbò. Àwọn àgbà wa ẹ̀jẹ̀ wọn ó dògbò gẹ̀rẹ́. Káwa ọ̀dọ́ náà ó dàgbà. Tá a bá tún dàgbà tán ká tún dògbò. Látòní lọ. Àwọn kan ń bẹ nínú ìpayín kèké Lédùmarè. Wọ́n ń bẹ nínú wàhálà làásìgbò ayé. Ilé ayé ti sún ọmọ ẹlòmíì. Tí wọn ò mọ̀ yìí tó yíkan tí wọ́n fẹ́ ṣe. Kò sí ohun tí wọ́n dá wọlé tí wọ́n ṣàṣeyẹ geri. Àwọn kan lògbà lánà ìgbádàrú lónìí. Bí kí wọn ó tẹ̀síwájú àbí kí wọn ó padà sẹ́yìn inú ayé wọn ò tiẹ̀ lé sọ. Ọmọ ẹlòmíì ò mọbi tí ọkọ̀ ayé ń gbé àwọn lọ. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹnu odò ayé tí wọn ò mọbi tágbami ayé ń ru àwọn lọ lókè èèpẹ̀. Ǹjẹ́ Elédùmarè? Ọba tó mọ kọ̀kọ̀ àti gbangba. A lè wílé ṣe alágbára ọba tó ní gbogbo àṣẹ lọ́dọ̀ pátá. A ní ẹ pàṣẹ ìrọ̀rùn sínú ayé kálukú wa. Gbogbo ohun tó dàbí èbú ṣùgbọ́n tó ń bẹ láyé wa látàárọ̀ yìí lọ. Àní kópin ó sì débà. Gbogbo ṣùgbọ́n tó ń bẹ nínú ayé wa. Gbogbo àwọn ìtàkùn tí ò jẹ́ kọ́mọ nìyẹn ó láǹfààní ò ti tẹ̀síwájú. Eníyẹn tí ò jẹ́ kọ́mọ èèyàn ó róorun sùn. Báwa fòpin sí Elédùmarè. Káwa náà ò rí bá ti ṣe nú ayé. Ká sì rọ́nà gbégbà. Kálukú ti jẹnu wúyẹ́wúyẹ́. Ẹlòmíì ti gba ẹlẹ́dàá rẹ̀ mú. Àwọn kan bọ́ sí kọ̀rọ̀ yàrá. Àwọn kan ń bẹ lórí èkété àìsàn. Kálukú bẹ̀rẹ̀ sí pariwo Elédùmarè.

0: ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún May 29, 2026 tí wọn náà bá nígbàgbọ́ wájú adá níwáyé tó sílẹ̀ kó ojú máa yọ̀ fọ́jọ́ ti tò ní gbà pé ìṣòro rẹ ti lọ gbogbo àwọn tọmọ ń pa lẹ́kún pátá kò pín sí fún wọn o gbà pé ìṣòro rẹ ti dópin lónìí àpópin ti dé sí ìṣòro ayé ti àti tèmi náà ayọ̀dẹ̀ ti tẹ kálukú wa lọ́wọ́ látòní ìlọ tí ó gbádùn di 29th of May 2027 by his grace 29th May 2027 wọ́n tà àjọ tọ̀rọ̀ láàárọ̀ yìí tẹ̀ wá lọ́wọ́ tẹ́tọ̀ sí wa ti máa change gan kódà ayé gan ó ti rí pàdúrà wa ti wà ó dẹ̀ ṣe máa rí
1: mi.
0: Fẹ̀mí Fọ́lì láti Amẹ́ríkà. Jẹ̀mílà Tẹ̀niọlá. Yàmí Lúpọ̀n láti France. Ọmọọba Adétúnjì láti orílẹ̀-èdè United Kingdom. Chief Mrs. láti UK bákan náà. Lọ́dà mi aṣíwájú mi. Adébísí Akínwọlé. Láti United States of America. Àtùrà Becca. Àtùrà Worldwide. Alex Mensah láti orílẹ̀-èdè America bákan náà. Alẹ́ àmì lálẹ́ ètò ní ọkọ̀ sílẹ̀ tí gbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ wàhálà ẹ̀rẹ́ òpin débà látàlẹ́
1: yìí
0: ti bá alẹ́ àná lọ ayọ̀ ti bẹ̀rẹ̀ sí wa láti wákàtí tí mo wáyé jẹ́ kí lẹ mọ́ kó rí ara ayọ̀ tọ́lọ́run adánú ayé adániwá yóò fàmì ayọ̀ hàn kálukú wa tílẹ̀ yìí bá ti mọ̀ ó ṣe mọ́ yìí ojúmọ́ bá mọ́ tán kílẹ̀ òní Friday yóò tó ṣú wàá rí pé wàá rí àmì ayọ̀ nu ayé ẹ̀ àtẹnì kọ̀ọ̀kan ti wá
1: dáadáa
0: ṣe ìránṣẹ́ ọlọ́run alayè wòlíì ọ̀gẹ́ni ìṣẹ̀kọ́ àdúró ti ẹ̀jẹ̀ á sún síwájú dẹ̀.

ẹ̀dẹ̀ tó bá rí bí ẹ̀ngbà náà ìkànnì tọmọlúàbí la wà yìí lórí ètò ilé ìtàpẹ̀ nírìn àjò ẹ̀dẹ̀ já ọ̀rọ̀ asún síwájú wọn gbà tí aago méjìlá ti kọjá ìṣẹ́jú mọ́kànlá lọ́dọ̀ ti wà ní àyín ẹ̀jẹ̀ ká bọ́ sí abala tó kan abala tó kan náà òun la pè ní abala ìta tí máa ń bá àwọn yẹn dúpẹ́ ọ̀yá ó ti já sọ pé a ṣe pápápá torí mo ti sọ fún wa pé àwọn àgbà ni mo fẹ́ kó gba àkókò tó pọ̀ jùlọ lórí ètò ìkànnì láǹfààní àti bá wa dá sí ohun tó pálẹ̀.

0: Oluwaise. Ta lo to pe yin nija? Ta lo to be to le pe Eledumare nija? Ta lo to be to le pe Ere Olorun nija? Oluwaise. A se kan makun e se. Eleri bi e se. Adani wa ye se o. Ara ten dala tara irin ajo eda o koja oye o ma dare wona. E ko fun re to je jade wa lati nu ikoko to dudu. Se gbe olakata ni o bi. E wa ntara awon agba ti wa wa bere si tu opolopo awon eyan kuro ninu ide. Latara ewe ategbo topolopo eyan ti foju commonize. Ola dade wa wa bere si lo lasiko yi to fi yanju opolopo ipenija ta awon eyan de ojuko. Abi on ti mo so ye. Baba agba ope loye ru kabo. Je ma gba yin lalejo e kaabo imashaye lati ilu imashaye e ka le o. Ti yin o ni baje ba mi.
1: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
1: Omo ba ti jani.
0: Mo ki baba mi dada. Ope loye ru lati imashaye baba wa.
1: Ati jo ki ni 2026.
0: Amadupe lowo Eledumare.
1: Ati ino ati gbogbo wa ta samin lakan lajo ti kiti 2027 2028
0: ami o ami ami ati ami ami
1: awola wala pota
0: ilabilali la si be seun
1: gbogbo nbo loke o nbo leyin lagbara olorun pa buru be oni kan wa
0: ami ami ami ami Eledumare e ku la kai ami o
1: la hawla wala pota
0: ilabilali la si
1: la bala pe la wa yi
0: be ni
1: nipa ewe ni te mu wa ni mo se fe soro le lori
0: e je agba wole ara e omi eko eko na ni se e je agba wole ka won to fe du pe o ma pale mo
1: ewe pin yi wo gbogbo o se da to ba ni ikoko ti won pe ni asthma
0: iko asthma iko ugbo fun iko buruku ma ni ko te nso npa re yi
1: wallahi we yi gbo ni mo na wa pelu ku olohun
0: iko asthma
1: bẹ́ẹ̀ni
0: iṣẹ́
1: tí ewé yìí ṣe pọ̀
0: ah
1: ṣùgbọ́n nípa tíṣẹ́ asthma tí èèyàn bá fẹ́ lò ó fún iṣẹ́ ikọ̀ asthma á lọ bá mi já ewé yìí yóò jẹ́ tútù tó jọ́
0: ewé ìpín tútù tó jẹ́ tó jọ́
1: yóò pọ̀ dáadáa
0: ẹ ṣeun
1: wọ́n pe egbò kan ní egbò wúwo
0: egbò
1: wúwo
0: egbò wúwo
1: egbò wúwo
0: wúwo
1: bẹẹni
0: ẹ má bínú a ṣe ń kọ́ṣẹ́ ni
1: egbò wúwo
0: egbò wúwo
1: fùfú olókun
0: fùfú olókun ó di mẹ́ta
1: bẹẹni àti egbò kí ló rúkọ ẹ̀ mú ń bọ̀ wá
0: egbò wúwo
1: fùfú
0: olókun
1: fùfú olókun àti egbò isin.
0: Egbò isin.
1: Egbò isin.
0: Epo igi isin.
1: Bẹ́ẹ̀ni. A wá gún àwọn nǹkan yìí papọ̀ dáadáa. Tí ó kúná. A wá sá sínú ilé.
0: Tí ó fi gbẹ.
1: Tí ó fi gbẹ. Tó bá ta bá ti sá tó bá ti gbẹ. Wọ́n á lọ jalè rọ̀ tàbí kan gùn.
0: Kókun náà.
1: Powder. Tó bá ti kúná sí powder ó ti dàgún mu. Wá wá máa lọ pẹ̀lú half spoon pẹ̀lú omi tó gbóná. Tàbí ẹ̀kọ́ gbóná.
0: Àbógi gbóná.
1: Bẹ́ẹ̀ni. Wàláì pẹ̀lú ògùn ọlọ́run ẹni tí ikọ́ yìí ń ṣe.
0: Ikọ́ asthma.
1: Bẹ́ẹ̀ni pẹ̀lú ògùn ọlọ́run kò ní ìlú fọ̀sẹ̀ mẹ́ta kó tó dúpẹ́ lọ́wọ́ náà.
0: Tí ikọ́ asthma ò fi di nǹkan àgbàgbé nú ayé ẹ̀. Kábíyèsí Eledumare.
1: Tí ó fi dúpẹ́ lọ́wọ́.
0: Nǹkan láre lálẹ́ yìí.
1: Iṣẹ́ yìí gbọ́. Wàláì tá a sì fi tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀ṣẹ̀dá lẹ̀ nínú ọ̀ràn ikọ́ asthma yìí.
0: Olúwa máa ṣeun o.
1: Ọ̀ṣẹ̀dá tó bá lò yóò jẹ́ fáwọn.
0: Àmì Eledumare, mo dúpẹ́.
1: Ọmọ bàtìjá ní
0: àmàmí
1: tó pọ̀.
0: ẹ ṣe mo dúpẹ mo dúpẹ o ti n kẹrù o ti ní ẹwà mú ẹ ti ẹ wọ ìyẹn ó dùn lẹnu rẹ o ká sọ bẹẹ fún ìyẹn ó dùn lẹnu rẹ o ẹyin lọrọ ara yín jọ yẹra ẹ wá mú nǹkan yín kúrò mí ìyẹn ó dùn lẹnu rẹ o well done ok ọkàn tó rèé. Ṣé bá mọ iye gbajúmọ̀ ẹ̀dá tí kọ asthma ń yọ lẹ́nu? Ikọ́ àwúgbọ̀ fún. Ikọ́ àfiniṣẹ̀ sí. Ikọ́ àbalójújẹ́. Máfà ìsàn burúkú ṣe wá Elédùmarè. Gbogbo àwọn tó ń ṣe pátá ẹ̀dákun ẹ bá wa ṣíjú àánú wò wọ́n. Wọ́n bá ti lo àwọn nǹkan wọn kó sì máa jẹ́ lára kálukú wọn. 09070694930 0709493000 tàbí 0701 444 75 770 0701 444 75 770 fún àwọn tó fẹ́ dúpẹ́ nọ́mbà lúpọ̀nà ọmọtìjà náà ń bẹ ńlẹ̀ fún àwọn tó bá fẹ́ pè wọlé ẹ̀ló ẹ̀ka àárọ̀.
2: Ẹ̀ló ẹ̀ka àárọ̀ sà.
0: Ẹ̀ka àárọ̀ bà mí.
2: Kọ́ asúmọ̀ àtẹ́sọ̀. Fojú mi rí nǹkan.
0: Ó fojú yín rí nǹkan.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣó ti lo àbóṣe ń bẹ ńbẹ̀?
2: Ti lọ orí ọlọ́run. Mo jẹ́ mùsùlùmí.
0: Yes sir.
2: Torí inú mọ́ṣáláṣí náà ló máa lò. Àti kéèkì tí mo ti mọ́ ń ta ṣe. Abẹ́rẹ́ yẹn sì wá ṣe. Wọ́n sì mi lẹ́sẹ̀.
0: Lórí ikọ́ yìí náà ni.
2: Ìyá tó máa ń bí i. Èmi nìkan ló bí. Lórí ikọ́ yìí ni mo rọ.
0: Orí ikọ́ yìí ni kí ni?
2: Ìyá mi rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀.
0: Lórí wàhálà akọ yìí, màmá yín padà rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀. Ábí àmọ̀tò ń tọ́
2: bẹ̀ ṣá. Bẹ́ẹ̀ ọ̀nà máa mi ẹ kí wọn. Ti rédíò ni. Ẹ sọ̀rọ̀.
0: Pẹ̀lú ìyá wa.
3: Ẹ kalẹ́
0: Abiamọ. Bó o lara ṣe.
2: Ẹ wo wọn ni orí ìgbà tí wọ́n ya títí tàn sí orí nígbà yẹn. Àtìgbà náà dúpẹ́ pé ikọ́ yẹn lọ ìlàkọjá mi ó lá. Àbíṣe rédíò náà kọ́ mi.
0: Orí rédíò lẹwà ń gbọ́ yìí.
2: Mo fẹ́ tẹ bá mi sọ̀rọ̀ ni.
0: Kí lẹ fẹ́ pàtó?
2: Mo fẹ́ kí ọ̀hún fún mi láti gbọ́ yẹn ti lọ.
0: Ṣé
2: agbára àti ṣe kan wà láàbù?
0: Family
2: àti ìrájọ.
0: Ní agbára àti ṣe kíni?
2: Àti ṣe wàhálà.
0: Kí lè wá fẹ́?
2: Mo fẹ́ ìrànlọ́wọ́ látọ̀.
0: Ok, látọ̀dọ̀ àwọn àgbàlagbà.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀jẹ̀ àwọn abẹ́ tó bọ̀, wọ́n ti gbọ́. Ẹ má ṣe yọnu.
2: Olùwà
0: wà pẹ̀lú yín.

0: 0010 6949 3000. Bẹ́ẹ̀ bí méjì bí mẹ́ta. Láti Fẹ̀mí Ìmoore hàn sẹ́lẹ̀dùmarè. Ká sì fi dúpẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà. Ẹ̀lò ta ló wà lójú òpó yìí? Ẹ káàárọ̀ sa ilẹ̀ ti mọ́.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ sà.
1: Ẹ látọ̀yọ́ ni.
0: Látọ̀yọ́ aláàfin, mò ń gbàdùn yín sà.
1: Ẹ mo kí àwọn àgbààgbà ọmọdé wọn ṣe.
0: Àmì Ẹlẹ́dùmarè.
1: Mo fẹ́ dúpẹ́ lórí ìwé ìbẹ̀pẹ̀.
0: Lórí ìwé ìbẹ̀pẹ̀. Ẹ tẹ̀síwájú.
1: Ọba Musa ní àtisẹ́ yẹn lẹ̀. Alẹ́ni tó bá ní ìgbàdá àjẹná. Ìpè ewé ìbẹ̀pẹ̀ káka. Egbò ara rẹ̀ náà ká pa. Egbò rẹ̀ náà ká wà.
0: Ká wà.
1: Káwá kú mẹ́tẹ̀ẹ̀ta sínú pọ́ọ̀tù inú bí ìpè sá. Ká fi álọ́ọ̀mù sí. Wọ́n á ní ká rẹ lómi tó bá dijọ́ kẹta. Ẹni tó bá dé gbàdá àjẹná kó máa fi fọ́. Wá gbọ́ wá lọ sí ọ̀dọ̀yà kan tá a lè wà ní community.
0: Ìyẹn
1: lọ́yọ̀ọ́. Àwọn máa tọ́jú èèyàn tí ọba nípèníjà bá yẹn. Mo wá débẹ̀ mo wá bá ẹni tí nǹkan yẹn lọ́dọ̀ wọn. Mo wá mo máa dèmí dẹ̀ máa rí kọ́ọ̀dù àwọn gbogbo ṣẹ́ àwọn prógámù yẹn lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí fóònù mi. Mo wá lọ gbọ́. Wọ́n á lọ sọ́dọ̀ ìyá yẹn pé kí ìyá yẹn náà gbọ́. Ìyá yẹn náà wá gbọ́ gbogbo ẹ̀. Wọ́n ṣàmúlò. Nígbà wo wá tóbi ijọ́ kẹ́ẹ̀dógún, mo wá lọ kí ìyá yẹn gẹ́. Mo wá bèrè pé ẹni yìí bò ní
0: ẹni ọjọ́ kí ni.
1: Pé bò ní ara ẹni yẹn ṣe tí sọ yàtọ̀. Ìyá ní kéde pé ọ yàtọ̀. Ó ti yàtọ̀ ni.
0: Olúwa ọmọ àṣehun o.
1: Ipe nígbà tẹ́mi náà wọlé ipe tí mo gbóòórùn kóńké òórùn. Ipe tó bá jẹ́ pé rẹ̀ tẹ́lẹ̀ dání èmi ni gbèmí gbóòórùn tí máa gbóòórùn.
0: Bẹ́ẹ̀ni o túmọ̀ sí pé egbò yẹn ti ń rùn tẹ́lẹ̀.
1: Egbò yẹn ti ń rùn tẹ́lẹ̀. Àlàáfíà ti dé bẹ́ẹ̀ nìyẹn.
0: Àlàáfíà ti dé. Ẹ máa kú oríire o.
1: Ẹ̀ka
0: ń dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà. Àwọn àgbààgbà ń dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè. Àmì Ẹlẹ́dùmarè.
1: Pẹ̀lú ògùn Ọlọ́run, mo tàn bí oòrùn.
0: Àmì.
1: Mo ní wọ̀ bí oòrùn.
0: Àṣẹ o.
1: Mo kùn bí ọjọ́.
0: Àṣẹ o.
1: Mo ní wọ̀ bí ọjọ́.
0: Àṣẹ o.
1: Agbára
0: Ẹlẹ́dùmarè. Wọ́n kùn bí ọjà, wọn ò ní tú bí ọjà. Ẹ kò làákàyè. Mo dúpẹ́. Ẹ ṣeun. Inú mi yóò dùn tí ó bá ilẹ̀ bá mọ. Mo bá ti fi nọ́mbà mi síta. Ẹ jẹ́ kí mi àtìyàn ó sọ̀rọ̀ tó ti yẹ. Bó ti jẹ́nu. Ṣùgbọ́n inú mi dùn pẹ̀lú ìtẹ̀ṣe. Ẹ ṣe yóò máa jùṣe fún wa. Ẹ ṣe àdúpẹ́ o. Thank you. All right. Tea canteen. Ẹ lo ta ló wà lójú òpó yẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà.
2: Ẹnìkan sọ̀rọ̀ nípa asthma ni.
0: Nípa?
2: Nǹkan asthma. Ọmọdé ń kọ́ lẹ́bọ̀ wọn sọ ní láti mú mi dáadáa.
0: Ṣé ẹ ti sùn gbà yẹn ni?
2: Mo wọ ẹsẹ̀.
0: Ẹ máa bí tòbọ̀ kò sí wàhálà.
3: Bàbá mo ké pé
0: ọ̀rọ̀ dá mi lọ. Bọ́lá tí àwa ilá ti ń ba òyìn dúpẹ́. Àmọ́ mọ̀ọ́mọ́ fi abala yìí sílẹ̀ láti rí àwọn àṣeyọrí tá a dáni wáyé ti ṣe ọwọ́ ìrìn àjò ẹ̀dá ṣe fúnidì ọ̀sán kan gbàkú. O sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá fi ń rọ́nà wọlé bí wọ́n ti tó àti bí wọ́n ṣe fẹ́. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ káàárọ̀?
2: Káàdì mi kan ni wọ́n
0: ẹ̀ fẹ́
2: Àní nípa ikọ̀ asthma yẹn ni tó dáró.
0: Kílẹ̀ ẹ fẹ́ kọ́ bá yín tún ká àbí kílẹ̀ sọ?
2: Bẹ́ẹ̀ ni kọ́ bá mi tún.
0: Ọ̀dà àtìgbọ́ ẹ ní sùúrù. se o ki mo so yi pe o da ti fi layin kan sile fun awon ti o ba lanfani ati pe wole tori boju ojo se ma ri ngba mi awon eyan ma taraporo labe ode pe mi na fe so temi pe lo mo fe ka omo ti jani ile ba mo ti kaluku ba bere si pe nsan yi ta bo ba nse first note ranse lori whatsapp eri pe oluwa ndara kuda laarin ose ta lo tan yi
3: baba mo ke pe ara mi lo
0: se sana kon ile ya ti di geta bayi ah oluwa da awon ara la kan lojo ijeta to lagbara po e lo ta lo wa loju opo e kaaro
4: e kaaro
0: e kaaro
4: sa ara sa
0: e seun
4: ti ala ju to ko ara ti ala pe ba so
0: e ma e ti wa lori afefe ori afefe le wa yi
4: eh wonu fa ni pe a je fun ba mi je je le ba mi je on gbagba endo
0: mi gbo tori pe ko ti ta siko ta gbere nkan e ja tele la na ta la kale ka gbele gbadun ara wa akoko yen opo rara je ba tin fi ti yin sin sin awon to fe du kere gan won ni lanfani mo elo ta lo wa nbe asiko ta ndupe re elo Hello, talo wa nbe
5: karo.
0: Yes sir. Oluwa loye o.
5: Ah, emi na fe dupe lori eh ise onijanka won ti won fi sile.
0: Ise onijanka won. Okay.
5: Onijanka o ba npo yan.
0: Mm. Okun Elena.
5: Ben.
0: Mm.
5: Eh ti won ni ka mu eh ka pa yan.
0: Mm.
5: Ati ipo obo die ka gun loju olo ka lo.
0: Lepele to we o. Yes sir.
5: Tade iwe ni tagbangba ti si iliwe ti se abe panu ni njo merin.
0: Mm.
5: Ajo ti.
0: Hello?
5: Hello sir.
0: A n gbọ ye hen lati jo ti kini?
5: Lati jo ti mo ti wa we le merin yen.
0: Eh.
5: Daka wo ko mi mo o de ti ko mi nisin. Me ti bi first born me 32 years ni first born me bayi.
0: Ah. Eh de ti bi omo 32 years si yan ka won ti ma nko yin. Oluwa ma seun o.
5: Bo le ti mo wa fe lodo awon agba ni isin ni ki.
0: Eh duro na ke ti e to fe nkan. E ti we nsin o to ose melo.
5: Ah, yo ti to su meji bayi.
0: Eh de gburu e mo.
5: Eh
0: ni gburu e mo nu aye. Koda ko je pe egberun odun le lo loke ipeja kariwo to ko yin mo. Oni ko awa na tomotomo e wa je nte si waju bere bere kan lowo yin ilu wo le tin pe yi ibadan ni ayin mo ba yin yo e ma fun yin laye tu pe pada wole e pe number te pe to ba so te fe bere nkan e ma binu o fe ka to bo ti e ka to to le awon to nka sile oluwa o se e je abu kere ya gba pe baba yi ti bere si ni ipenija fun 33 years ago ipenija 33 years ago o dopin opin de latara irin ajo eda elu e ka ro
5: irin ajo eda
0: oluwa loye ba mi
5: e se won ojo latede ni mo tin pe
0: yes sir
5: ni te send iwe ran se si lati ede
0: yes sir
5: ah mo ti try number olo nko se wole
0: ni iya
5: e se won ojo
0: Oluwa se o.
5: Kini soup yen o mu baba mi kan. Wa try re. Mo wa wo ise ti oni eyin ati oni ito.
0: Okay.
5: Mo wa se yen fun baba yen.
0: Mhm.
5: Gba ti mo wa se yen fun baba yen. Baba yen wa lu. Gba ti wa lu ngba to wa di aro ojo peji. Won ta da won yawe kan ni oru.
0: Mhm. Won se ga.
5: Ah, won se ga.
0: Mhm.
5: Ma de ru pa won gan.
0: Mhm.
5: Para won wa fuye.
0: Hmm.
5: Pe para won wa fuye ngba to daro ojo keji. Apa ti o ti se gbe lati bi odun 5.
0: Ah.
5: Apa yen ti se gbe die. Apa yen ti se gbe die.
0: O ti se gbe die.
5: Se gbe die.
0: E je kin bere kini kan. E ma binu sa. Iwe yen sin o te yin lowo o to su melo.
5: Ah. O ti boya lo ti to se kan.
0: Boya lo ti to se kan. E se yele ni.
5: To se. Eti to se kan
0: ninu iwe yen na le ti ri o ise te lo fun baba yi
5: inu
0: inu we yen na ni o tun mo si ke baba na bere si lo se si ke ijo se kan lo
5: ko ti to se kan
0: ti won gan o ti to se kan
5: ko ti ju bi ijo marun ko ti ju bi ijo merin ati ijo marun lo
0: stroke yen tin se won to se melo seyin
5: o ti le lodun merin abi odun marun
0: ti won ti wa lori stroke Oluwa wa se yanu apa ti won o ti ri gbe lati bi odun marun seyin lerin pe lo seye lakoko won ti ri apa yen gbe die
5: apa yen tin gbe atese ti o control yen ese yan tin
0: control ese na tin control ah
5: won tun se to ni gbere yen fun
0: ah
5: to ni gbere ise meji ni mo sa se to ni etu ati ori ati kafora pelu gbere meta meta yen mo sa se fun mo ni ko ma se rara mo tun ti debe lune won ni kini yen ti ya to dada mi o ti ya to pe gbori ru ti o ru awon tele pe ko awon be mo o ti niyan san ti n control dada o ti n control ti e ti e ti ma so pa ke e ti jo pa lo de
0: be e ma so e ma mi o ti to

0: olú ẹ ṣe ọba tí ń ṣe gbogbo nǹkan láṣe pé ẹ ṣe ẹni tó ní ṣòkì fọdún márùn sẹ́yìn látara ìwé ìrìn àjò ẹ̀dá kódà tí ọ̀rọ̀ wọn ti fẹ́ sún ọmọ ará ayé àtàwọn ẹbí wọn ìwé ìrìn àjò ẹ̀dá tí ò lé 20,000 naira oh my god mickey ọmọ ìbílẹ̀ ẹ̀bọ̀ra tí gbọ́ gbogbo prógàmù lóru ẹ rí pé tí ń tọ́pẹ́ wájú elédùmarè gbámú gbámù adádiwáyé ẹ ṣe ẹsẹ̀ tí ò kọ̀ǹtró apá tí ò ṣe é gbé fódìdí ọdún márùn-ún ti di ohun táwọn náà ń gbé ẹsẹ̀ tí ń kọ̀ǹtró.
1: ṣèbí lù lọ́nà láwà o sí dán bí tàgbé ń bọ́.
0: ìkànnì ọmọlúàbí la wà yìí.
1: bí ọ̀rọ̀ màmá mi ni
0: ọlá tó mọ màmá mi. oh my god olúwa thank you olúwa mo dúpẹ́. oh my god okay ló ń bọ̀ ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀. ohun tí máa jẹ́ apẹ̀rẹ̀ o ẹ káàárọ̀ sà.
2: àwa náà dúpẹ́ o.
0: ẹ̀yin náà dúpẹ́ èmi náà bá yín dúpẹ́ mo bá yín yọ̀.
2: orúkọ tèmi ni sàràfà ọmọ fàlànà.
0: àkẹ́.
2: mo kọ́ dúpẹ́ lórí dìde níná ní ti wọnú ìpàdé.
0: ìtì
2: lọ́jọ́ ọdún kan ní.
0: yes sir.
2: tẹ́wá lè rántí mo pè nígbà kan mo ní mo máa ń gun ẹ̀sìn lójú àlà.
0: ah ẹ̀yin rèé.
2: ọjọ́ ti pẹ́ mo ti ń pè pèpèpè mo nígbà yẹn. mo dúpẹ́ abọ́dé fún wa níṣẹ́ kan. wọ́n ti sọ ní kaná owó ara ewé ìyálóde ìgbà àti ẹyọ kan ká gbó. omi ta bá rí ń bẹ̀ ká dà sínú omi ta fẹ́ fi wẹ̀
0: ká fi sanra bẹ́ẹ̀ ni.
2: bàbá wa ìmọ̀ṣà yìí náà fún mi ní aṣọ iṣẹ́ kan gbà yẹn náà ṣùgbọ́n mo ti gbàgbé yẹ. mo ṣáà lù ú àti gbà yẹn mi ò lálàá mọ́ ìdálà báyẹn mọ́. tó fi jẹ́ pé tó ọdọọdún bẹ̀rẹ̀ tá a ti gbé ọdọọdún pé ọdún ti súnmọ́ bẹ̀rẹ̀ àfẹ́sọ ọdún mú báyìí mo máa ń ní àjẹ́ tàbí kíyàn kó ṣe ní. pé mo ń lè ṣiṣẹ́ nǹkan máa bá yàtọ̀ iṣẹ́ oko mo ṣáà bèèrè lé lórí nǹkan kan bí kí nǹkan mú mi lọ́wọ́ kọ́wọ́ owó àní lè ṣiṣẹ́ mọ́. nígbà tí wàá fi yára yìí gbogbo nǹkan ọgbọ oko yóò tó ti di gbó.
0: nígbà tẹ́ bá yí gbádùn.
2: láti gbádùn gbogbo kó ti bàjẹ́ ọdún ìṣùgbọ́n inú mi wàá dùn. àṣírí kù
0: òṣì
2: wàhálà kankan mọ́ lọ́dún ìlà àjẹ́ǹtì ìdẹ́kọ̀ ṣe mí.
0: olúwo mà ṣe wọn ẹ̀sì gẹ̀ẹ́sì lójú àlá.
2: ẹ̀sì gẹ̀ẹ́sì lójú àlá mọ́.
0: ìwọ ohun tó bá yẹru yín o yẹ sà.
2: mo wá tún báwọn èèyàn náà dúpẹ́ àwọn ẹnikẹ́ báwọn dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn àgbààgbà. mo lọ sọ́jà ọ̀dọ́ wa ní sáìdì ayégún ayégún báyìí mo wà ayégún ayégún kìnnìún bíbá yìí.
0: sọ lẹ yọ.
2: ayégún ayégún lẹ yọ. mo sá àdọ́jà ìyá yẹn bá ń sáà ń dáṣọ onídàṣọ ni ọlọ́mọdé kẹ́nyà ló jẹ iṣẹ́ òun o n bá ṣe ẹ̀dẹ́ yìí mo ní à ewu ni iṣẹ́ wo ló ṣe lẹ́yìn àká ń jẹ wọ́n bá ní à ìfúnpá mà ní ìfúnpá ní àjẹ́ òpó ní ìdá. mo sáà ní kò ń bọ́.
0: ọ̀tọ̀ ni kò ní í da fún wọn sà ẹ̀yin ni ayé ìfúnpá ò ní í da.
2: mo bá sáré lọ sí oko ọ̀dọ́ wa mo bá lọ bá já iye ọ̀parun ewé ewúro ìfínrin àtẹ̀jìnrin mo sáà bá kó
0: wa. lẹ́bà tó gbogbo ẹ̀ wá pọ̀ tí yín.
2: nípa bá a kò fún yà lọ sí nígbà tí mo wá wò mí ó bá lóun ti ṣe é lé àárọ̀ mo ní sọmọ tó wà bẹ́ẹ̀ kọ́kọ́ jẹun náà. kọ́kọ́ jẹun náà o ọ̀yà ó lóun ti jẹun ọ̀yà gbé sára nígbà tó gbé sára báyìí ó ní tó pè ń padà ó lóun láàgùn wà
0: aróhùn
2: dẹ̀ balẹ̀ sí i aróhùn dẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ lọ́n sí un oyin tí kò tún lò sí ni mo ní wá sí ìlú tó wá tó di ọ̀sán tó mo díẹ̀ tó wá dalẹ̀ fún mo díẹ̀ mo ṣè lónìyàn tí n bá ti ń bọ̀ báyìí ó ní ọkọ̀ mi ti ń bọ̀ ọkọ̀ mi tó bá jẹun báyìí yóò bá yín gbójú ẹ̀ tèmi fẹ́ gbẹ.
0: ẹ lọkọ yóò yá ẹ ṣeun.
2: mo ní
0: abọ́dé náà kalẹ̀.
2: mo ní abọ́dé náà kalẹ̀ ní abọ́dé ní òfẹ́.
0: ok ni abọ́dé ní òfẹ́ ya yẹn. ẹyẹ tọ́jú ìyá sáyẹ tọ́jú ìyá sáyẹ ti ṣùgbọ́n ẹ̀yin lẹ́ ń jẹun ìyá àbọ̀dẹ ni yóò wá padà yóò fẹ́ yá. mo dúpẹ́.
2: mo wá sójú ọ̀nà kékeré mo bá sáàrí húmà kan olóyún ni mo bá sáàrú kọ ó ti kọ̀ ọ́kọ́ irú kọ́ òṣèwò lè yí mo ní kí ló dé ó ní kọ́mọ̀ ni mo ti rògùn rògùn rògùn oníkẹsùn nìkan ló bọ ọmọ ọmọ òun mú ya ọmọ ọkọ òun náà ó ní àpọnì ikọ family lu yìí o mo ní ó dàgbà ń bọ.
3: Ok ẹ wá pé orúkọ ikọ ni pé ikọ family. Nǹkan ṣe láàárọ̀ yìí ètò tèmi lágbára pọ̀ ikọ̀ family mo fẹ́ má gbọ́rú ẹ̀rí ó yá.
2: Mo bá tún lọ sí abúlé kan igba igi sọgbà tí bàbá wa fún wa ńgbà kan wa rántí mo sì lọ wá igi sọgbà ni bàbá sà gbèdé mo bá rùdé bàbá fọ̀ mọ́lẹ̀ mo ní ó yá fún ó fún tán mo ní jẹ́ kẹ́mi ní ò tẹ̀sí ẹ̀wò náà
3: lójú ẹ̀ o
2: náà bá mo ní kí ni mo dàbí bẹ́rẹ̀ sí lẹ́nu.
3: Ọjọ́ ẹlẹ́rìí lòdò lẹ́nu yín.
2: Ẹyà lẹ́nu ẹ lọ lò ó bá ṣe lọ lò ó nìyẹn o. Nígbà tó jọ kejì báyìí ó mà ń dúpẹ́ lọ́wọ́ mi ni. Ó ní kí ló mú kọ́ ó ní kọ́ mà sí ń lọ.
3: Ìyẹn ikọ̀ family.
2: Àwọn òkú kọ́ mà.
3: Ikọ̀ family.
2: Àwọn òkú kọ́ mà o.
3: Kò ní dá fún kọ́. Èyí náà sọ fún kò ní.
2: Kò ní dá fún kọ́ báyìí.
3: Mo bá
2: ní kò tún ní dá fún kọ́ tó lọ sí ọ̀nà ẹsẹ̀ òkè.
3: Ẹ wà sọ́dọ̀ àdúgbò tiwa náà.
2: Mo bá tún lọ mo wá lọ ẹsẹ̀ òkè mo bá tún rẹ́ lómìnà tó wú kọ́ a oníkọ̀ wá tó léyìí mo ní má wọ́ má wọ́rí ní títí ẹ̀.
3: Ikọ̀ tí ẹ̀ yẹ ò lórúkọ nígbà tí ẹ̀ ṣe kọ́ fámìlì mọ́ ikọ̀ má wọ́rí ni.
2: Nǹkan tí wọ́n lò wá mo bá wá ewé epo iṣẹ́ tí àná fi sílẹ̀
3: àlẹ́bí ọjọ́
2: epo igi máa ń kúrò mo bá bá bo mo kó fún un bàbá àtọ̀ntọ̀ mo ní ₦300 mo fún mo ní yá rẹ tó bá ti dijọ́ kejì sáàjì kó dijọ́ kejì nígbà tó taara ọjọ́ kejì ó di pọ́n mo bá gbé lura nígbà tí màá pè báyìí ohun rẹ lọ gẹ́rẹ́gẹ́ ni mo sáà mo bá wọn adúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà wọn ṣe ń wo.
3: Pé ikọ̀ má wọ́ọ̀rì náà ti lọ.
2: Mo ní má wọ́ọ̀rì.
3: Kò ní da fún kọ́.
2: Mo ní kí n dúpẹ́ o. Mo adúpẹ́ lọ́wọ́
3: àgbààgbà olúwa ó ṣe àtikọ̀ family ikọ̀ má wọ́ọ̀rì kò ní dáa fún kọ́ kò ní dáa fún stroke.

0: ẹ má bínú ẹ̀yìn tí ẹ wà nílẹ̀. Mo ń sọ àkókò yẹn láti lò ṣùgbọ́n gbogbo ṣe lọ dùn mọ́ kálukú náà nínú. Àwọn àgbà bọ̀ wọ́n ní òkó bó wálé kó wá fẹ́yàwó. Olóko òun kú. Ṣebí wàhálà tó ṣe sẹ́yìn lànà kó wá jèrè rẹ̀. Ẹ má bínú tó fà ni pé àkókò yìí gan ló yẹ kí n darí kò níbi tá a wà yìí. Ṣùgbọ́n kò sẹ́ni tọ́jà rè ó máa tà tí ó ti ṣọ́ọ̀bù. Ẹ ló ẹ káàárọ̀. Ní pápákọ̀ bàbá mi tó lásìkò tó yẹ kí n bẹ̀rẹ̀ sí gbà pé àwọn tí nǹkan ṣe. Yẹ́sà.
1: Òṣàlù
0: sọ̀rọ̀ láti lólà. Ó yá bàbá mi.
1: Nípa ti ọ̀rọ̀ stroke. Màmá èèyàn mi kan dóhùn mi ìṣẹ̀má fáwọn èèyàn níṣẹ́ eléyìí tó yà mí lẹ́nu jù. Wọ́n ti gbé lọ sí UCC.
0: Wọ́n ti gbé lọ sílé ìwòsàn ńlá. Ẹ má dàkọ ilé ìwòsàn yẹn gan.
1: Ok, wọ́n ti gbé lọ sílé ìwòsàn. Lọ́wọ́ ni ẹnìkan ló ń bá wọn lẹ́pẹ́ pé òṣàkó bèrè kínní lọ́wọ́ ẹ̀. Wọ́n ni sẹ́ẹ̀lì ráì lo nǹkan fún bẹ́ẹ̀. Wọ́n ní kí àwọn gbé kúrò gbé kúrò ńbẹ.
0: Ẹ̀sùn gbé lọ gbé kúrò.
1: Ẹnìkan gbé kúrò ńbẹ. Mo wá ṣe iṣẹ́ mẹ́ta. Bí mo ṣe fún léraléra. Ó ti mú ọwọ́ òsì àti
0: ẹsẹ̀ òsì ìyẹn burú díẹ̀.
1: Bẹ́ẹ̀ni, mo dúpẹ́ lọ́wọ́
0: ọlọ́run.
1: Nígbà tó máa fi di ìjọ kẹta. Ọjọ́ kejì kan, ó ti ń rìn.
0: Ẹ di Jésù nìyẹn. Ẹ ti di Jésù, òòṣà ẹ ti di Jésù o. Òòṣà Jésù. Ẹ gbé arọ dìde.
1: O ní mítìn kan tí mo máa ń ṣe ní every Wednesday. Ló bá ní kí gbogbo yẹn má dúpẹ́ lọ́wọ́ mi o. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ lè dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àbá.
0: Ìyá ìyá ìyá.
1: Ìyẹn ẹ̀kan, ó tún ní iṣẹ́ ìkórìíra kan tí mo ṣe nínú ìwé ìrìnàjò ọjọ́ yẹn. Ẹni tí iṣẹ́ tí mo ṣiṣẹ́ yẹn fún ìsukúlù tó ti ń ṣe, orí máa ń dà á láàmú. Iṣẹ́ bàbá Ìmọ̀ṣà ikọ̀ mo wá lo orí iṣẹ́ yẹn fún. Ó ti tó 10 years. Orí yẹn tó ti máa ń sàn díẹ̀ díẹ̀. So òun náà ni ó tún wá fi ẹran ìkórìíra sí. Nínú pé ibi tó ti ń ṣiṣẹ́, wọ́n ti fẹ́ gbé kúrò mẹ́ẹ̀. Bí kò ní ṣiṣẹ́ ń bẹ̀. Wọ́n ti lọ mú ẹlòmíì tó máa rí pé sí ẹ̀ wá. Mo ṣáà ṣiṣẹ́ méjì ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ náà, mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àbá wọn. Ọ̀pẹ́ mi nìyẹn. Alájí.
0: Yẹ́sà.
1: Lókùn kọ̀ọ̀kan tí mo ti ń gbè lọ́wọ́ yẹn láti bí ọdún bíi méjì. Mo ní kẹ́ ẹ háàdì mi sórí platform ìrìn àjò ẹ̀dá. Mo ń mẹ́sẹ̀jì yín lórí WhatsApp. Ẹ tó àdẹjọ́ ṣe ọdún kìíní ọdún kejì gbogbo aṣọ ni mo rà. Mo ní ìwé lọ́wọ́.
0: Ẹ bá bínú. Àjọṣọ ọdún kẹta ni mo ti gbọ́ yín. Màá sọ díẹ̀ fún yín láàárọ̀ yìí. Àjọṣọ ọdún kẹta ẹ má wọrí ẹ̀ yín kankọ́. Màá sọ díẹ̀ fún torí ẹ̀ṣẹ̀ mi ìdẹ̀ mọ̀ yín rí bọ̀ máa ṣàlàyé fún yín. Ṣé o ti wá fẹ́ tó báyìí? Ṣé o tilẹ̀ ti tó báyìí? O lè jẹ́ kí n fi ìṣẹ́jú mẹ́wàá. Ẹ jẹ́ kí n fi ìṣẹ́jú mẹ́wàá gba ìpè. Gbogbo àwọn tó bá nípèníjà kan àbómi. Ẹ̀já lò ìṣẹ́jú mẹ́wàá. Lẹ́yìn ìgbà náà kí n wá fi odidi 30 ìṣẹ́jú àti ìṣẹ́jú 35 káwọn àgọ́ fi dáhùn ká máa dágbére. Ọ̀yá ní pápápá. Àwọn tí mo fẹ́ kó pè wọlé ń sẹ̀yìn làwọn tó bá nípèníjà kan àbómi. Ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run. Tó bá yẹ pé tàwa ọlọ́pàá ìlàbà jókòó tì. Ìpèsè ń wọlé gbojú ago ló ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Ṣùgbọ́n mo ti já ní tó àwọn tí nǹkan tó nípèníjà ń kọ́ tán torí ẹ̀ṣẹ̀ àìsùn ẹ̀ ló ẹ káàárọ̀ èka yìí. Ẹni tó bá nípèníjà kan àbómi ní pápákọ̀ àmọ̀dé fẹ́ kẹ́kẹ́ ká ẹ̀ ló ẹ káàárọ̀. Yes, my yawa. Orí máa ń ta yín. Kí lẹ pé? Tẹ bá ti rìn díẹ̀ orí yóò máa ta yín. Ó ti dà kò sí wàhálà ẹ̀kọ́ yẹlẹ̀ ẹ̀já lọ ó ti dà yá wa a ti gbọ́ a ṣiṣẹ́ lórí àwọn àgbọ̀gbọ̀ ń sìn. Ẹ ló ta ló wà ń bí ẹ káàárọ̀. Yẹ́sà.
2: Àkókò tí a bá lọ gbé láti lọ.
0: Àmì ẹ̀ṣẹ̀ ó yá ní pápá ìdákun àkókò yẹn ò sí mo fẹ́ mánèjì dada.
2: Ẹgbẹ̀ta ló ń bọ̀ láti ẹjọ́ mẹ́ta láti gbé ọdún méjì sílẹ̀.
0: Kí lẹ sọ?
2: Ẹsẹ̀ ní ìdè kan dùn yín wá ti gbé àìsàn fún náírà.
0: Ẹsẹ̀ ń dùn yín.
2: Wọ́n wá fún gbogbo ọjà nílà mọ́.
0: Ṣé gbò ni?
2: Kò lójú.
0: Kò lójú.
2: Àmọ́ ń lọ padà. Tí wọ́n bá ti gbé ọdún yóò bá yìí fún máa pàṣẹ.
0: Ok yóò wá fà sẹ́yìn. Ok.
2: Mo tẹ̀sí ní ọ̀nà ti ṣùgbọ́n.
0: se lo ibi tan ni abi lati ojugun sisale
2: ibi e o ki ese meji
0: o ki ese meji ni o ti da awon agba ti gota o di meji be yen o ha nte si waju e lo ta lo wa loju opo yi
2: e ta le
0: e ka ro sa ni papapa
2: la to yi ala fun
0: an gbadun yin
2: o ni pe ja ni pa oju
0: ipenija oju
2: amo mo lala won na wo si meji
0: atoju ran
2: mo ba ti wa nfi kan si lo ma wo
0: te ba tin fi nkan si ni ma worst si
2: and you
0: iyan tumo si pe e si ri firi firi
2: mo ni so fa ti ba pa de yan ti o ba ti mi da yan mama
0: come on o ti da sa e ma binu
3: awa la la di jo
0: ta lo wa nbe ka ro oya oh sorry imi ni nkan si hello
4: hello sir
0: yes oya ni papapa
4: mo ti mo pe lekan ti mo dupe lori yankari wo
0: oh yeah kile wa fe bere
4: mi o lati gba yen ti mo mo so yen na ti mo ti bere pe se ai ti mo se o ni a si lori kankan rara ma lo ajo gba na ni o tun wa buru si do a tight is ya de bi pe a ti je un gan o ni ra de pe ajo o je rara mi ara ba nínú rìn àjò tí mo rìn káàkiri tí mo ná ògiri má jẹ́ kó yé mi pé ogun èmi mo ní nǹkan mi
0: òun ló ń ba yín jà ó ti dá ìlú wo lẹ ti ń pè yí
4: ìbàdàn ni èdè mo wà tẹ́lẹ̀ ìgbà tí mi látàtọ̀ fi orí náà mo padà wá
0: lẹ padà wá sílé ó ti dá ẹ má wọrí ẹ má bá wọn àgbà bọ̀ wọn ti gbọ́ ó ti yé wọn gan ẹ ló ta ló wà ń bí báyìí ẹ káàárọ̀ ó yà ní pápápá ẹ ṣeun. ẹ̀yin náà ò lákòjọ ẹ má jẹ́ alágbó. ẹ ló ta ló wà ń bí ẹ káàárọ̀ ní pápápá.
2: ẹ kú ètò
0: ẹ ṣeun bàbá mi.
2: mi náà jẹ́
0: àmì ìrìnàmàrè.
2: ilé tó yẹ kọ́ láti gbẹ́ ẹ ṣe àwọn ọ̀rọ̀ kan láti ṣe fún ọ.
0: Mo ti wọ àbá wẹ́ kí ni a lè sọ lórí ìyẹn náà ok. Kalẹ̀ bá níwì wà lọ́wọ́ ni àwọn àgbà ṣiṣẹ́ tó pọ̀ lórí ọ̀rọ̀ àkọ́tì ilé yẹn tí wọ́n lọ́rùn dẹ̀ ti ń lò ó gan-an tààrà kalẹ̀ níwì lọ́wọ́ nìrọ̀ yẹn bá yanjú. Ẹ ló ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀.
5: Èmi tí mo ń sọ̀rọ̀ yìí tí bá ti ń bá yàwó mi ní àsìkò so máa ní kíni pé spam ń bọ̀ ọkọ̀ ní jáde so mo sì ti pé ọmọ bíi 49 years.
0: Ọmọ mélòó lẹ ti bí?

0: ẹ ti lápẹrẹ ẹ ti máa rí pé adùn ti súnmọ́ tòsí kó kàn bọ́ síta lókun ní ọ̀bàdì láwù. Ṣàló wà mẹ́rin pápá kọ́kùn ṣẹ́jú méjì péré.
1: Ọ̀yá. Ẹ̀jọ̀ mo fẹ́ dáre ti sẹ́mi sí ọmọ ọba Musa. Níkì ọmọ ìbílẹ̀.
0: Ó yá bàbá.
1: Wọ́n sọ oríṣiríṣi àwọn nǹkan fún àwọn òfin ó wọ̀ máa ń rí ìwẹ̀ abáfẹ́ jẹ ọ̀sẹ̀ tó ṣé bàbá wa ń so bàbá ń so ọgọ́rùn-ún la lè dá sí.
0: Tẹ bá ń so.
1: Mo fẹ́ kí ọmọ ìbílẹ̀ ọmọ ìbílẹ̀ tó dàpọ̀ tán.
0: Tẹ bá ń so. Tẹ̀yàn ń wọ ẹṣẹ tó wá ń so àbí ṣé tẹ̀ ń sọ nìyẹn.
1: Bẹ́ẹ̀ni ó máa so.
0: Okay.
1: Agbó àlè kúkọ́ àlè pọ̀ àlè ṣe ìṣẹ̀yọ́ àlè ẹ̀sùn àlè wọ bàtà ṣùgbọ́n ọdún ò láàdá sí ti tó.
0: Okay. Ó ti yé sà kò sí wàhálà. Nínú àwọn béèrè bíi mẹ́ta tí mo fẹ́ sáré béèrè nípa àpọ̀n. Ẹ̀ka béèrè nípa ohun tí wọ́n ń pè ní fibroid bá mi kọ́ sílẹ̀. Fibroid. Iṣẹ́ rẹ̀ tó bá dájú tààrà. Ẹlẹ́ẹ̀kejì. Òhun ni ti cancer.

0: ẹlẹ́gẹ̀ta ti Port Street. Olùpẹ́ kò mọ̀ rí ṣe ẹ̀ ń jẹ́ Port Street, cancer àti fibroid. Olùwà ò ṣe o. Ẹjẹ́ àgbà pé bíi méjì sí ká fi dágbé lábala yìí fún tààrọ. Ẹ̀lú ta ló wà mẹ́ ní pápápá?
1: Ẹ̀lú ẹ̀ka lọ.
0: Ẹ̀ka àrùn.
1: Ẹ̀ka àrùn. Ẹ̀ka àrùn. Ẹ̀ka àrùn. Ẹ̀ka àrùn. Ẹ̀ka àrùn. Ẹ̀ka àrùn.
0: Ìpẹ́ ń bọ́lẹ̀ látẹnu èèyàn.
1: Bẹ́ẹ̀ níbi òkú tàbí ìgbà láti òkè ẹnu lọ́hùn, yá láti lórí lórí ọ̀sẹ̀mì. Ẹ máa wọ́n fún tàbí kí n jẹ òkúta ọ̀sẹ̀ ǹjẹ́ ní eré.
0: Ǹjẹ́ lọ sílé ìwòsàn.
1: Hello. Mi ò rókùta yẹn náà, ìta kan máa bọ́ sí ẹnu màmá jẹ́.
0: Ẹ mo wá bèrè pé ǹjẹ́ tiẹ̀ gbé lọ sílé ìwòsàn jẹ́ complain fáwọn dókítà rárá.
1: Mo ti gbé lọ sílé ìwòsàn rí ẹ̀dọ̀jẹ́ ni ẹ fi ìwòdò sí mi lábẹ́rẹ́.
0: Ṣó wá ǹjẹ́ wá rí yàtọ̀ ńgbà náà.
1: Ó kàn ṣe díẹ̀ náà ní ló sì wọ́n náà nígbà yóò lọ padà ọdún wá síbẹ̀.
0: Ọ̀dà torí àsìkò ọ̀dà àti bọ́sà. Olùwàwà kọlu àwọn àgbà ti gbọ́. Ok, ìpè ọkà tí wọ́n fi káàdì ẹlẹ́ fún agbala yìí ná fún àsìkò yìí kìtìwé àwọn agbalagbà. Hello. Yes, sir. Wàlíkùsì. Ẹ ṣeun, sir.
2: Ǹjẹ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹni tó ní stroke tẹ́ sọ pé ti ẹlẹ́yin tí wọ́n sọ yẹn àti ti ìpara yẹn. Mo fẹ́ kí àwọn àgbà kan sọ àtúnṣọ láwọn kan lọ́wọ́.
0: Àmì ọ̀dà ẹ ṣeun. Kò sí wàhálà. Kọ́ máa ṣe láàárọ̀ yìí o. Ok, hello. Ẹ kààrọ̀ ní pápápá. Ok, wọ́n lọ sí dókun. Ok. Ẹ ìṣòro ẹ sọ̀rọ̀ ká gbọ́ ìṣòro kí ẹ sọ pé ní. Ẹ níyàwó lé. Ẹ tẹ́ni ọdún mélòó. Ẹ ti lọ́run. Ṣé tẹ̀ bá kò wọ́n ń sá lọ́dà mú ọtí ẹ̀ kí ń da yín lóhùn. Lẹ́yìn bí ọ̀sẹ̀ kan oṣù kan wọn ó tún lọ padà wọn ò ní dá lóhùn mọ́. Ọ̀ṣìdá olúwa bàbá yanjú rẹ̀ kò sí wàhálà ẹja sún síwájú rí ìjọba ẹ dákun ẹ má bínú. Mo sọ fún wa tẹ́lẹ̀ pé mo fẹ́ mánèjì àkókò yẹn dáadáa. Àti tí mo rí pa ní 35 minutes tó kùn ká tó kù lórí ètò fún tààrọ̀ yìí. Ẹ jẹ́ kí n fún àwọn àgbà lọ́gbọ̀n ìṣẹ́jú lórí ẹ̀. Wọ́n fi bá wa dá sí gbogbo ohun tá a làálẹ̀ nítorí pé tó ṣe pàtàkì náà ni pé tá a bá sọ̀rọ̀ ó yẹ kẹ́dà ó lè gbèsè ọ̀rọ̀ rẹ̀ ìyẹn ló dáa púpọ̀ kó lè bá ajá àǹfààní fáwọn tí wọ́n la gbogbo àwọn kan wọ̀nyí tán là á kalẹ̀. Ẹ jẹ́ gbéra ká máa kọjá lọ sọ́dọ̀ àwọn àgbà.

0: àwọn nọmba tó wà lẹ́tẹ̀ lè pè wọlé rèé ẹ dákun ẹ fa àwọn ojú òpó yẹn lè fa àwọn àgbà kó lè bá a rọrùn. Nọmba tèmi lúpọ̀nà ọmọ tìjà ní ti kalára mi ó wà lẹ̀ láyé ẹ̀yìn àgbààgbà àti ṣì sílẹ̀ láyé iléeṣẹ́ méjèèjì àti ṣí òun náà lẹ̀ mo tún mo wá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ní ẹ̀yìn àgbà tó dúpọ̀ tẹ́ bèrè fún náà ni mò ń ṣe fún yín o. Ẹwà bá mi ṣe ní kéékèèké pápápá ó lè bá a kárí ẹlẹ́ẹ̀kejì màá sì tún fẹ́ rọ̀ yẹn dákun ìbéèrè kan tẹ́nìkan bá ti dáhùn bóyá ká fìyẹn lẹ̀ ká lè borí òmí wọ́n lè báwọn béèrè wọ́n máa ṣẹ́kùn ẹ̀ ṣe ọyá ẹ já lọ ọyá ẹgbẹ́ tìmọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ já lọ dákun. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ẹ pé kí o.
0: Ẹ ṣeun.
1: Àlọ́ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run kò ní fẹnikẹ́ni sílẹ̀ nínú wa.
0: Àmì Elédùmarè.
1: Adúpẹ́ pé àríléyà ṣe ní àyàtà láfíà. Ọlọ́run má gbélé yìí ṣòfin fún wa o.
0: Àmì Olúwa ẹ ṣeun.
1: Ìyá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.
0: Àmì o.
1: Alhaji Dr. Lukman ọmọ Tijani Alátọ́rin Wájú Ṣọlá Gáúsù pèdèpèdè Agbọ́mọ́lá
0: Kábàtà. Àmì Ọlọ́run. Àmì o.
1: Gbogbo ọkọ̀ ìrìnàjò ẹ̀dá kò ní bàjẹ́ láéláé.
0: Àmì o.
1: Ọ̀làrẹ̀wájú Mickey ọmọ ìbílẹ̀ láti Àpáta Ganga.
0: Èwo lẹ fẹ́ bá a mú nínú ẹ̀?
1: Mo wà nílùú ẹgbàá Mọ́lúṣà ní agbóǹgbò Àkàlà.
0: Èwo lẹ fẹ́ bá a mú nínú ẹ̀?
1: Ẹ ṣíwájú gbogbo mo rò pé wí ẹ̀ẹ́pín ilẹ̀ mú wa ní àṣálẹ̀ yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹyẹ ń gbọ́ sọ díẹ̀ lórí ẹ̀.
0: Ọ̀yà ẹ má wàá jí ó pẹ́.
1: Ẹ kò ní pẹ́.
0: Ọ̀yà.
1: Fáǹfààní ọ̀ tó bá ní ìpèníjà àyà títà. Àti ìṣàlẹ̀kùn títà. Sókè ọlọ́wà ewé ẹ̀pín. Àti ewé Akíntola.
0: Òní méjì.
1: Àti ewé èmi èṣù.
0: Odi mẹ́ta.
1: Ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọ́n fi omi gbó. Kọ́ afẹ́sẹ̀ ìdọ̀tí inú ẹ̀ kúrò. So kí wọ́n máa mú. Ní àárọ̀ ọ̀sán alẹ́. Ẹtíṣẹ́ wọn bá ṣí àyè sílẹ̀ lọ́sàn-án. Kán rí pé àárọ̀ àti alẹ́ yẹn ó ṣáàpì dáadáa.
0: So fún ẹni tó bá ní àyà títa.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti inú títa. Ṣeun.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀yà.
1: Ẹlẹ́ẹ̀kejì. Kẹ́ni tó bá ní pé bóyá ara ríru mo bá ń dán náà láàmú. Kán lọ wá ewé pé kó jẹ́ gbígbẹ kán wá gún. Kán sọ di pàwùdà. Wọ́n lè lo òtútù náà o. Òun kàn máa fún ọ ní àsìkò díẹ̀ tẹ́ pé kó tó gbẹ. Ẹ̀tọ́ máa rí gbígbẹ náà kí wọ́n wá sọ di pàwùdà. Kán máa fi mu ẹ̀tọ́ gbígbóná. Ẹni tọ́jà ní òbádẹ́ta náà ewé pé èlé tó bá jábọ́ sílẹ̀ tó rẹ̀ sílẹ̀ ni òtí kìí kán máa fọwọ́ ja kán wá ṣà kán wá gún òun nìkan kán máa pò mọ́ ọ̀sẹ̀ kán máa fi wẹ̀ ní àràárọ̀. Àwọn tí wọ́n ní ìpèníjà tí máa gbọ́ dáadáa dàbí ẹnìkan sọ̀rọ̀ nípa kánsà.
0: Bẹ́ẹ̀ni.
1: So àkọ́kọ́ kí wọ́n lọ wá ewé ẹgẹ́lẹ̀. Pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ rẹ̀wẹ́ tí ò tí gbó púpọ̀. Pẹ̀lú epo jẹ́bù. Àti ìrèké ìbílẹ̀. Kán wá kó gbọ́n wọn kan wọ̀nyí kán kó sínú pot kí wọ́n fi epo pupa díẹ̀ sí kí wọ́n wá sì ní agbo kẹ́ni yẹn kó máa mú ní àárọ̀ àti alẹ́ kán dẹ̀ máa fi díẹ̀ pọ ọmú yẹn náà. Fún ti kánsà náà bákan náà tí wọ́n bá ríbi tí wọ́n bá ti fi igi bambú tí wọ́n bá fi dáná so kán lọ wá irú ẹ̀ kán wá lọ kó kúná tó bá jẹ́ pé àdé àyanná bá rí bá bẹ̀rẹ̀ kí òní náà ni kán wá da kíní tí wọ́n lọ yẹn kí wọ́n wá dà sí so kí wọ́n máa fi pọ̀ pa ọmú yẹn lóòrèkóòrè ọlọ́run ní fi ṣan ara wa jẹ wá.
0: Àmì Elédùmarè.
1: Bàbá tó dẹ̀ ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yí pé nípa iṣẹ́ tí kàn bá wẹ ọṣẹ àbí kankan. Ẹ àkíyèsí náà ni orí àkíyèsí ojú ògùn lọ. Ìgbé tí a bá ní ìgbìyànjú kan tá a bá ń ṣe iye tó pàdé mọ́ ọṣẹ wíwẹ̀ àsọ wí pé tán bá wẹ ọṣẹ lọ́wọ́ àkọ́kọ́ kò dá kíyàn máa wọ bàtà wẹ ọṣẹ ẹni ọṣẹ tí ìrọ̀lá ti fẹ́rẹ̀ tó bá jẹ́ ọṣẹ àjò kò dá kíyàn máa wọ bàtà ẹlẹ́ẹ̀kejì bóyá wá ń wẹ̀ lọ́wọ́ àti wẹ ogorí kọ̀ọ̀kan wá ṣèṣì já